0: 89.3 FM, your preferred wholesome radio.
1: Yo, what's up?
2: Baby, let's go!
3: Hey there! Want to stay connected to your favorite radio station? Follow us on social media for the latest updates, entertaining wholesome content, and behind-the-scenes peeks. We're on Instagram at Wells Radio 893, Facebook, Wells Radio 893 FM fan page, X, Wells Radio 893. Follow our WhatsApp channel, Wells Radio 89.3 FM. Get a scoop on upcoming shows, giveaways, and events. Also get to interact with your favorite presenters and share your thoughts on our posts and stories. Join the conversation and stay tuned into Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
4: West Radio 89.3 FM and Agbemagbe.
5: Asiko ti to lati gbadura fun gbogbo abiyamo o abiyamo to fe gori afefe.
6: Lodi ojo tuzi ona bayoju la fun wa to mo re ni lalaye. Oje o je ka jo yin oba mi to oba to to yin titi di opin. Ogongo ladaba ti mo bo to po wa seyin ti pe ti oja jabo. Gbogbo ile pariwo go. Adura Lama Loti Jimmy Lato Gojo Rupaso Baka Yemane Baba Labi Yamani Munja. Mama or Kata Simulati Ninu Shoshi like Pei. Only money keep you bad draw for Babati Yatong Bami Lawa Lawa. Yaka Yinia now play CLETI.
7: Omo Mumi. Wọ́n sá tẹnu mọ́ fún mi lọ hospital pé operation ni máa ṣe. Wọ́n sá transfer mi kó bẹ̀ pé kí n máa lọ sí another hospital mi. Ìgbà tí mo sá débẹ̀, àwọn yẹn náà sá sọ pé operation ni. Mo pe bàbá wọ́n sá gbàdúrà fún mi. Lẹ́yìn àdúrà àwọn yẹn 30 minutes kò lù tí mo sá fi bímọ ní ayọ̀ àtàlàáfíà. Ẹ̀rí mi ẹlẹ́ẹ̀kejì. Ọjọ́ tá a ṣe sún ọmọ yẹn, àwọn ẹbí ọkọ mi wá torí inú létà ń gbé yẹn, ilé family house ẹbí ọkọ mi ni. Wọ́n sá jẹ́ kó yọ pé à ń gbélé ọ̀fẹ́ ló jẹ́ ká mọ bímọ jọ.
8: Wọ́n yẹ̀yẹ́ yín pé
9: ilé ọ̀fẹ́
8: lẹ̀ ń gbé
9: lójú ọmọ bímọ lọ.
8: Mélòó lẹ ti bí?
7: 7.
8: Ọkùnrin mélòó?
7: Ọkùnrin 5, obìnrin 2.
6: Èmi ò sọ wípé dá kéèyàn máa bímọ lọ láì fi ètò sí, ṣùgbọ́n èyí tó ká mi lára jù nínú ọ̀rọ̀ yẹn ni wípé nítorí wọ́n wípé kẹ́ ẹ má máa sanwó ọlẹ́. Olójẹ́ kẹ́ wọ́n máa bímọ nìṣó lọ. Àìsàn mo gbọ́ ọ̀rọ̀ yẹn bó tútù rò. Gẹ́gẹ́ bí ẹni tó máa ronú jinlẹ̀, wọ́n mọ̀ wípé wọ́n ti fi ọ̀rọ̀ jèrè ọ̀rọ̀ lára ìyá yìí. Ẹni àpálẹ́ ti ń padà dé ẹni ìtìjú. Ẹni ayé sí ti padà ń dé ẹni à ń yọ tùtù sí. Ẹni ayẹyẹ ti padà ń doní yẹ̀yẹ́. Náà kí ni wọ́n rán mi wá ṣe lórí afẹ́fẹ́ yìí gan lẹ́nìí? Bí kò ṣe wípé kí n bá ohun tí jẹ́ mi ìtìjú wí nínú ayé rẹ̀. Àìsàn àwọn kan wà wọ́n ti wọ̀ wọ́n ní aṣọ ìtìjú. Wọ́n ti wọ̀ wọ́n ní bàtà ìtìjú. Wọ́n ti dé wọn ní adé yẹ̀yẹ́. Wọ́n ti wọ̀ wọ́n ní ẹ̀ṣọ́ ìyẹ́ oṣù tù sí. Màmá bàbá ọ̀rọ̀ mi ò tí ì lè yí ọba ìjẹ́ ìṣàlàyé. Àwọn kan wà tó ti ń di ìtìjú mọ́ lára tó mọ̀. Ìwọ náà wọ ilé ọkọ mẹ́fà ló ti lọ tọ́dà ti kọ̀ sílẹ̀. O ti wá gbé àgbélébu ìtìjú yẹn pẹ̀lú ìgbéraga. Àwọn àna rẹ ti ń bá ẹ̀ka iye ọdún tó lò nílé ọmọ wọn láìrọ́mọ bí. Ìwọ náà mọ̀ wípé wọ́n ti ń di nǹkan ìtìjú. Èyí tó kéré jù nínú ọmọ tó bí 42 years ni kò dẹ̀ ti rí ilé ọkọ lọ. Ṣé kò dẹ̀ ti máa di nǹkan ìtìjú bẹ́ẹ̀ yẹn? Ilé mi rẹ̀ ti fún 20 years, ìwọ náà mọ̀ wípé wọ́n ti ń di nǹkan ìtìjú. Ọmọ tó bí lọ́jọ́ ọjọ́ sí táyé kí ọkọ oríire wípé bí ọmọ ọlọ́gọ. Òní gbogbo ará àdúgbò wá dẹ́mọ̀ gẹ́gẹ́ bí ọmọ onímukúmu àdúgbò. Sọ fún mi ṣé kò tí ì máa di ìtìjú báhun. Ìwọ náà wọ́n mọ ọgbọ́n ọdún tó sì ń tọ̀ lẹ́yìn ṣé kìí ṣe ìka ìtìjú lẹ́lẹ́ yìí. Wọ́n ti mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó máa ń gbàwé oúnjẹ kiri tí ó mọ̀ wípé ìka ìtìjú nìyẹn. Ìwọ náà wọ́n àkárá iná fi dẹ́mọ̀ ní gbogbo àdúgbò ọmọ wípé ti di ìka ìtìjú. Ìwọ náà wọ́n mọ tó lè lọ òyìnbó lọ́jọ́ ọjọ́ sí. Tó ti yọ̀ fún gbogbo àwọn ènìyàn wípé ọmọ rẹ náà ti dèrò ìlú òyìnbó. Ọmọ tí wọ́n padà dé sínú yàrá rẹ báyìí ó ti pé ọdún kan. Èmi àti ìwọ mọ̀ wípé ó ti di nǹkan ìtìjú fún ọ. Ìwọ náà wọ bàbá olówó ìyá olówó ni wọ́n ń pè lọ́jọ́ ọjọ́ sí ti wọ́n padà di bàbá olówó àná báyìí. Àní ọmọ máa faṣọ ìtìjú ya láàárọ̀ yìí lórí afẹ́fẹ́. Wọ́n ẹnikẹ́ni tí ò bá mú ọkàn àdúrà wá sí orí afẹ́fẹ́ láàárọ̀ yìí. Ẹjọ́ lọ sọ ọjọ́ àdúrà nítorí àdúrà lọ́wọ́ gbà lẹ́nìí. Sọ́rí gbogbo kan tó dàbí ẹ̀gẹ̀ tó sí mi sí ọ lára. Tí àwọn ará àdúgbò ti fi sọ̀rọ̀ sí ọ tó gbọ́. Àbí wọ́n fi sọ̀rọ̀ sí ọ tó ń gbọ́. Àṣẹ Jésù Kristi ti Kábàrì mọ́ fi faṣọ ìtìjú yà. Agbára tó jẹ́ kí aṣọ tẹ́ǹpìlì fàjà lọ́jọ́ ọjọ́ sí yóò faṣọ ìtìjú rẹ̀ yà. Adé ìtìjú jábọ́ kúrò lórí ìwà àtọmọ rẹ̀. Àwọn tó ti nàka ìtìjú sí ọlọ́jọ́ tó ti pẹ́ yóò padà pàtẹ́wọ́ fún ọ. Àwọn tó ti yẹ̀yẹ́ rẹ̀ lọ́jọ́ ọjọ́ sí yóò padà jòkòó sí abẹ́ kẹrọbí láti ṣe ayẹyẹ fún ìwà àtọmọ rẹ̀. Mo mọ̀ wípé ó ti lè bá ìrìnàjò rẹ̀ débi wípé ó ti rò wípé kò sí Ọlọ́run mọ́. Bá ṣe máa rí lára ẹni tí aṣọ ìtìjú bá ti pẹ́ sí ní ara nìyẹn. Ìkankan ń gbénu mi mo fẹ́ kéde. Wọ́n lẹ́nìkan gbọ́ mi tí ojoojúmọ́ ti di ọjọ́ ẹkú fún. Gbogbo àwọn aráalé rẹ̀ ló máa ń bẹ̀ wípé kó yẹ sunkún mọ́. Ṣùgbọ́n nígbà tí aṣọ ìtìjú yìí ò ya, gbogbo ìgbà tó bá ti rò dandan ni ó gbọ́dọ̀ sunkún. Bọ́yá tìtorí tiẹ̀ la ṣe sanwó rédíò láàárọ̀ yìí. Wípé gbogbo àwọn ẹ̀ka ìtìjú tí ò jẹ́ kó rẹ́ ní ayọ̀ lórúkọ Jésù ó máa pòórá níwájú rẹ̀. Ó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó máa ń gbéra ńlẹ̀ yìí. Ṣùgbọ́n sì àìsàn ti dá ẹgúnlẹ̀ sójú kan. Ó ti wádìí ìtìjú fún ọ tí gbogbo ènìyàn bá wá ń kí ọ. Sọ́wọ́ rí inú yàrá tó wà yẹn Jésù ló fẹ́ wá kí ọ lónìí. Jésù tó máa ń sọ ìtìjú di àpọ́nlé. Jésù tó máa ń sọ ẹ̀gàn di ògo. Jésù tó máa ń sọ yẹ̀yẹ́ di ayẹyẹ. Wípé ní agbára Jésù tó kú tó sì tún dìde. Ó yẹ Jésù wù ọ sàn. Jésù mú ọ lára dá. Lórí àkété yẹn dídé. Ajọ ìtìjú fàjá lójijì. Ajọ ẹ̀sán fàjá lójijì. Ajọ àìní fàjá lójijì. Ó jẹ́ arúgbó ni ó fàjá lójijì. Ó jẹ́ ọ̀dọ́ ni ó fàjá lójijì. Ó jẹ́ kókó ẹlẹ́rẹ̀ ni ó fàjá lójijì. Àǹsà kì í ṣe pé mo fi ń gbéraga fún ọ. Ó lè tẹ̀lé Ọlọ́run bàbá lábíyamọ tí mò ń sìn yìí. Kí aṣọ ìtìjú ó pẹ́ mọ́ ọ lára. Kí tọ́ ní yẹ̀yẹ́ tó gbẹ mọ́ ọ lára mọ́. Jésù yìí ni wọ́n pè sí ọ̀rọ̀ tó dàbí bó ṣòro yìí. Wípé kó dá sí ọ̀rọ̀ rẹ ní ọ̀nà tó máa rú gbogbo èèyàn lójú. Wípé kó jọ ẹ́ lójú níbi tí àwọn èèyàn ti jù ọ́ nù. Gẹ́dẹ́gbẹ́ gẹ́dẹ́gbẹ́ ni mo kà ní ìwé òwe 2318. Ó ní wípé ìkẹyìn bẹ ní tòótọ́. Ìyẹn túbọ̀ sí wípé kò sọ tó ńlá kọjá tí ò ní ọjọ́ ìkẹyìn. Ọjọ́ kan ló bẹ̀rẹ̀ ní ìlú ló dẹ̀ máa parí. Ìwé òwe yìí náà ló sọ wípé àníké ìrètí wa kúrú. Àìsàn ó pẹ́ tó ti ní ìrètí nínú Olúwa wípé kó faṣọ ẹ̀gàn rẹ yà. Lẹ́ni afaṣọ ẹ̀gàn yìí yà. Afaṣọ ìtìjú yìí yà. Màmá ó dàbí pé wà fẹ́ kúrò nílé láàárọ̀ yìí o. Kọ́ láni gbogbo abiyamọ́ fẹ́ jòkó sí láàárọ̀ yìí láti gbàdúrà lórí ẹ̀mí ìtìjú. Aago ìgbàlà 20 náà ni gbogbo ènìyàn máa lù láàárọ̀ yìí. Orí pẹpẹ ṣọ́ọ̀ṣì mo dẹ̀ ti ń gbé bọ̀. Wọ́n ní tí àwọn ẹ̀mí tẹ̀mí bá ti ń gbóhùn agogo ìgbàlà wọn gbọ́dọ̀ pòórá. Ẹ̀mí wo ló sọ pé òun fẹ́ bẹ́ẹ̀ kẹlẹ̀ sẹ́? Ẹ̀mí wo ló sọ pé òun fẹ́ sọ ìwà àtọmọ rẹ di nǹkan àtijọ́? Ẹ̀mí wo ló sọ pé òun fẹ́ sọ ọmọ rẹ di nǹkan ìnúwọ́? Lọ́ni mo lu agogo ìgbàlà sí létí wípé kó dákẹ́ bẹ́ẹ̀. Wọ́n àfi tí Ọlọ́run ò bá pè mí ní àdúrà tèmi yìí ò fi ní dẹ̀hùn. Ìpè tí wọ́n fi pè mí lọ́jọ́ ọjọ́ sí ni mo fi faṣọ ẹ̀gẹ̀ yí ya sẹ́. Ó ti sunkún láti Jẹ́núwárì títí di àkókò yí ẹ̀rín ló sì kú ẹkù báyìí. Ẹnu ọ̀pọ̀lọpọ̀ ní òde dá tó bá ti sunkún àní òní rógun ẹkú mọ̀. Jeremiah 31:16 ó ní dáhùn rẹ dúró nínú ẹkú lórúkọ Jésù òní kígbe lórí ọmọ. Èmi ò mọ bó ṣe pẹ́ nínú ìtìjú àná òní gbúrò rẹ̀ mọ́sẹ́. Jésù látọ̀wẹ́ kò dẹ̀ lè jáwákulẹ̀ òní rógun ìtìjú mọ́sẹ́. Ìtìjú ọjọ́ pípẹ́ lórí àwọn ọmọ yẹn ó dìtàn láti èní lọ. Èèyàn kì í tẹ̀lé Jésù kó tún rí ìtìjú mọ́ òní rí ìtìjú mọ́ tọmọtọmọ. Jésù Olúwa. Ìyá tó sọ̀rọ̀ nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí. Ẹjọ́ wá sọ̀rọ̀ rẹ̀ tán.
7: À ń gbélé ọ̀fẹ́ ló jẹ́ ká mọ bímọ jọ. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè yìí pé Ọlọ́run ra ilẹ̀ fún ọkọ mi. Nínú oṣù tá a mú tàn yìí torí mi ò tiẹ̀ lérò rẹ̀ rárá kó tiẹ̀ lè rà á.
8: Bébí tẹ̀bí dà, mélòó lẹ wá fẹ́ sí?
7: Ìfẹ́ ọkàn mú.
8: Irọ́ ló pa.
7: Ara tẹ́jú.
8: Mo sì rí ọmọ méje lára ìsìn. Ibi náà ń pè ní ilé bàbá alábìyamọ. Ká máa bímọ ìṣó ni. Ó ti bí ọkùnrin márùn-ún obìnrin méjì. Ó ti kú obìnrin mẹ́ta.
9: Mẹ́ta bẹ́ẹ̀ni a fi gbé mẹ́wàá.
8: A jẹ́ 5-5.
9: 5-5 ó balance.
8: Kí ló ń dá gan?
7: Mo ń ṣe yájú ẹ̀sà mú dẹ̀ntẹ́ èlò.
8: Èlò yóò dúró lórí méje o. Kó kàwé yọkàn sí ẹ̀bá sílé. Ó náà pè ní Ọlá sílé.
9: Ọlá sílé.
8: Kò ní gbọ́ bẹ́yẹn mẹ́ta ló máa fẹ́ lọ bí ẹyọkan ní kó bí sòṣó ti gbọ́. A dẹ̀ jẹ́ obìnrin ṣùgbọ́n tó bá jókòrin wà á túnṣe mí.
9: Ok bẹ́ẹ̀ni.
8: Ṣé àwọn méjèèjì wà níbí?
7: Bẹ́ẹ̀ni sì.
8: Méjèèjì ló
9: kọ́ àbí.
8: Yọ́!
9: Ẹ pè wọ́n wá.
8: Lọ́pọ̀ àwọn méjèèjì wá. Wọ́n ti dé o. Wọ́n dé o. Àwọn ẹgbàdẹ wá o.
9: Wọ́n ní ẹgbẹ́ owó.
2: Ẹgbẹ́ ọmọ.
8: Wọ́n ní kẹgbà. Ẹ kọ́kọ́ máa dà lẹ̀ náà.
9: Ẹ̀dọ́wọ́ lẹ̀.
8: Ìyá ilé lò.
9: Wọ́n tún ní kẹtún gbà.
8: Wọ́n ní kẹtún gbà.
9: Ọmọ méje ẹdún gbà.
8: Ó dá kéèyàn máa bímọ rẹpẹtẹ.
9: Bẹ́ẹ̀ni sà.
8: Tó bá bímọ rẹpẹtẹ Ọlọ́run máa gbowó fún ẹ ṣọ́ọ̀ṣì.
9: Má bọ̀.
8: ọjọ́ tọmọ ẹ bá ti gbé méjì ayá fún ẹ lówó ẹ ṣe má bì ẹ bá mi fún lówó ẹ fún lówó
9: wọ́n fowó lẹ̀
8: o try
9: owó rèé o
8: ẹ máa lọ ẹ kówó yín
9: owó ti pọ̀ ẹ bá wọn kò sí nylon
8: ẹyin tẹ bá ṣàfù oúnjẹ tẹ bá ti dé ọdọ ẹyà méje ọmọ àgbà méje òun náà àgbà méje sẹ́rẹ́ yìí tẹ́ kì í fẹ́ bímọ rẹpẹtẹ òun ló yọ ọlẹ̀ yẹn ẹ lọ wá ọmọ kún ọmọ.
6: àìsàn kọ́ láti yẹ ọ fún àwọn ọmọ ṣẹ́gun yá ló gbà sọ́tù sọ́sì kágun àrà tí jésù fẹ́ fayé wa dá bọ́ọ̀lù ẹ̀ ní kọ́lá àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà ait yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí classic arena hall aago mẹ́sàn-án ni òwò àríre gbà bẹ́ẹ̀ bá ti gbàdúrà tó nítumọ̀ báyìí èèyàn á fi ọrẹ tó nítumọ̀ sí i ó làwọn ọmọ sí èsì ń pè ní ọrẹ àdúrà mi gbà má tẹnu mọ́ àdúrà yìí tó bá ti ń da wípé aṣọ ìtìjú fàyà ẹ dẹ̀ ti mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa kò sí iye tẹ́lẹ̀ fi ránṣẹ́ ọlọ́run bàbá alábìyamọ o
10: ààyè ló wà
6: hallu yá o.
11: hello hello prophet 09060 57 1110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 4 fàkẹyẹ emmanuel ló máa gbé jáde first bank.
6: abiyamọ.
0: 89.3 FM your preferred wholesome radio.
12: The time is 6 AM from Wells Radio 89.3 FM. Your preferred wholesome radio.
13: Láti ìkànnì kọ̀ǹga àgbọ́mọ̀gbẹ gérégé lago mẹ́fà ìdájílù.
0: The news on Wells Radio 89.3 FM.

kú ojúmọ́ o àkójọpọ̀ àwọn kókó ìròyìn ló ń dé ṣe ti gbọ́ yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ wells radio 89.3 fm ti àkalẹ̀ sọ́pọ̀pọ̀nà aláàfin avenue olúyọlé estate ìbàdàn oyè ọlọ́run adégòkè ni oníròyìn yìí ìjọba àpapọ̀ kéde wípé gómìnà àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ń ka àwọn jẹ mẹ́ta ó lé ní ọgọ́rin níye ó ní wọn tún ti kó wọn kúrò nílùú south africa láàrin ìkọlù lòdì sí àwọn àjèjì ní orílẹ̀-èdè south africa ìjọba àpapọ̀ fi kún akitiyan wọn lórí ìdàgbàsókè àlàkalẹ̀ léyìí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlàáfíà èyí tí wọ́n fi ń fojú sun ìmúdára ètò ààbò jákèjádò orílẹ̀-èdè nàìjíríà àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí ó ní wọ́n ti ṣe ìkódànù tikitiki ìròyìn léyìí tó ń pe àwọn aláìsí tó ń ti àgbéṣẹ́ títẹ̀ka dìbò kó fún ìpè wọn kópa lákòókò ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ ọ̀sùn wọ́n tọ́ka sí wípé ẹ̀rọ aṣàyẹ̀wò olùdìbò àwọn kò lè jẹ́ kírú ìgbésẹ̀ bẹ́ẹ̀ tàbí kírú ìdìbò bẹ́ẹ̀ kó ṣeé ṣe o àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdánwò àṣejáde ilé ẹ̀kọ́ girama ẹ̀yìn ìdánwò níwèé mẹ́wàá waec ó ní wọ́n ti ń kojú àkíyèsí tó ń ti ìgbani yẹ́bẹ́yẹ́bẹ́ lórí wípé ṣé òtítọ́ wọ́n sì fẹsẹ̀ múlẹ̀ pẹ̀lú èsì ìdánwò wọn fún àwọn olùkópa ṣèdánwò ọ̀hún nílé ẹ̀kọ́ fún ọdún 2026 níbi táwọn alákòóso ilé ẹ̀kọ́ tó ń ti àwọn alágbàwí olùṣèpolongo ètò ẹ̀kọ́ tí wọ́n ti ń fẹ̀sùn àìṣedéédé lórí òdiwọ̀n ìfúnni ní àmì tó yẹ kàn wọ́n tó fi mọ́ àṣìṣe ẹ̀rọ eléyìí tó ní í ṣe pẹ̀lú ìdánwò torí ẹ̀rọ ayárabíàṣá kọ̀m̀pútà àjọ tó mójútó ètò ìdánwò àṣewọlé ẹ̀kọ́ gíga jambo ó ná ti ṣe ìkìlọ̀ fún àwọn tó ní àǹfààní ìwọlé sílé ẹ̀kọ́ nílẹ̀ láti ọdún 2020 sí 2025 láti dáhùn sí nípa bóyá kí wọ́n gbà wọlé tàbí kí wọ́n kọ àǹfààní náà kó tó di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 kí wọ́n mọ̀ bá pàdánù àǹfààní náà pátápátá àwọn ọmọ ológun ìlú sòmọ́lì iná ti gbógun ti àwọn ọmọ ológun tó jẹ́ alátẹ̀lé olórí ọkùnrin ilé tán gbàjọba lọ́wọ́ rẹ̀ ẹni tí í ṣe mustapha oman lórí àkóso ibi tó ṣe kókó nílùú ọ̀hún wọ́n fẹ̀sùn kàn wípé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alákatakítí ẹ̀sìn ajagun ẹ̀sìn islam èyí lópin àkójọpọ̀ àwọn kókó ìròyìn fún tòwúrọ̀ tòní oyè ọlọ́run adégòkè lóníròyìn yín ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ̀kú ojúmọ́

0: tọ́ a jẹ́ pé ká máa kíra wa kó ojúmọ́ mọ́ ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń láǹfààní láti máa gbóhùn wa ketekete lóòrọ̀ tòní ọdẹ odò bí ṣe àlàáfíà lajẹ àdúpẹ́ lọ́wọ́ olódùmarè bá a bá ti jí sí mọ́lẹ̀ àlàyé tá a dí tí àgọ́ ara wa tí ó ṣiṣẹ́ déédéé tí kankan ò dásẹ́lẹ̀ ọpẹ́ ló yàádú ó tọ́pẹ́ ọjọ́pẹ́ lọ olórin kakọrin ó pé ọpẹ́ yẹrú ọlọ́hun mo dúpẹ́ ẹni tí ò dúpẹ́ ṣe bára rẹ̀ ló wà ọpẹ́ yẹrú ọlọ́hun mo dúpẹ́ bẹ́ẹ̀ èèyàn bá ti jí lòórọ̀ tí gbogbo ara rẹ̀ tó dá pé tí èèyàn jí ti gbogbo ẹ̀ pé sí èèyàn la ẹ̀yìn ọpẹ́ ló yàádù àti ẹ̀ kọ́kọ́ dúpẹ́ ẹ̀pá jí tí ò sí àìsàn kankan lágọ̀ ara wa tí ò sí àìlera tí ò sí gbogbo nǹkan ò pé tí gbogbo ẹ̀ dúró tó ṣe sírím sírím ẹ̀yin ò já dúpẹ́ kó tó wá dé páwàá máa rò pé kí láwàá jẹ lóòrọ̀ yìí báyìí ẹ mọ̀ pé ẹni tó bá lálàáfíà lẹ́nu rẹ̀ ó sì kọ́ láti jẹun ẹni tó bá jẹ́ pé inú àìlera ló wà àmọ́ oúnjẹ ẹ̀bẹ́ gan kó oúnjẹ pọ̀ lọ́tún kó pọ̀ ló sì báyìí ẹnu rẹ̀ ò ní sí kọ́ láti jẹun ó máa bá ni kì í sí sóun náà àìsàn tí ń ṣe àgọ́ ara ni olódùmarè ò ní já rí àìsàn kò ní já rí àìlera a ní tùbúlé àìsàn láṣẹ lédùmarè orí ètò yín ètò wa àgbéyẹ̀wò ìròyìn agbọ́nmàgbẹ̀ òǹlẹ̀ tí ń láǹfààní láti mọ gbóhùn wa ketekete lóòrọ̀ tòní o níkànnì kànga agbọ́nmàgbẹ̀ wells radio 89.3 fm eléyìí ti ya kalẹ̀ sí òpópónà aláàfin avenue olúyọ̀lé estate nílẹ̀ ìbàdàn àgbéyẹ̀wò ìròyìn agbọ́nmàgbẹ̀ náà lè tó tẹ́ ń gbọ́ lọ́wọ́ ìkànnì kànga agbọ́nmàgbẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ní gbogbo ọjọ́ ṣẹ́gun ẹ̀yìn ó yọ ọlọ́run àti àmbàsádọ̀ wálé ẹgbẹ́ wò mẹ́rin náà jọmọ́ ni wọ́n jọmọ́ ń kọ̀wọ́ rìn wọnú kulu ẹ̀dá àjọmọ́ ń ṣe àgbéyẹ̀wò ìròyìn agbọ́nmàgbẹ̀ lọ́jọ́ ṣẹ́gun tèmi àti wọn táàjọ kọ́mọ lùbọ́ táàjọ fi orí lùrí àjọ fikùn lókun lórí àwọn ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ àmbàsádọ̀ ẹbú ẹ̀rín láàjọ ẹ mọ̀ pé èèyàn bá forí korí tó fikùn lókun lórí àwọn ìròyìn ọ̀hún láàjọ wa máa jùúta sí gbòòrò ayé fáwọn ọmọ nàìjíríà tó jẹ́ pé bàbá ti dágbọn bí táwọn náà ó ti pè wọlé àwọn náà ó ṣe kíni wọn ó bá wa fikùn lókun àwọn náà ó pè wọlé ẹyọ àjọmọ kọmọlùbọ lórí ètò ọhún lórí ìròyìn tá à ń mú tí wọn gbìyànjú àti sàrà
1: nígbà tí a bá bẹ̀rẹ̀ sí ṣẹra wá ń gbò nísìn ẹrí ló lájà wa
0: torí
1: wọn ló dálẹ̀
0: láti jíròrò láti ronú láti ronú lórí àwọn ìròyìn láti sọ̀rọ̀
1: kò burú
0: àmbásádọ̀
1: ọjẹ́ ìyarí kò burú ẹ̀rọ pẹ̀sẹ̀
0: ẹ̀rọ
1: ìgbà mi ẹ̀yìn ó wọ pé ojú ọjọ́ sí wa gbogbo ẹ̀ṣẹ́ á tètè wá ṣe kinní báyìí ó ṣá wá pẹ́ báyìí kílì ò tó sú ìrọ́ sí ni ìgbà mi sì wà tó yẹ pé ìyẹn sọ pé ilé sì tètè sú lónìí èrò ni ọlọ́run mọ bí ó ṣe ń yí ojú ọjọ́ bó ṣe ń yí aago
0: yẹn
1: kò yí padà
0: lójú wa ló ti ń dà bẹ́ẹ̀ tó ẹ̀yin ara alẹ́ ambassador wálé ẹgbẹ́ omi ti wà nínú okulu pẹ̀lú mi ó yà ambassador
1: ẹ̀ka àwọn ará mo kì í o ẹ ṣe ẹ̀kú ọjọ́ mẹ́ta kan èmi a máa sọ

0: Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdánwò onímọ̀-mẹ́wàá wà ẹ́ kìyún ìdánwò àṣejáde ilé ẹ̀kọ́ girama. Ilé tí wọ́n ń kọ nílé ẹ̀kọ́ bẹ́ẹ̀ yẹn bá ti fẹ́ parí ètò ẹ̀kọ́ girama nyo. Wọ́n ní wọ́n ti ń kojú fún gomọ́ àtọ̀rọ̀ kùbákùgbé pẹ̀lú báwọn kan ti ń gbọ̀n wọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ lórí pé sí òtítọ́ ẹ̀yìn àjọ yìí kẹ̀ só sì fẹsẹ̀ múlẹ̀ sótìtọ́ yín só sì dúróore bó ti yóò wà nípa èsì ìdánwò eléyìí tí wọ́n fún àwọn tó kópa sí ìdánwò náà nílé ẹ̀kọ́ lọ́dún yìí yún ọdún 2026. Wọ́n ní àwọn alákòóso ilé ẹ̀kọ́ tó fi mọ́ àwọn alágbàwí ètò ẹ̀kọ́ wọ́n ní wọ́n ti ń fẹ̀sùn kan àjọ náà pé àìṣedéédé wà nínú òdì wọn bọ́ ti fáwọn èèyàn lámì bọ́ ti fún wọn máàkì pé ìwọ́ gba a ìwọ́ gba b ìwọ́ gba c wọ́n ní àìṣedéédé ségesège wà ńbẹ̀ wọ́n ní wọn ò ṣe bó ti yẹ o wọ́n ní kódà àṣìṣe ẹ̀rọ gan wà nínú nǹkan tó dá wàhálà lẹ̀ wọ́n ní àṣìṣe ẹ̀rọ tó ní í ṣe pẹ̀lú ìdánwò ẹ̀rọ ayárabíàṣá kọ̀ǹpútà wọ́n níyàn náà wà ńbẹ́ o ìkọminú ọ̀hún òun ló tẹ̀lé àròyé àtawuyewuye àwọn alákòóso ilé ẹ̀kọ́ tó fi mọ àwọn alágbàwí ètò ẹ̀kọ́ eléyìí tí wọ́n ń sọ̀rọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé àwọn mọ̀ tó dájú tó dáwọn lójú pé nígbà wọn bá ti kò sí ìdánwò tán ṣe pẹ̀lú àkọsílẹ̀ ẹ̀gùn wọn a mọ̀ perégedé wọn a mọ̀ fakọyọ ẹ mọ̀ pé bí èèyàn bá jólùkọ́ èyí ó ti mọ̀ pé ọmọ eléyìí bá bá gbéṣẹ́ eléyìí fún lójú oorun pàápàá ó ti ṣetán wọ́n ní àwọn ọmọ táwọn ti mọ̀ pé táwọn òrẹ̀ṣẹ̀ máa ń kọ́ táwọn ti ń kọ́ wọn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ táwọn sì ti mà kọ́lẹ̀ wọn pé eléyìí ìṣe eléyìí ìrọ̀rùn ni wọ́n ní kódà àwọn olùkọ́ àwọn alákòóso ilé ẹ̀kọ́ pé àwọn tó fi kún ìgbáradì àwọn tó jẹ́ pé àwọn mọ̀ pé ńgbà táwọn ọmọ ọ̀hún bá rí ìdánwò ọ̀hún òfúùtù fẹ́rẹ̀ yóò rọ̀ bí ẹ̀kọ́ lójú wọn ni wọ́n nígbà tí àwọn rí àwọn èsì ìdánwò ọ̀hún tí àwọn rí bí àwọn ọmọ táwọn nírètí táwọn mọ̀ pé àwọn ọmọ yìí àwọn òbó kíní jẹ ni yóò rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lójú wọn ni wọ́n nígbà táwọn rí èsì wọn láwọn wò báyìí pé èyí ti ṣe kìí ṣe bó ti yóò jẹ́rèé èsì ìdánwò yìí ni ó ní kọ̀ọ̀kọ̀ ṣé ẹ sì mọ̀ pé bàbá wa ní sàn ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀yàn bá parí irú àwọn ìdánwò bẹ́ẹ̀ àwọn ilé ẹ̀kọ́ míì wà tó jẹ́ pé wọ́n wàá kó àwọn ọmọ wọn pẹ̀lú wọn ní ìwé tán fi fún yín ní ìbéèrè ohun ẹ̀ mọ́ sọ́nù o wọ́n wàá kó wọn padà lọ sílé ẹ̀kọ́ ìwé ìbéèrè ohun ẹ mọ̀ pé oníkálukú ti sàmì tó bá ti mú nínú ìdánwò sínú ìwé ìbéèrè ohun wọ́n wàá kó torí ó ṣẹlẹ̀ mọ́ṣẹ́ fèmí náà ni mo ṣe ń fà ṣàlàyé rẹ o wọ́n wàá kó yàn lọ sílé ẹ̀kọ́ àwọn kọ̀ọ̀kan ni ó lè má jẹ́ gbogbo àwọn ilé ẹ̀kọ́ o so ti yẹyin wọ́n kó òyìn bẹ́ẹ̀ yẹn bá ti parí ìdánwò ohun wọ́n kó yàn padà lọ ilé ẹ̀kọ́ ìwé ìbéèrè tí wọ́n ti mú in tí wọ́n mú ní dáhùn síbẹ̀ tó ti fàlà sí pẹ́pẹ̀pẹ́ àwọn olùkọ́ yàn wọ́n wàá ṣe bí ìgbà tí a fẹ́ ṣe àtúnṣe rẹ̀ wọ́n wàá máa bèèrè pé nǹkan báyìí alákọ̀ọ́kọ́ kí ni tó wà ń bẹ̀ ń gbé bá ti kà jáde ó yá o kí ni ìdáhùn rẹ̀ rèé o ìwọ tó o bá gbà á ó ti máàkì rẹ̀ ó ti mọ iye tó o mú tó o gbà ó ti yẹyin bá wọ́n ní àwọn ọmọ táwọn mọ̀ pé àwọn ọmọ eléyìí wọ́n mọ̀ yàtọ̀ sí pé bóyá wọ́n ti ẹ̀ máàkì àbá àwọn ò máàkì àwọn òṣẹ̀ṣẹ̀ máa rí bọ́ ti máa ń fakọyọ́ nínú ètò ẹ̀kọ́ wọ́n láwọn ọmọ yìí wọ́n ní àwọn òdiwọ̀n tán fún àwọn òdiwọ̀n lọ́wọ́ ọ̀sàlẹ̀ ẹ mọ bí ìgbà téèyàn bá wà lọ́wọ́ ọlẹ̀ pẹ̀pẹ̀ ẹyọ kò pa àsìkò fèèlì wọ́n láwọn òdiwọ̀n lọ́wọ́ ọ̀sàlẹ̀ ná fún wọn ẹ wo ọ̀rọ̀ pọ́n bẹ́ẹ̀ o kódà àwọn ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ míì wọ́n gbé àwọn agbẹjọ́rò tiwọn dìde táwọn agbẹjọ́rò wọn pé ẹ wo àwọn ó ṣe àtúngbéyẹ̀wò ìwé àjọ tó ń rí sọ́rọ̀ ètò ìdánwò ọ̀hún lórí rẹ̀ náà ó ní ẹni tí ó ń rí sí ẹni tó jẹ́ olórí fún ìdásí àti ìkànsí ọ̀rọ̀ ìlú lórí ọ̀rọ̀ àjọ tó ń rí sètò ìdánwò onígbè mẹ́wàá wà ẹ̀ẹ́kì yìí ẹni tí í ṣe Moyosola Adesina ó sọ̀rọ̀ lórí báwọn ti ṣètò ìdánwò ọ̀hún bó ti tọ́ àti bó ti yẹ tó jẹ́ pé ìtẹ̀lé ìtẹ̀lé ètò táwọn ti ń lò látọjọ́ tó ti pẹ́ òun náà làwọn lò táwọn sì tọ́ lọ́nà tó yẹ ní gbágbágbá ó wá pé ẹnikẹ́ni tó bá ní ìkọminú lórí èsì tí wọ́n fi lé lọ́wọ́ bí èsì rẹ̀ pé èsì rẹ̀ tí nǹkan bá kọ́ lóminú àbóru lójú oníkankan sáwọn lọ́fíìsì àwọn láti wá ṣe kíni o láti wá gbéyẹ̀wò pé ẹgbọ́ eléyìí bóyá inú bóyá èdè gẹ̀ẹ́sì lè yán mọ̀ jù báyìí nísìn kápẹ́ mo mèdè gẹ̀ẹ́sì jù tí mo wá ṣèdánwò ọ̀hún tí mo fìdí rẹ̀ mí ń bẹ̀ mo láǹfààní àti kọjá lọ síbẹ̀ pé ẹ dákun èdè gẹ̀ẹ́sì tí mo mọ̀ jù o bí mo ti ṣe mo nígbàgbọ́ pé mo ṣe dáa mo sì mú àwọn èsì ìdáhùn tó bójú mu nígbàtí mo ṣèdánwò ọ̀hún bó ló ti jẹ́ ẹmúwe mi wá wọn ni ẹni tó bá ti ní kọminú lórí èsì ọ̀hún kó kàn sáwọn bàbá wọn nation ọ̀rọ̀ rèé o.
1: ẹ ṣeun ṣe rí ètò ẹ̀kọ́ nàìjíríà ó ti ń di once upon a time tó sì jẹ́ pé àwọn ọmọ tí wọ́n bá pegedé inú ìdánwò wọ́n bára wọn ní àyè ìjákulẹ̀ awon omo ti won wa ni aye ijakule ninu idanwo won bara won ni ipo agbega leyin to je pe ona ti won gba se eto eko lorilede Nigeria ni isin tori pe ta ba so ka fa ko mo kun oro yo ko da ko dangaja to ko si da ko te won mo de ma wo yi ni okan mi pe ero ayara bi asa ti won lo lati ma fi so wi pe won fi se idanwo gan opo ninu awon omo to lopolo ohun gan igba to ba ti de ero ayara bi asa irin ajo yen ma nfe poluku musu nigba mi ma pin wele wele ni seri akoko ti e ba wo ona ti awon ajo yi ti won fi gbe eto idanwo yen kale e o ri pe ko boju mu to ko ti e se gbo leti pe orilede to lami la ka tan pe ni giant of africa eto education won yen eto eko won ko du dada now igbati omo ibi te ti mo pe won du dada ni e o nigbati omo fe se danwo to je pe ago meta le fi danwo si ti omo wa fe ti omo idanwo to wa fe se nlo bi ago mefa ago meje idanwo yi tantana se ejo bo lomo ohun se fe se daada tori pe mo fe pin wele wele ni bo lomo ohun se fe se daada gan o fi han pe ijakule ti wa nitori pe igba kan wa to je pe won ti e lo computer rara na o everybody lo ma wa pelu iwe ibere re si boya ede yinbo lo fe se ni ede yoruba ni ede siro ni bam lo lo fe se yo ti wa ni waju e yo gbegege e a ma da awon ibere yen lai se pe won lo computer gan now computer te n lo n gba mi gan te n pe ni yora bi asa abi computer te n lo n gba mi gan igba mi yo denu kole ta awon mo yen o sese ma wo ojutu si so o fi han wi pe awon gan ti fail lati le ikini nu ta ba wa fe lo si ori ikeji wa yi awon omo ti won se daada yi ti a ti mo pe awon omo yi won wulo fe ko won ti awon oluko won wa pada so lo si ile class won pe okay o awon fe ti e mo bi won ti se se nkan yi si tabi won joko ti awon ore won because nigba mi te ba pari idanwo eyin te jo je ore si ara yin e jo mo bere question lo wa ara yin nje bi mo se gba ibere bayi le mi mu bi bayi ti bi se ri bayi tohun nibi teyin gan ti mo dara yin loju pe yes ti won ba ti e gbegege ti won ba bere si mark ise yi mo tayo o fi han wi pe awon gangan o duro daada to awon ti won si n sise yi o dabi eni wi pe ta ba wo isakun won imi inu won gba bode fa won omo yen ona ti si fi gba bode re ka gbe ori olori ka gbe siselomi abode nla ni nitori wi pe omo to ti se daada te wa lo boya decision lo ye ko mu to ye pe e wa lo gbe si boya bi ipele keta to ye pe omo to da ti gbogbo eyan mo ni le wi pe ever first ni e wo iru awon kan bayi o dabi eni wi pe ibode wa nbe le to ye pe o ye ki won tan yebeyebeyebeye bi si tori ko se nkan to boju mu now mo wa fe imoran ti mo to wa nbe to ba je wi pe mo wa ni apere ni abala bi to ti ye ki yan ma yanju oro yi ni in ta n pe ni eyo arara bi asa kan ti kokko gbe otina to ba je yi kan iyen ni kokko mu delay tabi ko ba won omo lomo nitori wi pe omo mi le mo je omo o le mo je ko le mo yara se daada lori ero ayara bi asa nigba ti o ba yara lori ero ayara bi asa to si mo ise yi bo le se fe bo lo se fe pass ni mo fi so pe kini yen o ni konu nko honu o ge wele wele debi wi pe emi wa to ye pe fun rara re ni kini ti waye imi si wa to ye pe ibode ti wole nibi idanwo ti won se so ni orilede Nigeria ngba ti ibode ba nwole bo niyan se fe gba certificate ti o le defend e ti ibode ba wale ti won to mo nipa mathematics dada ti won na si mo pe yes o mo nipa ise dada ti won pass e lori e to ba ti le so yo ba ti le passe lori e to ba di pe o fe o nwase agban ni bi ti o nwase si yen to to exam to se ti won ri pe ah eni omo yi se dada do ri pe a le calculate a le account a le se ti bi ti an wa to wa ri seyin to je pe ibe ni won gbe si bo lo se fe defend e so ibode orilede Nigeria eh lori oro eto eko ki se n to boju mu o ye ki won wa ki, apart from yi pe eh awon eyan won yi o ye ki won query won lori le lori o ye ki won wa ona abayo yi pe to ta ba nion ta ba ni eh bayi la se se ti o ba ri be mo e je ka pa na okoda e je ka tun lo ogbon bayi nitori pe awon ti en wa ni agbon ni nkan yi won se daada to ta ba fe tan ra wa je loku won se daada to idi ni to fi dabi eni wi pe oro orilede Nigeria lori oro eto eko o ye ki joba wa nkan se si bo si je ni
0: oda esun baba wa nation e menu ba ero ayara bi asa se mo pe asiko ta wa yi eh aye nlaju si ni imero lo se ngbode kan se mo pe won ti fi ko awon omo yi ko to di wi pe won o se idanwo yi yo ti lawon agbaradi kan eleyi ti won o ti se fun won lori itoni sona en ti mo ngbiyanju ati sori yi bini isin mo mo pe mo ni idanwo ta si lu ero ayara bi asa ile eko na mo pe intel office idanwo ohun re o awon ile eko kan o ti seto bi won o ti ka won omo pe be ti tere be ti sere so in ti mo ngbiyanju ati so yin ba be ti tere be ti sere ati wi pe ta ba ni awo lawon orilede mi to jo orilede o ndagba soke pelu bi imo ero tin gbode kan bi tin gbaye kan won mo lu ero ayara bi asa lati fi se idanwo ti o si ni si wahala be eyan ba won pe ile wa yi lati keso orode ati kekere ni imole ti ko mo re lesin be eyan ba wa poya o aye nlaju si ni o nkan dagba soke si ni o imo ero lo tun gbode kan bayi baba wa nation awon se kan wa to je pe a mo nko ni ile eko giga university to je pe baba ni awo pelu baye ti ri lasiko ta wa yi be eyan ba foju sunu ko pe se tin ba lo ko se nle eko laarin odun marun si mefa abi mewa ti nbo yi sese yo si nitu mama baba wa nation awon se kan wa to je po ni se pelu imo ero ayara bi asaye to je pe be eyan ba lo ko lasiko te eyan wa yi ojo ola yan o fe lo gboro ju ke eyan lo ko awon se mi lo nti mo ngbiyanju a so pe idagba soke nba orilede yi oro ero ayara bi asa ebi nkan dagba soke ni e mo baje tin laju si be ni mo ero ngbode kan akoko ta wa yi mo ero lo gbode kan o se se ko je pe de tan wo nu pe ko le je pe dagba soke nu o tun ba oro eto eko wa o na se lo ni mo ero sugbon ibi ti oro ti wa gbeyin yo o ni eyi ti won menu ba pe asise wa e mo pe o se se ko je pe awon na o wo awon ero ye ero la pe o le da sele loju ese eyin sugbon to ba je pa won na ti sayewo pe o da sero ele dangaja so duro re si o ne pa na pi loju ese
1: ibi ti mo n lona oyo lohun
0: ati wi pe awon omo na tero won ba fun won ba pa na pi loju baba won nation bi mo ti wa mo ti sa awon danwo orisirisi lori ero ayara bi asa bi ero ton fun won ba pa na pi o lanfani o leto lati ke si awon ti won so yin pe dakun ero temi ti pa na o oju ese na ni won ti wa mi ti won gbe oloko ya wa se bibi wa se bibi abi kan wa bi won ti se ti wo fi ni se kini o ti wo fi ni gbeyin
1: o se o yo lohun ohun gbogbo pelu akoko ta ba nse idanwo lowo ni o ni akoko ti won ba so pe wakati kan le ma ni eto idanwo te fe se yi o eh te fi pari e o wakati kan yen won ni jo le iseju kan afi biti makaruru ba wa okay ibi tero ba ti wa pana momo to je pe ori e pe e je ka ro dada o no mo to je because eto orilede Nigeria gbogbo nkan ta nse se ni ona to to ati ona to ye to eyin te fe se idanwo fa won awon akeko eyo ara abi asa yin gbodo duro dada ki se pe e wa gbe abiku eyin eyo ara abi asa e gbe fo mo to re pe ori e pe to de to ye to mo pe o mo pe to ma lo gege lasan gan o yi ohun now ti abati to nkan se asi to se o awon ti won wa ni agbon niyan ni won se n to wu won o nitori wi pe opo igba lo ma nje wi pe tuntun ni won ra aloku ni won gbe si waju awon omo olomo ejo bo ni won se fe lo to an hard anika advance si abi be ko ko buru ṣùgbọ́n ìdí tí mo fi sọ pé bọ́wọ́ bá ṣe sún èèyàn ká lérí ó ní pé nígbà tẹ́ ìrọ ayára bí àṣà bá ń disappoint àwọn ọmọ ọlọ́mọ kí la fẹ́ ṣe ṣé àtòpadà nígbà tí a bá fún ọmọ ní wákàtí kan tí ẹ sì ti lo bí ọgbọ̀n ṣẹ́jú nínú pé ẹ̀ ń wá ẹ̀rọ míì tí ó fi ṣiṣẹ́ ṣé ẹ fi àkókò kún àkókò ẹ ni so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni ló yẹ kí ká pera wa sátẹ̀ ìrònú wípé irú ẹ̀rọ wo ni wọ́n ń gbé síwájú àwọn ọmọ yẹn èyí bá ń àwo gédé ń gbé mo dẹ̀ sọ kinní kan wípé ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ìbá ṣe sọ pé àwọn advance sí ó dàbẹ́ ni pé àkóbá ló ń kó bá wa ní àkókò ìgbà táwa ṣe ìdánwò tiwa kì í ṣe ìwé alára bí àṣà la lò ọpọlọ wa là ń lò tí wọ́n bá ti gbé ìwé síwájú wa oníkálukú wa ti bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn a dẹ̀ wo àkókò tí wọ́n fún wa láti rí wípé a meet up so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn oníkálukú ti mọ̀ pé gègé òun ni ọ̀gbọ́dọ̀ tan òun jẹ́ títí tí ó fi parí ẹ̀ now ẹ̀yà rárá bí àṣà àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run wọ́n ń kọ́ wọn àbí bẹ́ẹ̀ kọ́ a fẹ́ advance sí ó dà kò sí nǹkan tó burú jù ṣùgbọ́n kí ni wọ́n ń gbé síwájú wọn so ìdí ni tó fi dàbí ẹni wípé nàìjíríà àwọn àkíyèsí kan wà tó yẹ ká ṣe ní agbani because èmi ò mọ èmi ò mọ ìdí tí a fi ń yan àwọn alákòóso tó yẹ pé àwọn alákòóso yẹn ò múyánná tó nítorí pé awo wọ́n sí iṣẹ́ yẹn pé wọ́n wúlò fún iṣẹ́ yẹn ni now kí ló wá dé tí wọ́n ń fèlè àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ tó yẹ pé wọ́n kàwé àwọn ọmọ tó yẹ pé wọ́n ná ọ̀pọ̀lọpọ̀ owó lé wọn lórí at the end of the day nígbà wọn bá wá gbé pálí wọlé wa ní lágbájá táwọn ọmọ kọ yìí
0: bó
1: ló ṣe wá jẹ
0: bẹ́ẹ̀ èèyàn bá ṣe nǹkan tí ó bá jẹ́ pé àṣìṣe wà ń bẹ̀ èèyàn ò ní á mẹ́nuba pé páálí wọlé kò tọ́ná ọmọ ò gbọ́dọ̀ gbé pa ọmọ tó bá gbé páálí wọlé ọbọ̀wọ̀ bá ó di dandan
1: kó máa jẹ́ pọ̀ ọmọ tó máa páálí tí mo àní tó bá dé ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ tó gbé sàtífíkẹ́ẹ̀tì dé tí mo ń sọnu tó gbé sàtífíkẹ́ẹ̀tì dé nígbà bá gbé sàtífíkẹ́ẹ̀tì wọlé tí àwọn òbí rẹ̀ ìrọ̀ o tí àwọn òbí rẹ̀ tí wọ́n bá rí resort yẹ wọ́n máa doubt pé kí ló dé
0: ọmọ
1: èsì ìdánwò rẹ̀ ṣe arí báyìí kó ṣá mẹ́ ẹ kò sóbi tó jẹ́ pé ó náwó lórí ọmọ tínú rẹ̀ máa dùn sí nǹkan yẹn náà kò sí òbí yẹn pé ọmọ tó ń ṣe dáadáa táwọn ọmọ àwọn ọmọ rú ọmọ táwọn bí àtilé àtiwájú olùkọ́ àtìgbà tó bá gbé resort wọlé so àwọn nǹkan wọ̀nyẹn ó kọ́ yẹn lómi lórílẹ̀‐èdè nàìjíríà ó ní àwọn tí wọ́n wà ní àjọ yìí wọ́n nílò àtúntò àti láti gbé iṣẹ́ fún àwọn tó wọ́n mọ tí wọ́n kọ́ṣẹ́mọṣẹ́ tán bẹ̀ lè ṣe dáadáa lórí ẹ̀.
0: ó dáa ẹ ṣeun bàbá one nation ẹ ṣeun púpọ̀ tó ẹjẹ́ pọ̀ lágbọ̀n èèyàn wọ́n ní pé àwọn ọmọ ológun tán ti fẹ̀yìntì tán ti sèlú yìí tí wọ́n ti bọ́sọ̀ ogun lẹ̀ tán ti fẹ̀yìntì wọ́n ní wọ́n ti ń ṣètò láti fẹ̀hónú hàn ní ọjọ́bọ̀ yín ọláòde yìí lórí àìṣe ìmúṣẹ àtúnṣe lórí owó ìfẹ̀yìntì wọn wọ́n ní lẹ́yìn tán ti fi kún owó oṣù àwọn ọmọ ológun tó ń sìnlú lọ́wọ́lọ́wọ́ tí sì ń wọṣọ ogun tán sì ń wọṣọ ọjà lọ́wọ́ ọkan lára àwọn ológun fẹ̀yìntì náà tó jẹ́ kan lára àwọn olórí àwọn ológun fẹ̀yìntì ọ̀hún ẹni tí í ṣe ọ̀gágun fẹ̀yìntì innocent azubieke ó ní wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò lọ́jọ́ ajé ó wá ṣàlàyé ọ̀rọ̀ lórí ibi ìfẹ̀hónú wọn bó ti ní í ṣe pẹ̀lú ìbéèrè fún ẹ̀tọ́ àwọn lábẹ́ òfin tó ń ti ìfẹ̀yìntì àwọn ọmọ ológun ó pé wọ́n ti fi kún owó oṣù àwọn ọmọ ológun tí ń sìn lú lọ́wọ́ wọn ò sì ṣe ìmúṣẹ sí wọn ò ṣe ìmúṣẹ àtúnṣe lórí owó ìfẹ̀yìntì títà wọn táwọn ti fẹ̀yìntì àwọn apáwọn ò fẹ̀hónú hàn bàbá wa nation.
1: ẹ ṣe ṣe rí àwọn tí wọ́n fẹ̀yìntì ní tí wọ́n ti fojú winá yìí ṣe kékeré nínú iṣẹ́ ológun ọ̀pọ̀lọpọ̀ ló gbé ọta tó yẹ pé wọ́n yọ ọta yẹn kúrò nígbà wọ́n tọ́jú ẹ̀ tán ó da láàbò ara ọ̀pọ̀lọpọ̀ ni ò tiẹ̀ dúró dáadáa ṣe mọ̀ pé tí wọ́n bá fẹ́ fẹ̀yìntì wọ́n ti wò wípé àgbà ti ń wọlé sí lára àkókò ti tó láti sọ pé kókó lẹ́nu iṣẹ́ ológun nítorí pé ẹni tó bá ti dàgbà ò lè gbébọn mọ́ àwọn ọ̀dọ́ ló lè wà ńbẹ̀ so nígbà tó wá fẹ̀yìntì irú ẹni bẹ́ẹ̀ bóyá at the age of 60 at the age of 65 ni ló fẹ̀yìntì tàbí ó ti pẹ́ lórí níbi iṣẹ́ ológun ni ló jẹ́ kí ló fi fẹ̀yìntì irú àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe mọ̀ pé wọ́n lọ sinmi ni wọ́n lọ sinmi pé tó ibi àfàdàgbà ètò orílẹ̀-èdè nàìjíríà sí a dúpẹ́ pé ẹ̀mí wọ ọ̀bọ̀ a dúpẹ́ pé a lè ṣiṣẹ́ fún orílẹ̀-èdè wa a dúpẹ́ pé a lè fi ẹ̀mí wa lélẹ̀ nje mo pe ti kuti ye ni won ma towo bo ti won ba bere se ologun olorun wa mu won ja na gbogbo gbadura fun gbogbo awon ton wa nbe na ni sin pe olorun eledumare yo ran won lowo olorun o satileyin fun won won ja na awon na o de ni tin feyinti lai ni ipalara tori pe ti kuti ye ni ko rorun ise ologun buru o lepo
0: won rubo sugbon ara won rubo
1: won jura won sile won jura won sile ni won fi ara won rubo foro orilede Nigeria
0: tori ife
1: now en se mo pe ife tan ni silu ni teyan ewo agbon ni pe eyan o ti e ni ka pe nba ti e ni experience yi pe die die ninu awon awon ilogun pe ah bi won bi wa won bi nkan yi se mo ri ni igba mi won won mo nlalase iwon ba imo ti mo ni lori e ti mo de ri pe ah awon osise feyin ti yi mo nlalase igba mi igba to ba ye ki won na owo won a sese mo bo sita lo ya owo ah awon ti won fe mi ara won lele so ti won ba se iwode ti won se ife ronu han se oburu ju ni nibi to awon kan ti njoko ninu office ti won si mo gba obitibiti owo nibi ti elomin lo si won dibo fun ni house of assembly to je pe arin iseju melo kan yo kan fi joko ti o fi dide nibi ti o tin gba obitibiti owo nibi ka elomin ninu won gan ni house ti o ti e ni yoju lakoko gba to ba ye pe ki won gbogbo won jo joko o si gba obitibiti owo nigba nibi ti awon eyan kan ti won ni awon adibo fun won de wole ten gbe milionu bilionu ten gbe le won to oko erimo harimo awon oko to tobi gbangbangba awon oko million milionu
0: awon oko erimo
1: seleke ten gbe fun won te le gbe fun awon osise feyinti ka awon eyan si nri nibi ti ibanuje tin wonu okan won nu pe kini obo se sori ti na ki o le awon ti won fi ti won gbe bon ise nla ni won se now lati le ma koju ogun elomi o wa ninu won yo wa ninu ya kan yo wa ninu ile yo ma jeun yo feyinti e si sa lase le wa lori e si ran ti awon ti won ti fi ti won ti ju emi ara won sile ko se nkan to boju ma se ri oro ijoba orilede Nigeria eni ti o ba loju anu to mo pe ohun loju anu won se be po niye ninu awon ten se ijoba le a lori awon ti won si ni arojile ninu won boya ni won je ki won debi ti won de ori apere yen nitori wi pe awon ti en ni arojin le pe okay ah nkan bye nitori emi ati iwo ta jo joko yi awon na ti won wa nibi ti won wa in la won eyan awon yen fi ma wonu gbo lo ti an je mi ara won sile elomi lo o jagun Biafra o si wa laye elomi lo sopo ogun ecomong sogun dabi o dabi yin o dabi eko ni ko rorun so igba ti awon eyan wa ba feyinti to ye ka awon na ma wa jafa ni pe to adupe lowo Olorun akoko ta wa yi ka ma je nka ma mu ka ma ni elomi ninu won ni omo tan nile oko lowo to ye pe university lomo yen wa nibo ni kan ti ma rowo se en ti ko ri owo ifeyinti re gba lakoko to ye ko ri gba se ni yo mo bi o se ma sanwo ilewe omo ninu won elomi wa ninu won to je pe o ti ko lede bi kan o ilede apati yi sin gbele tenant o si jago fori lede o fe mi ara ilele e jo nti tori ito Olorun ki lo de ti won awon ijoba wa ki fi ro oro yi kan ro laro jile pe nitori ita won lawon people yi kan fi elomi ninu won to je pa won ni won defend won mo tele won lo lati ri pe ki emi won mo bo kan mo pa won lara kan mo se nkankan at the end of the day ngba to dagba to di akoko to ye ko feyinti to feyinti tan to wa di pe gbogbo ediko eyin na nitori o si so emi yin ko to di akoko yen ki se nkan to rorun ki a ma gbe bon ninu gbo ka ma yin bon gugugugu ko je pe at the end of the day ngba eyan ba wa feyinti to ye pe Olorun ni o because ota tin face ohun no ni koni rore kan na Olorun wa de wa se Olorun ni ki o bo sasiko fun won pe to mo ri oju ara mi okan mi bale owo feyinti to ye kan ma gba won tun ma fi yaje won ti o si ye ko ri be lori lede Nigeria gbogbo nkan won yi lo nilo ati se ti awon won yi ba fi ehonu won eto won ni won bere fun o eto won ni won bere fun ijoba si ye ko da won lohun bo si je niyan
0: oda e seun baba won ni seja ko lagbon odo yan won lawon agbeba won tun sose won se kolu silo ngo ise nijoba abile kebe ni ipinle nijoba abile kebe kebe nipinle sokoto ni irole ojo aiko ona gbemi eniyan meji din ni ogbon niye to fi mo olori esin eyan imam masalasi jimo ongo ise agbenuso ile ise olopa apase na ahmed rufai o jere sisele ohun o se wi po soro lati so pato iyo nkawe eniyan to fara ka sa sele na oni sugbon o kutu ara awon eniyan bi meji din logbon o la won ti gbe jade won ni won to awon atilawi won ton se kolu e je won waju ile imam won ni ko kere tan ijoba ipinle mokanle logbon niye oni won ti na owo toto otale nigba o din mejo bilionu owo naira ninu igbese ati ija won lodi si igbesun mo mi atawon wa odaran miran lati yanju oro eto abo ile to mehe ninu osu kefa akoko odun 2026 ipinle kogi Plateau ati Bauchi awon ni won se isiro ipin owo to po julo ti won ti na pelu bi ipaniyan ijinigbe ati be lo be tin gbogbo se be tin fe loju se be tin po si jake jado orile ede yi ayewo enawo ipinle kokan ni royin sakojopo re lati inu osu kini si osu kefo odun yi o safihan bi ipinle Kogi bo ti lewaju pelu owo tan ti na lori oro pe inu ori oro to ni se pelu agbodo gbe igbese lodi si igbesomo mi a mo ja kikan lati ri pa segun iwa oro eto abo to mehe to fe doju teyi won ni gba won wo ba won ipinle kokan ti nawo lori oro to ni se pelu pe keto abo mo ba mehe ki nkan le fese mule lori eto abo won ni e wo ipinle Kogi awon na lewaju lokete nte o pelu owo to je bilionu 24 naira o le 77 naira won ni Plateau lo se keje Bauchi o se keta won ipinle mi na wa nbe o sugbon ni tele e mo pe ipo kini ipo keje ipo keta na na mo mu be yan ba sare idije en yo kini keje keta na won o fun ni ame eye eni o ba gba ipo kini ni o gba ife eye eni ba pa ipo keje boya won o ra fi kini ame de kan si lorun ipo keta na yo ti ni ame ti won o fo na en yo won ni ipinle Kogi awon na nawo ju lori oro pa ngbogun ti oro eto abo to me pelu e baba wa nisan won ni owo won o won ni awon nkan tan lo bi awon irinse bi awon ohun elo te awon iko alaabo nlo lori oro eto abo na nawo ohun le lori o sumo pelu yowo ti won pe won na yi baba le won ni sawon ipinle mete ta tan ti e lewaju Kogi Plateau ati Bauchi aba ni afoju lame eto wo pelu yowo tan na lati fi kun okun eto abo lati ra awon ohun ija eto abo ki igbesunmo mi iwe eto abo to me ko le dohun afiyin tegun fi so se o nipa sa
1: ko seri eto abo bo seri ko bitibiti owo ti mo gbo ti won na yi ko ti nipa lori ilede Nigeria to ka wa so pe Kogi to je pe aimoye isele lo ti sele nbe to je pe aimoye mi ni won gba abi ipinle Plateau to je pe ibe na no go area ni fun awon eyan kan nibe so to je pe atoru atosan ata gbogbo gba loka won to wa nbe ti o bale ni won wa so pe awon na obitibiti owo le n to je pe ta ba wo daada won se ise yen to bo se ye ki won se irin ise melo ni won ko fa won omo ologun aso nigbati awon omo ologun ba nra so funra won pelu obitibiti owo ten ko fun yin so ye ki won ko ri be ko to ye ki won ma nra so funra won bi abi bata ti won fe lo so ye ko ri be se oko ti won gbe fun won se nti o je pe ko ni pa nangba nigba won ba lo loju ona ni lati lo koju awon agbesunmo mi e meje ka gbagbe wi pe awon agbesunmo mi te ri yen nkan tun ni won lo lati fi sise in se ngbe lowo oderun te ba ri bike ni di won ki se iru en te ya iru awon okada ta ngun ta fi ti won fi ngbe wa kaakiri pe mo n lo sadugbo keji rara o awon okada to je pe o tuntun to je pe te ba ri niru akoko bayi nibo won ti ri owo ti won fi ra iru okada be ni ti won si po lo be so isele ti isele to sele ni Sokoto yen so ye ko tun sele be bi e je ka jo bere laarin ara wa nitori wi pe teyan ba nkan ta npe ni abo in to ro mo po in to ro ma eto abo o po eto abo ni pe ejoko kini plan ona wo la te gba lati ri wi pe agbogun ti awon agbesun mo mi iyen kokon bodo wa lena now awon agbesun mo mi tan so yi na eyan la won na now bi won se je eyan yen ti won ba ti ijoba ipinle kokan ti won ba duro ni duro wi pe won koju won bo se kan koju won awon no won sa ni won sa pe ha nkan yi o ti fe ju emi awon lo tori pe awon no mo gbe mi awon sa mi ara won sa won kan je eyan bi ni so idi ni to fi dabe ni wi pe ijoba ipinle kokan o depend lori bo lo se mu eto abo re abi ogba atinu da po lori sirisi tan lo lori eto abo bi karo oko bi pe ke o da na eje ka yan eje ka da awon mi ile awon ajula lakan fin sori ti o support awon ologun eje da awon sile lati le mo koju awon eyan bi yi so owo yen na si ni ori awon eniyan won yen na won mo na si tori awon na won o je won o mu won ni awon ebi won ni awon ara awon eto abo kan to ye ki won mo da bi ogbon niyan sugbon pelu obitibiti owo ti won ni won na kogi won na plateau won na ni kini ki eje ka bere lowo won bo ni won se na awon eyan wo ni won na fun imiun ni awon eto alabo wo ni won na fun tori pe eto alabo pori sirisi sawon olopa ni sawon soja ni sawon awon ti ibile ni bam bam bam bam lo so idi ni to fi dabe ni pe en to sele nsokoto yi ni isin ogbon lo ye ko ma ko awon yen pe okay o lori eto abo yi ati mo pe kini yo ti wale awon people yi si wa ni abala bi ti won wa kilo de ti a le wa ogbon atinu da wi pe da na eje ka wa bu ba bi ti won wa boya oko ojo ofurufu eyi ti o mo se wadi pe ibi bayi ni won gbe because won ni buba won ni bi ti an kole si won ni bi ti an ti le awon eyan kuro ti won sun nbe won ni igbo to je pe ibi ti won ko awon eyan lo o da na eja se eje ka wa ona abayo nibo ni won ba si okan ninu eto abo to gbangban kan niyan ni adugbo kokan nje won ni CCTV camera nje won ri kaakiri lati ma asiri awon ibi ta won ase bi po si lati le ma mu won nigbekun gbogbo awon nkan bayi in lo ye kun akoko lo ni igbesi akoko to le dekun wahala yi igbesi keji ni ki won ni rinse gidi igbesi keta na si ni pe kan mo toju won kan si mo fun won ni owo ati nkan to ba ye ti won ba ni lo lu asiko bo si je niyan
0: oda e seun baba wa nation ni papa to le ojo yi tin ko wa papa mora e je sare mu iroyin eleyi to ni se pelu awon oluko ti o to nkan lawon ile eko ijoba awon ile eko ilu e ti mo awon ile eko ti ijoba ko le fa awon ara ilu e won lawon oluko to nkan won ni ogun logo awon akeko lo si wa nle eko baba wa nation akojopo iroyin ni ile ise ijoba to ri sore eto eko lorilede nigeria lo safihan bi eto eko ilu bo ti se ndo ojoko ni ani to awon oluko pẹlu ogun lokun awon akeko to je pe won po won ya murajo awon oluko lo onka awon wa safihan wi pe oluko kan o le ko to awon akeko 44 iyun ni ni o tun da lori bi ipinle awon ba ti lawon omo si o enyo won lawon ipinle mi wa to je pe oluko kan o le ko awon mo bi 100 niye ninu yara akeko kan iwo le ko be se mo pe ngo ba ya ngo ba su yo sa mo se won sa ni se mo se ko ti e ni na ni pe se da mo o ba di fun won se amurele abi kide ni mo so omo to ba wo se ni eyi je o ba di wu ngo je pe se ba ti fe pa oluko ohun lori won ni lori oro yi na egbe awon oluko lori lede nigeria NUT won lawon na se ikilo lori aini ani to awon oluko ni ile eko ijoba lori lede nigeria baba won nation awon akeko won po ya muraja awon oluko lo won ni orira e lawon oluko fi nro gbogbo e oluko kan omo 100 niye ni yara akeko baba won nisan lati so soro eleyi
1: o seri ete ni awon ijoba wa na ijoba na ni won fete sile ni won pa lapa lapa opolopo lo ninu awon ti kan kose mose nipa eko ti lo sensi to wa ninu ile ni isin ti ori bi kankan lo tin tin fese gbalẹ kaakiri o si lo nkawe iwe yan wa ni mini e lo ninu agbobe bi tan ti ba tin ko yanrin tan ko gugu e o ko biri so pe eri graduate mi nbe to ye pe yo sa jeun owo pe mo sa fe jeun
0: baba le se mo ko polopo
1: awon
0: se mo ara awon eyan gan o fe si si oluko
1: iwo o awon ti won ko awon ti won lo CNC ise se won fe lo won okay won fe si si oluko mo ni won lo sibe
0: kin lawon yin mo ni opolopo eyan o fe si si oluko mo e mo si mi gbo opolopo eniyan
1: e si bo sugba ri opolopo to je pe won lo ti won lo si lewe se to je pe eko yi na ni won lo fun pe ka won lo si oluko won wa daada so ti eni isin eyan perete ninu won ni o je lo nko awon omo leko ni isin ejo nigba ta ba ni eyan aimoye omo lo ba ninu class bo lo oluko kan se fe moju to won tan to and at the same time from one class to another ti se class kan le oluko yen o ma ko ko si gba ti wahala o ni ti o ni se lu oluko be le se na nitori wi pe ko a ni awon oluko to ninu ilewe wa ni ti awon oluko ba ton ba po to je pe won po dada iru wahala yi sebi na lo affect education wa na doni oloni are na nu won la mu ko eru ewo oloke le ewo ewo sale are niyan won wa lomo mi o mo nkan kan oda fun awon apere kankan nile awon iwe ko ilewe ko kan to je pe ile iwe aladani bo ni eni oluko to wa ni ile iwe aladani to ju ro se ni ka won omo tin ko ni ile iwe ngba o je pe won o ni po nu class imi ogbon ni elomi ni class ni lo wa nu class elomi o ti e le moto be ninu class elomi ti o ri bi doju ko omo kokan awon oluko mi ori won pe debi wi pe ti an ba joko bayi won mo iru omo kokan ti omo kokan je so I to ko ba wa lorilede Nigeria ni wipe I le gba awon ti won kose mose yi ki won gba won sise won se si wa won wa daada la ba se nsoro yi mo lawon kan ten lalase mo lati advice omokunrin kan in to lo ko niyan mo joko ti mi o nlalase o nronu mo ni kilode oro atije ati mu ina ni gbon wo lo wa fe dasi ki lo fe se mo ni wa bọwọ ba se san eyan mo nka leri ni o da pelu experience to ti niyan to ba je pe o fe lati so pe ko ma tun lo class kan lo teach o se ma fi se part time from one class and from one school to another ko lo ni agreement pelu awon ile iwe aladani iye bayi ni mo gba fun awon ise kokan ti mo nse iye bayi lo wo oko won ti ko gugu e fun won ti mo ta igba bo ye pe losese lo fe ma gba owo re to ba ye pe loshoshu lo fe ma gba owo re ki lo de to se ni yokun leni ti o joko ti mi ye sese wa si pe ha mo seun ohun o pelu bo ohun bi ijoba o ba kuku gba ohun sise e je ko won wa woro ko fi sada se soro ara ohun titi de akoko ta nso yi pelu ogbon ti eni yen to sin sibe sibe na ko ka o sugbon o kan ri pe ohun se sin jade ibe mo ti mo yi pe awon kan wa to pe gigida kan sise yi ise kan o le ti ise kan o le run mo lo lowo pe eni tin sise to le nko to pe gbogbo gba ni lo si oko biri so pe ti o si mo sise re ti o de ni si wahala fun at the end of the day ti o logun ti o tun pada sibe lojo keji ka to wa so pe eni to je pe oruko apa oruko ese lati le sise so ebi yen ọwọ́ àwọn ìjọba ló wà sẹ́ ìjọba wa ló yẹ kí wọ́n gbé ìgbésẹ̀ àtijọba fẹ́dà ni àtijọba state ni a rí pé àwọn state kọ̀ọ̀kan sì ń wá o tó ń ṣe kán gba àwọn èèyàn ṣiṣẹ́ o kódà wọ́n ń gba àwọn olùkọ́ ṣiṣẹ́ nìkan fẹ́ mọ́ dákọ̀ state kankan ni kán mọ́ sọ pé bóyá olúwẹ̀ fi ń support ẹnì kankan rárá n táwa náà sì mọ̀ ni n tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ ni pé wọ́n ń gba àwọn èèyàn kan ṣiṣẹ́ lọ́wọ́ ní inú tẹ̀mí ọ̀wọ́n ti won lo lowo lowo bayi. So ani igba ti a ba tin riru awon awokose iru nkan bayi ki lo de to fi wa je wi pe awon ipinle mi atabi ijoba apapo won wa ni gbaro ofisada lati so pe o da na awon ti o ni ise ti won kan kawe ti mi di driver nu won ti an kawe ti ngo kada kakiri ti an kawe ti an gbe certificate ti certificate yen o ni meaning fun won ti o ni tumo. So awon abo de fun fa so kini kan elomi kawe to je pe bi toro Nigeria sude ni isin bo ba ri se oluko yo se to ba ri se oluko yo se nitori pe eyan gbodo fi osi ati ise logba ki se nkan to da bo se je niyan
0: oda e seun baba wa nation eko atotunu lataaro eni so tan yara le aja sare de oke oja lohun ka lo se kede ati polowo aja en ta ba ti polowo oja tan a pada sori eto a si se oju opole feyin ololufe wa eyin ara ile lati pe lati ba wa dasito e mo gbe ku nbe o agbeyewo royin agbon magbe sin ti owo waju eyin na e gbe polowo yin ipolowo oja yin ati kede yin e gbe wa sori eto yi ke ajele bugbadi anbo na e ko kale

0: Berta, eşin o.
1: Aku.
2: Yes, sir.
1: Sari, Baba, I want to show.
2: Yeah.
1: Sari, Tio, Baja, I want to call God, Baja. After you say, when you talk about Kerala and Sri Lanka, I can't go with the man. So, I'm going to say that. That's what I say. I'm going to say, if you want to know, so, that's what I say. Àwọn èèyàn bá lè lọ gba PPC wọn. Gbogbo ẹni tí wọ́n bá fẹ́ràn àbí àwọn ẹni tó bá àti ṣe bọ̀ rẹ̀. Ká gbọ́ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣe fún wọn. Ká pèsè ẹni tí ẹni yóò ṣe tó da abẹ́ dìbò fún mi. Ọlọ́rọ̀ bá ń gbọ́ ẹni yẹn máa wọlé. Ẹni tó bá ti sí pé bóyá àwọn èèyàn ò jáde, wọ́n máa ń rí ìbò oríjì. Ìbò ọ̀ṣun yóò dẹ̀ ti wá pọ̀ mi lọ́gbọ́n. Ìgbà tó ti lọ tí a bá múra sí nǹkan tá à ń ṣe tọ́pẹ́ pé àbájáde bá ti di ìbò ẹni tó bá ń wà ní kò ní ṣe é rí sí gbogbo gbogbo àwọn èèyàn pé kọ́ lọ gba BBC wọn gbogbo ìta ṣe ó tó gbẹ ọmọ lẹ́sìn a gbọ́dọ̀ pé ẹ gbọ́dọ̀ wọ ẹni tó ádísè tó máa tẹ́ wa lọ́rùn tó máa ṣe nǹkan tá a fẹ́ fún wa.
0: Oda, ẹṣeun púpọ̀, ẹṣeun olóyè Akínṣelé, ẹṣeun o. Lórí ọ̀rọ̀ àjọ olómìnira tó ń rí sọ́rọ̀ ètò ìdìbò
3: ọ̀nà mẹ́rin.
0: Ẹ̀lọ́ ẹ ti wọlé o. Ẹ bá wa kú ò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín ẹ dákun. Ẹ kú ojúmọ́ ẹ ti wọlé. Ẹ káàárọ̀ sàrúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
3: Orúkọ mi ni Àkànbí láti Ayégún Ọ̀lẹ́yọ̀.
0: Ẹṣeun ẹ bá wa dá sètò.
3: Ẹ bá wọ́n lè sàn mú kí yín o.
2: Ẹ káàárọ̀ sà.
3: Ẹjọ́ èyí mo fẹ́ dá sí ni ọ̀rọ̀ ti àwọn ológun aṣọ àwọn ọmọ ológun. Tẹ̀lé kìí ṣe pé ìjọba a lè blame ìjọba torí pé ohun tẹ̀mí mọ̀ lè ní sọ fún yín a lè blame ìjọba. Ìjọba ń fún wọn ní allocation ṣùgbọ́n ohun tí ń ṣẹlẹ̀ sí wọn tí sì ń ṣẹlẹ̀ sí ọlọ́pàá náà the same thing tí ń ṣẹlẹ̀ sí ọlọ́pàá náà láti lẹ̀ wá òun ni pé tí wọ́n bá fún wọn ní allocation wọn ò ní ná bó ti yẹ fún wọn ná. Then wọ́n máa pàdé títí tí ó fi di pé àkókò àti tó ń pìrìsẹ́ǹtì ọjẹ́tì mi yóò tó so owó tó bá ṣẹ́kù wípé ni wọ́n ń ra ńlẹ̀ ni so ohun tẹ́mi mọ̀ ń pa ẹ̀ ni mo sọ fún yín ni ẹ ṣeun. So ohun tó ṣẹlẹ̀ ni pé àìlóòótọ́ ọnú ló fà á kí ìjọba tó fẹ́ ṣe yorùbá ní àìkóra ṣe fẹ́ ká tó kóra yàgò lọ́nà. So kí ìjọba tó máa lọ bá wọn pé ọ̀mọ́ndà jẹ́nẹ́rà báwo lẹ ṣe náwó ṣe àkókò yín ni. Ṣébí kọ́nùkú ò mú gba ẹ̀ ló pìrìsẹ́ǹtì àlùkùsẹ́ǹtì ẹ̀ sọ́lúṣọ̀n á pìrìsẹ́ǹtì wa. So wọ́n sì béèrè fún àlùkùsẹ́ǹtì mi. Ṣùgbọ́n wọ́n pàdé títí sí débi pé wọn ò ní lówó yẹn wúdi yẹn kọ́ lò ó ìyá ó sì máa ṣàwọn pàṣẹ wọn. So títí tí o fi pé àkọ́kọ́ àlùkùsẹ́ǹtì mi tó o gbọ́dọ̀ ń dá sí nìyẹn. So ìjọba kọ́ ló lẹ̀bi o. Ẹ ṣe ó dàbọ̀.
0: Ó dà ẹ ṣeun púpọ̀. Ẹ ṣe o, ẹ bá mú pè yẹ dákun. Ẹ ṣeun. Ẹ lọ́wọ́ ẹ ti wọlé ẹ kó ojúmọ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
1: Ẹ
0: káàárọ̀ sà, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
1: Ẹ̀lọ́.

0: Oda, ese o Mr. Egbewale lati lo peju. O ye ba wa mu papapa.
1: Sen sen awa o ti apani ti o mo fi mu awe ye. Ni pe ko mo se nikan o wa pelu joba. Ti bi zama.
0: O nge wa n gbo yin. Mm, in ta won gbianjo ati so ni pe awon to fe je oluko won lo ni nkan kan tan mo wo kan to mo awon eyan ba won ti so in tan so mo tumo re o won ni anfani pe enikan mo joba o ni o le eyan kan nu joba na fi mu awon eyan je mu pe yi e lo e ti wole e ku ojumo oruko yin ati bi te tin pe wa
2: oloje ma ku ojumo
0: e ku ojumo sa
3: e ku ojumo
2: oruko temi ni ade lati ju ai ni bi bayi
0: e seun
2: sẹ́rí nípa ọ̀rọ̀ ìdìbò lórílẹ̀-èdè nàìjíríà kò ń ṣe kò gbà mí kò fi bẹ́ẹ̀ ṣe wípé àwọn èèyàn jáde àbí pé ìjọba mọ ìbò orígi náà wọn mọ ìbò orígi o sẹ́rí n tó ọlọ́run kan fa ẹ̀kọ́lọ́run kó mímọ bí mo ṣe lè sọ ọlọ́run fa ẹ̀ ló ṣètò nàìjíríà bó ṣe rí major problem tó wà ní nàìjíríà tó ń dà wá láàmú lọ́wọ́ àwọn tribalism àtẹ̀sìn ni ẹ bá ní ká wo ìlú ẹ bá rí kò sẹ́ni kankan tó wà wọ́n wí ọjọ́ ọ̀dà ṣùgbọ́n ṣẹ́rí tí máa wọ́n bá gbé ní báyìí jẹ́ mọ̀kí máa wọ́n tó gbé láti oníyọ̀lẹ̀ fún wa yẹn kó tó dé mobil tó jẹ́ kó yalé epo tó fi lágbóríṣi epo tó sì jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ 3000 ẹ̀ 3 litre ní òràn ní máṣínì ẹ̀ jẹ́ òkú ní máa wáyé ní oṣù máa lọ fún ẹ̀yọ̀ máa dé ní sáà ní ló fa ẹ̀sìn àti ẹ̀yìn àwọn máa jìyà wọn sì máa lọ pé ìjọba yẹn lọ pé ẹ̀yà àwọn àtẹ̀sìn wọn níwọ̀n ìjọ tá bá fi mú kúrò bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè tó máa tẹ̀síwájú ẹni bá jẹ́ fún yín.
0: Ọ̀dà ẹ ṣeun ẹ jẹ́ ń tẹ̀ wájú lójú òpó Facebook ẹ ṣeun ẹ Luwọlé Ọláyinka Daniel wọn kí wa wọn láwọn kí gbogbo èèyàn nínú kulu Wells Radio Ọláníran Dami Faze wọn ni ẹ ku iṣẹ́ ẹ ṣeun o. Adébáyọ̀ Tèmílẹ́yìn tí mo ni wọ́n ní tí mo ní bàbà láti yànà Fádípẹ́ Academy Tony Ampolo wọn náà wọ́n fi 100 wọ́n sá fi ránṣẹ́ 0916-893-1000 tó fi mọ́ 0915-333-4893 àti 0911-333-893 àjọ olómìnira tó ń rí sọ́rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí wọ́n ní ẹ̀túyáyà ẹ̀bọ́ta wọ́n ní ìbò yín làwọn ó kà wọ́n ní ìbò yín ni ó sọ̀rọ̀ dẹ̀sẹ́ wọ́n ní pé your vote will count ìbò yín bẹ́ ẹ bá ti tẹ̀ ẹ́ làwọn ó kà wọ́n ní ẹyẹ ẹjá mi lórí pé wọn ò kà bó wá ìbò wá sọ̀rọ̀ wọ́n ní ìbò yín làwọn ó kà wọ́n fi dá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lójú bẹ́ẹ̀ ó ní ẹni tó pè kọjá tó pè wọlé lẹ́ẹ̀kan ni fi ń sọ̀rọ̀ pé ká bọ́ ọ̀tà ká lọ ṣe kíni ò ká lọ gba káàdì ìdìbò pé títí ìpínlẹ̀ ọ̀sun ó ṣe kíni ó kọ gbogbo èèyàn ló gbọ́ pé bẹ́ẹ̀ èèyàn bá ti tẹ̀ka téèyàn sì dúró tó yẹ pé ẹnu àwọn èèyàn ẹni báyìí la tẹ̀ka wa fún tóníkálukú mọ títí ẹ̀
3: ṣẹ́rí èsì yẹn rí pé àká nínú ìròyìn kò jáde nínú ìròyìn fún wa títí di àkókò tí a ń sọ̀rọ̀ yìí kó tó di pé àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bó sọ̀rọ̀ ẹ rí pé bí wọ́n ṣe lọ wọ́n ṣe àkójọpọ̀ gbogbo ọ̀rọ̀ tá a sọ ni o òye ni wọ́n fi ń bá gbogbo ọ̀rọ̀ tá à ń sọ
0: ọ́
3: bọ̀ ẹ wọ́n wá sí àkójọpọ̀ rẹ̀ o kà jáde.
0: Ẹyin ojú akókò ni mo mọ kò rí òun ẹ bá ìgbà tá a bẹ̀rẹ̀ mo mọ kò rí òun pé wọ́n ní pé ìfowó wọn kà
3: bẹ̀tí mi ò sọ̀rọ̀ lórí ẹ̀
0: sọ̀rọ̀ lórí ẹ̀ ni.
3: So ohun tó ṣẹlẹ̀ nìyẹn tó fi dàbí ẹni wípé àwọn kó gbogbo ẹ̀ jọ papọ̀ ni láti rí wípé ìnira tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà education wọ̀ dúró dáadáa ètò ààbò mẹ́hẹ ètò ọrọ̀ ajé kò ṣeé rí bámbámbámbámbá ń lọ ni ló mú àwọn ènìyàn mọ̀ sọ wípé àwa la lè ṣèdájọ́ àwọn tí wọ́n wà lórí àpèrè báyìí àwa la lè ṣèdájọ́ àwọn olóṣèlú tó wù wá pé ókè o eléyìí ṣe dáadáa eléyìí ò ṣe dáadáa pẹ̀lú ìbò ọ̀ṣun. Now tí n bá wá sọ màá sọ nípa ẹ̀rẹ́ pé bàbá wa kàn bí sọ̀rọ̀ kan nípa pé ìjọba kọ́ ta ni ìjọba ìjọba ni ẹni tó jẹ́ pé ń gbéṣẹ́ fún àwọn èèyàn kan ní abala abì kan láti fi àwọn kan sí ipò láti lọ sojú ìjọba láti wá mọ̀ jíṣẹ́ fún ìjọba àwọn ìjọba nìyẹn enikeni ti o ba ti wa ni apere boya mo je chief of army staff nisin chief of naval staff inspector general of police kini kan ijoba ni won jise fun o de mo ni akoko ti won jo mo nse pade so ijoba pe bi nkan bayi se nlo bi nkan bayi bo lo se sise esi ni bo lo ba oro ti si nta ni ko se bo se bayi ni ko se se ase wa lenu are lati so pe nti mo fe re go and do it for me ti o ba de se ti o ba se ni akoko gba yen EFCC wa nbe kini ise ti won nse ICPC na wa nbe lati se wadi ijoba lo ni won na so nta npe ni ijoba yato si bi temi joko si pe mo nse en to ba nse tolu ila to ye pe ilu wa ni orun re ni a npe ni pe ati awon isomogbe re boya minister ni boya commissioner ni boya kini kan to je commissioner fun state ni so awon yen won jo nse ijoba ko de kan won ra yanyan si board ijoba ni e now ijoba be nse o de jise yen dada you wan le danu ni now
0: ada e seun bo
3: so isin ni to fi je pe eto abo wa ijoba na de si ni so kọlọrun ran wa lọwọ
0: eje mu ojo opo nle kan si 0916893 1000 lati ooro se mo pe lori oro eto dibo te so yi baba wa nation yato si pe oro kika o se kika se mo pe awe eyan na nipa to po pupo ju lati ko lori oro eto dibo tori yato si pa ayanyan po eni to soro yi menu ba nkan kan be gomina pinle oyo ti wa ti awon na menu boro kan ni aya ijejo yi ebi tan ti so pe ta ba fe yanyan po koda ko je pe en ti o gba po gomina ba won ba pari sa won tan won ni e mo fi se leya meya e mo fi se lesin mesin won ni ke eyan wo bi eni ohun ti dangaje ato bonto ohun ti danto to pe so le se won ni asebo re inti ti n sebo lateyin ati ru igbese te ro pe le le gbebele ba debe yo soju toni le telemu yo soju mekuna yo soju enti e se mekuna gan daada ko ni di pe yo debe tan yo wa da ti toje bolo sa lowo ku babe enti obo
3: o se sori akoba nla nla nta fin ko ba wa ra wa lori lede Nigeria nu ah ki Nigeria to da o di gba ta ba yo elesin mesin eleya meya kuwo ti eyan ba dangaje ata mo pe eni yi wulo fun nkan te wa nitori pe ojo ni sese mo fi sapere ni o tabojo ni gbagbo tabojo ni muslimi ta de mo pe ise yi ye daada se mo pe ise ni pe kiyan le sise ijoba sa ki mo o ya to si pe mo won dibo fun mi dibo fun mi ki n wole no en to yo ba bo won ni en to ba moju ogun ni pa bi ni re eni to dangaje ti awon eyan mo yi pe yes o le sise yi no ma ko se ri ko se en tolorun o le lo sugba wa la yan fun olorun fun rara wa in to ko ba wa lori lede Nigeria ni
0: o wa ni se je mu ko yi elo e ko ojumo e ti wole o
4: elo e ko ayo ti ti
0: e ko ojumo ma oruko yin ati bi te tin pe wa
4: e ko oruko mi ni lada ndala mo ko lati godija
0: e se
3: ka bo ma
0: e ba wa dasi to
4: mo ki baba wa ni so no
3: ya e se ma yes ma e se
4: ma ati bo dale
3: ami ma e se ma
4: lori oro idibo lorilede bi baba se so ka ba mu eleya meya esi kuro ni oro le and so many things a le ni adari gidi bi mo se wa kristiani ni mu ninu awon ore mo ni ore meta ti inu won musulumi ni won now se ma wa nitori pe won se kristiani bi temi ni ba won sore tin ba de ni de yen ma ri awon ara bi eni ka mo ko le se lo ya ka ma mu gege bi adari wa e je ka awon nkan mi awon nkan yoku le continue ti o se koko eni to lanu awon ara mi lokan o se koko eni to danga je eni to le se ise yen o se koko e ko se to gba dibo fun mi ko gba 50,000 se ko ni ba tori ori oye eni to fun awon eyan ọgọrọ èèyàn ní 50,000 ẹjọ́ máa tó bá dórí oyè tí kò ní rí kọ́bà owó yẹn àwọn èèyàn wá sì máa tẹ̀lé wọn. It's high time Nigerians sat down. Ká borí wa gbowó lọ́la jẹ̀rẹ́sì lẹ́nu jẹ̀rẹ́sì lọ́la ìyẹn kọ́ la fẹ́. Àwọn ọmọ wa báwo lọ́jọ́ làwọn ṣe máa rí àtọ̀dọ̀ wa náà ló yẹ kó ti bẹ̀rẹ̀. Ẹ ṣeun ẹ kú ètò.
0: Ẹ ṣeun ẹ ṣeun tí ẹ bá wa pè tẹ ẹdá sítò wọn níbò lọjọ ọla àwọn ọmọ owó ti rí lóde a máa rò ṣe ẹ rí pẹlúpẹlú báwọn èèyàn ti ń pariwo pé kínní kan ń ṣẹlẹ nǹkan kan ń ṣẹlẹ àwọn míì wà tó jẹ wípé wọn ò máa dúró báyìí wọn ò máa retí pé ẹni ọba fún wa lówó láṣìkí.
3: Ẹ máa gbọ́ oyè ọlọ́run nígbẹ̀yìn jẹ́ kápẹ́ńtà tẹ wá ní ó wá fẹ́ gbàpò tí ìbò láàrin àwọn bíríkìlà. Ṣé ẹ mọ̀ yín pé gbọ́ wọ́n bá dìbò fún wọn kápẹ́ńtà wá dé àárín àwọn bíríkìlà ni bá náwó ni bá lọ dìbò fún. At the end of the day ngba ti kápẹ́ńtà yẹn bá wọlé sáàrin àwọn bíríkìlà tó jẹ́ bí ààrẹ wọn ni tàbójẹ́ alága wọn ni tàbójẹ́ kínní ni ẹ mọ̀ jẹ́ ìtàn yín kò lè mọ̀ bí ó ṣe darí àwọn tí wọ́n jẹ́ bíríkìlà láéláé. Ká lọ gbé olórin sọ́dọ̀ àwọn ní tíátà. Ká lọ gbóni tíátà sọ́dọ̀ àwọn kínàpè àwọn journalist àwọn oníròyìn. Kò lè mọ̀ bí ó ṣe darí nǹkan yẹn gẹ́gẹ́ bí olórí ó lè jọ wọn kó náà máa kọ́ bí wọ́n ṣe ń ṣe ni kò ń ṣe pé òun náà wá sọ pé òun lọ darí wọn. It's impossible. Kò ṣe é ṣe. Kò ṣe é ṣe. So ìdí nìyí tó jẹ́ pé àwọn èèyàn kàn ń gbà kò tí ìbò ni wọ́n mọ̀ nípa bí a ṣe ń ṣètò ìjọba gangan. Ọ̀tọ̀ ni pé mo jẹ́ olóṣèlú mo lè mọ̀ mo ní experience pé mo lè darí àdúgbò ẹlòmíì ò lè darí àdúgbò rẹ̀ ká tó wá sọ pé yóò darí ìlú. So àwọn èèyàn ń ṣe mistake tó pọ̀ tó pọ̀ tó pọ̀ a sì fi ń kó bára wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọmọ ìlú mi ni ẹ já lọ dìbò fún. Ẹ wo ṣe rí ẹlẹ́sìn mi ni. Tọ́ bá ti débẹ̀ ní ìsìn yóò mọ̀ ṣe dáadáa. Òun pa wa lára kì í ṣe pé ọlọ́run rí wa bá ṣe ń ṣe. Tí ẹ bá wọnú bíbélì gan lọ. Ìgbà tí àwọn èèyàn ń pẹ̀ tí wọ́n ń pariwo ọba láfẹ́ o àfẹ́ kí ìránṣẹ́ ọlọ́run kan kó mọ darí wa mọ́ o sáwọn àfẹ́ sámúẹ́lì kó tó ti tó gẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run ti sámúẹ́lì ni ọlọ́run sì ni kó lọ ṣe bí wọ́n ṣe bí n tí wọ́n béèrè fún lọ ṣe báwọn béèrè fọba. Ìgbà wọn débẹ̀ tán Sọ́ọ̀lù tí wọ́n yàn gẹ́gẹ́ bí ọba ó padà disappoint wọn náà. Púpọ̀ nínú àwọn nǹkan kan làwọn nǹkan kan tí àwọn ọmọ adarí hurun tí à ń ṣe tó sì ń pa wa lára tó sì yẹ pé a tún kẹ́kọ̀ọ́ lórí ẹ̀. Ẹ wá fẹ́ sọ fún mi pé wọ́n rúlò orílẹ̀-èdè Nàìjíríà wọn ni mọ rúlò ẹ̀ bó ṣe wù wọ́n ṣe bẹ́ẹ̀ gbowó lọ́wọ́ wọn. Owó tẹ̀ sì gbà lọ́wọ́ wọn ẹlòmíì má kọ́dà ìbò ọ̀ṣun ló lọ yẹn ní ìsìn. Ká pé wọn ò bá dúró mo láìkẹ́ àwọn tí ìbò ọ̀ṣun yẹn mo láìkẹ́ ẹ̀. Tí wọn ò bá dúró lórí ẹsẹ̀ wọn láti dìbò fún ẹni tí wọ́n ń fẹ́ mo ẹ jẹ́ sọ fún yín ẹlòmíì gbowó láàrin wọn o tí ò dẹ̀ lọ dìbò fún wọn. Pé ibi ẹ lè ra kí náà ń pè ẹ̀rí ọkàn mi ibi tí mo ń lọ ni mo ń lọ. So ìyẹn ló jẹ́ kí ìbò ọ̀ṣun yẹn wáyé bó ṣe wáyé yẹn tí gbogbo wọn fi lè máa jubileeti papọ̀ pé n táwọn ń fẹ́ ó farahàn. So ẹlòmíì ò lẹ́rìí ọkàn tó jẹ́ pé ó wá ti gbowó báyìí owó tó gbà yẹn ni ó capitalize lé lórí ó parí àárín ọdún.

láti ìkànnì West Radio 89.3 FM, ìkànnì kàǹgà gbọ́mọgbẹ́, a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín, èyí tí kò ní bayobayo nínú. Nítorí náà, ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òwòye wa àti olùpè wa, kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o, bí kò ṣe ìwòye wọn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa.

àwọn aṣèbàjẹ́. Ọfà oró tí ẹ ta sókè ìyẹn ló padà wálẹ̀. Ẹkùn ìjọsẹ̀ mọ́lẹ̀ o.

0: ìbílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: The time is 10 AM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
2: Gẹ́gẹ́ lágo mẹ́wàá àárọ̀ lù láti ìkànnì gbọ̀ngàn àgbọ̀nmọ́gbẹ̀ 89.3 FM.

0: to ba fi le na awon yen ti gbagbo pe
1: owo
0: ewo olu na ni won na
1: apo olu na lo wa
0: en ti ba nse pe te ba won te npe re nikan ni arike or something like that losun to don so bo se nse
1: pe
0: ti nse pe le won ton se everything now gbogbo e pe yen o le sise
1: ko le work
0: e ko ni work
1: eyin te ba gba te gba kini wa te dibo fun wa omo yin o se kini kan
0: iwo te jakara te dibo fun wa iwo to gba nkan ba bi o se ri fun yin niyi obi igba to je wi pe awon ara oko awon ara abule ni won ba soro awon didirin awon ti o da kan mo ni won ba soro dadi pe won ti mu wa bi didirin ni orilede Nigeria ti o de ye ko ri be won ti mu wa pe awon ba ti fun won ba ti dibo e ma worry e ba ti fun won lowo ni isin ti yin wo se
1: o ti lo niyan
0: so be si ni awon ara ilu ti mo bi ti won lo ni isin ogbon oye ngori oye la kai ngori la kai fa awon ara ilu ni bayi
1: lojojumo
0: so o fi han pe bi ma ba gbe owo gan wa ni 2027 ni isin awon yan kan gba ni won mo bi ti an lo so e didi to fi dabe ni wi pe awon aro osun won je bo ti ye pe awon to ye kan jade won jade to boyan tori pe awon olopa awon soja ti won po inu mi dedun pa awon kan se jade ti won pa
1: ni pe
0: ibo la fedi a o jagun ibo la fedi se mo o fi han pe awon ti won jade gan okan won yi o yi bi pe
1: won pinu tan mi
0: sa le pa ma pa gugu awon ko possible
1: e le pa wa tan
0: e lo wo amon tank e lo wo ibon ti n gbe wole e lo wo awon ti awon soja bon se po se yo to threaten fa awon eyan gan se o ye kan so soja ninu ibo to be yen ni
1: e se mo pe ka ti e gba pe yen ka ti e gba pe a se mo lo bo ti mo wala pe ta ba fe dibo tori awon mo sota
0: se ri abala pe tori awon mo sota e ja duro sagbon niyan e sta ni isin nitori pe omo sota won ni were la fi wo were so je ni isin tori awon omo sota ti awon logun ba duro kanre kan ti kloro kanre pelu won si nkan to buru ju nbe ta ba wo abala abe yen ta ba wo pe ki se tori pe boya rigin abi nkan kan ni duro fun so ti ye ni isin so abala abe yen ni lati le kan sara si won pe won gbiyanju won ku omo kunrin se sugbon bien di mo ta fin ri awon soja elomi o lokan
1: yo ti ma
0: to e je lo joko le mi
1: awon kan si awon kan mo woye pe boya lomi to ti gba nkan o wa o pe beladu be pe tan sey ki wa mo dibo fe kaka ki ku mo dibo fe n tokan mi fe ti mo si gba jan kuku joko le hello
2: olomi
1: yes sir
2: Ambassador.
0: Jibola.
2: Sherry kijoba yi lo mo daju pe araalu no position bayi. Araalu ni opposition bayi. Kekere na ri ni osun yen o. Awon nisin yi awon yan so pe ke fawon ni good governance. Ke se nkan tawon fe fun won. E wa n gbe 50,000, 30,000, 20,000 gari. E n gbe le won lowo. Ẹfihàn ìṣọjọ́ ọ̀la wọn fún wọn nìkan tán fẹ́ so àwọn èèyàn náà ti make up mind wọn sí pé sẹ́ẹ̀ àná máa ríjọba gidi níjọ́ kan fẹ́ náà fi fùkù wọn sọ̀rọ̀ nísìnyí ó yẹ kẹ́ tákù àwọn tó kó subsidy jẹ ẹ̀yọ subsidy ara ni subsidy yẹn gan ó fẹ́ pààyàn sáyé ni ẹ̀sùn wọn gba táàkì ló mo yín sọ̀rọ̀ yìí wọn gba táàkì káàdì ẹ pé káàdì àwọn gba táàkì mo yín sọ̀rọ̀ wọn ti yọ táàkì lọ́wọ́ ìyẹn náà tún wà bẹ́ẹ̀ ẹ tún wá yáwó rẹ́kílẹ́sì àárín nǹkan tẹ ìyàwó kò sì ṣẹ́ kò sí kankan nǹkan rí ìfẹ́ ìjọba ìyá aráàlú gangan báyìí olopolition báyìí ẹ̀fábí tó pọ̀.
1: ẹ gbọ́
0: bó ṣe rí nìyẹn.
1: ṣé ọ̀rọ̀ yìí tí bisabella hàn sọ yìí ó mọ̀ fẹ́ jọmọ́ ọ̀rọ̀ kan tí ẹnìkan ti sọ rí pé ìbò 2027 between federal government or APC
0: ti won o si gbodo pe igbese to lagbara kankan ke ma ba ba yiye
1: hello
3: hello sir.
1: Yes, sir.
3: Ekaro, sir. Eko, ito.
1: Eko, ito.
3: Amen. Ewo, seri, ibo, shumye. Seko, in a modern country. Seri, ito, lae. Eko, a youth of Nigeria. Kwa mobilize, kwa yoko, ni minister. Don't watch it. Say, demon. Kwa yoko, bo, eko, ni minister. Kwa yoko, wani, akwe, joba, Nigeria. You don't deserve it. Kuma sa pusi yon kwa wama ayoloye. Kwa wama ayoloye. Kwa wama ayoloye. Imagine, show wama ayoloye. In fact, this country is annoying. Annoying and barbaric. Kwa wama ayoloye. Kwa wama ayoloye. Kwa wama ayoloye. Kwa wama ayoloye. Kwa wama ayoloye. Weekend souls. Weekend souls. Kwa wama ayoloye. Kwa wama ayoloye. Kwa wama ayoloye. Kwa wama ayoloye. Kwa wama ayoloye. Kwa wama ayoloye. Kwa wama ayoloye. Kwa wama ayoloye. Kwa wama ayoloye. Kwa wama ayoloye. Kwa wama ayoloye. Kwa wama ayoloye. Kwa wama ayoloye. Kwa wama ayoloye. Kwa wama ayoloye. Kwa wama ayoloye. Kwa wama ayoloye. Kwa wama ayoloye. Kwa
1: oruko yin
3: eyan
1: la ti oluyole won pe ka lawon lagbara re ni awon ba kora won jo ka won lo pe are minister teyan yin
0: te minister eleyi
1: komi
0: awon eleyi o wa lati tulu se na ki lo nsele
1: hello
4: hello.
1: Yes, sir.
0: Hello, yes, sir.
4: Hello.
1: At Angolo you.
4: Yeah. At Michelle, sir.
1: Yes, sir.
4: Yes, sir. Yes, sir. Who call me ni John Latudono.
1: Mr. John Latudono.
4: Yes, sir. Yes, sir. At Michelle.
1: Yes, sir.
4: Very election or something. A lot of people are electorate. One duke who dada. One who knows if one to lodge. That's why the party wanted one link at the conference. And any country before came to quit, any SOE Pekal, from a CE voting. KCE voting into WAPA, and it won't lie our advanced country to the WAPA. But in Mufedi King, Kakanye wa, President to Bawambe, to buy a point, to appoint Shama, IE net, I do ye pay one B, and it could wipe down. And Kumashi says, Grandma, book for policy says. So, because everybody will complete my neck every 5 years. Grandma appoints him, and Grandma budget for the election, but before 4 years, sorry. You won't go to see, Kanye. Yet, Grandma can become a practice voting. The big election, you want to transfer, who's winning? So, why it has a little voting? So one man cut one she one man with tea about the geo tawa dear to bati the guy but one batting to about what the wall. So we electorate we a cow we mu inwa I'm a bitando. So we can you want she one loss. Oh what one gun look at one revolt for a reason.
1: And it costs so bad.
4: Before margin at a babu, put some old clothes, look to maragon. So now, in that delicate need, me pay quantity, come at you, but you go come at the door way. Quantity, baby, say, you get about the election petition, one the proof way. So on that, look who got maybe 20 knee, the boots, 120 close. One the fed that would be at the end of the one lamb on that one. That proof way, yeah, election petition. What our lawyer can better get in the election petition, and one good not one your. Kẹ kẹ ṣe ta won ṣe ni kan awon bi kan di gbe mu le ra won yen won di ṣe de bi pe won la won lawon ma wole bi awon lawon wole ta de prove it so won ni ko lo ṣe feasibility study pepe lawon lo ye dada laarin yen
1: kan lo joko dada
4: because me say o ti wole fine but won tun need election petition kan jo pade supreme court so Olorun mo believe Olorun a ṣe ni orun fun dile
1: amen so ẹṣun sir o toro ni won so mi pe because APC Osun won ti candidate Osun APC abi candidate APC Osun jare
0: se ri ntin ba mi leru loro orilede Nigeria ni ti awon adajo wa na ba duro kanri tan duro dada mo mo wipe election ti awon ibo tawon eyan ba di e ibo tawon eyan ba di mo soro ma so pe ki court ma adajo ngba mi ko
1: kon daru
0: ki se ru te ki se ru iru ibo bayi ken ki de se iru ibo ti o le fe jade ni 2027 lo boya mi o mo ro so ko je ke mo gbo ki se ru ibo yen o nitori pe àwọn ti nígbàgbọ́ wípé táwọn bá ti dé court tán bá ti wọ́n débẹ̀ báyìí tí wọ́n ni wọ́n ó ṣe.
1: Wọ́n ti tẹ́lẹ̀ dé wọn.
0: Wọ́n á ti tẹ́lẹ̀ dé wọn.
1: APC sọ bẹ́ẹ̀ lọ́sùn.
0: Kò sẹ́ni tí ò mọ káfọ ẹgbẹ́ ẹni káfẹ́ ẹni
1: ẹsẹ̀ káwàtí. Wọ́n làwọn carefully observe àwọn review election
0: report. Àwọn aládùúgbò ń dẹ̀ ní dunú sí ẹni tó bẹ́ wọ́n bá gbé bẹ́ẹ̀ o. Wọ́n kódà kó mọ mú ẹyin kó mọ dé fún wọn lójoojúmọ́ wọn ní láìkẹ́.
1: Tẹ́lá ṣe.
0: Ẹyin torí pé inú wọn ò ní dùn. Ṣé mo sọ kinní kan ní last week náà o? Mo ní ṣe fọmọ borí owó ní Èkìtì State. Nígbà Ondo State ti ẹni nígbà náà nígbà ayé bàbá Jásin ṣó ní ìsìn àwọn èèyàn ò fẹ́ràn ìbò tí wọ́n yé láyé NPN UPN ṣe àwọn pé deputy governor ní chief akin ọmọ borí owó sí bàbá Jásin kó tó cross sí NPN crossing rẹ̀ nígbà náà tó bọ́ sínú NPN nígbà náà tí wọ́n fi lọ dìbò tí wọ́n rí ìgbìbò yẹn ẹ mọ nǹkan tí o tí ondo àwọn ondo dúró kánrin nígbà náà kò tí ìtòrú àsìkò yìí o kì í ṣe irú àsìkò yìí o so wọ́n ti believe pé ọwọ́ agbára lewu tí ó kè yọ so ibi tí ó ṣe pàtàkì jù ni pé adájọ́ tí wọ́n bá gbé ẹjọ́ ìlú fún kókè ìsara
1: àwọn ojú òpó ṣẹ́jú back to back ni o hello. Ẹ ti wà ń bẹ̀ o ti re. Hello. Àyẹ̀ náà já.
0: Ìpè ó dàbí pé wọ́n ń jára wọn ni.
1: Ìpè ń rí pè sọnù ní báyìí o. Hello. Ẹ ti wà ń bẹ̀ o.
5: Bùrọ̀dá mi olómi yẹ.
1: Yes, sir.
5: Ṣé rí tí opposition bá wẹ̀yìn lábẹ́ ruling party ó ṣòro láti yí ẹjọ́ yẹn dá
1: tí opposition bá win
5: ní abẹ́ ruling party ó ṣòro láti yí ẹjọ́ yẹn
1: ó ṣòro
5: láti di ẹjọ́ yẹn rúṣà torí pé kí ni bàbá wa Adeleke opposition ní court àwọn èèyàn ló jẹ́ ìdìbò àwọn èèyàn ló dìbò ọ̀rọ̀ èèyàn dẹ̀ ní opposition adájọ́ tá adájọ́ àti lọ́ọ̀yà tá torí jẹgúdújẹrá àìsàn òótọ́ wọn ò fẹ́ gbẹjọ́ kan nítorí pé kí ni ó kọ́ṣẹ́ agbẹjọ́rò àwọn náà ti ń kíyèsí ara báyìí o àwọn gbọ́ ti ń kíyèsí ara gidigidi báyìí ókè oyè tọ́lá ọmọ gọvnọ ọgá ọsọ state ṣe bí conclusion ló gbé wọlé àwọn èèyàn dìbò fún ni eléyìí sáà kò sí irú ilé ẹjọ́ ìgbé lọ́sà kò sí adájọ́ yẹn tó fẹ́ yí kò fẹ́ lọ́ọ́ bá ṣẹlẹ̀ rẹ̀ ẹ̀rí ọkọ̀ wà sá o gbogbo àwọn adájọ́ wà ní kẹgúdígẹrá o ẹ̀rí ọkọ̀ wà ní ìsìnká adájọ́ gan ṣé kò rẹ kó nílé kó ni lọ́yà náà kò rí kó lè kó ni ọlọ́pàá gan orí kó nílé kó ni so ó ti wọlé ni àwọn ni kó lọ tú ìgbé ayé wọn tó máa wu gbogbo ọmọ Nàìjíríà tá wu mẹ̀kúnù tá wu olówó tá wu tálíkà gẹ́gẹ́ bí Adeleke àti ìdílé rẹ̀ ṣe ń pa àpẹẹrẹ rẹ̀ ní Ọ̀yọ́ State ní ọ̀sùn ṣe kí gbogbo wọn náà lọ́ máa ṣe wu kọ́ máa lọ wúrú wà yẹn bàbá wa ṣèyí Mákindé ní Ọ̀yọ́ City ṣó ní gọ́ padà ni lọ́sí àbẹ̀ fọ́ gọ́ padà ó lè wọlé sọ pé ẹnìkan sọ pé ọkẹ́ yíbò nílé ọjọ́ ìsìn ojú ti la o ẹ̀ máa bẹ́ tù lọ.
1: Ẹ ṣeun sá wọ́n pe àti yí ẹjọ́ yẹn ego gẹ́ta sí bi. Hello.
6: Àwọn ọmọ olómi yìí.
1: Sá.
6: Wọ́n ní John.
0: Yeah, one destiny.
6: Wọ́n máa ṣàìsùn bí ìbò Ọ̀ṣunmaní.
1: Wọ́n ṣàìsùn.
6: Mo lọ náà lórí nǹkan ẹnìkan nù fẹ́ dá nǹkan yẹn rú. Àjọ lọ sí ni o. Wọ́n ní operation no APC. Mo ṣàìsùn lórí nǹkan ọ̀wá náà fẹ́ dàrú.
1: Ambassador, looking at 2027, pẹ̀lú bí bá ṣe ń sọ bọ̀ yìí, ẹnìkan ti sọ̀rọ̀. Wọ́n ní Ọ̀sun election, Tinubu lost, APC is afraid of 2027, Dele Muhammadu ló sọ bẹ́ẹ̀. Hello? Ẹ káàárọ̀, sir.
0: Kini yẹn o lọ sí.
1: Yes, sir.
0: Hello?
7: Hello,
1: ẹ káàárọ̀, sir.
7: Mo kí bàbá Ọlásẹ́dọ̀ àti Ayẹ̀nà náà.
1: Ẹ ṣeun, sir.
7: Ọlọ́run bá yóò jẹ́ kẹ́mi yóò gùn wá o. Kódà, Ọlọ́run ni ó máa bá ní ṣàdúrà pẹ̀lú iṣẹ́ rẹ́dí. Àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá ní sìkú. Nítẹ̀ ń ṣe fóòlù kì í ṣe nǹkan ti kéré. Sọ ẹ̀yin gan-an ìjọba tá à ń gbádùn ọ̀yin. Sọ Adúpẹ́ fọlọ́. Ṣe rí àwa mẹ̀kúnnù ní Nàìjíríà ni ẹjẹ́ máa bẹ̀rù. Àwọn bàbá wa ń sọ fún wa pé ọjọ́ ọ̀la ọ̀dà, ọjọ́ ọ̀la ọ̀dà, ọjọ́ ọ̀la ọ̀dà o. Yóò dá fún Nàìjíríà o.
1: Pẹ̀lú tara wọlé
7: yìí. A ti bẹ̀ láìpẹ́ o. Tá a bá ti fẹ́ ní ká máa dìbò, ẹ má jẹ́ àárò ìjọ ọmọ pé tí a bá fẹ́ ni wọ́n kọ́ lẹ̀. Ọ̀rọ̀ ọjọ́ Nàìjíríà ò rí bá mọ́. So ẹ jẹ́ kí gbogbo àwa àmì kúndùn, ẹ jẹ́ a máa jáde láti lè máa dìbò. So tá a bá ń dìbò, ńgbọ̀ bá yá, a ká àrùn ìyá lágbára ọlọ́run. Ọlọ́run wà ní ijó ọpẹ́ mọ́, kò lè yé nàmọ́, Nàìjíríà ò dùn fún wa.
1: Ẹ ṣeun gan-an, sir.
0: Ẹ ṣe gan-an, sir. Ẹ ṣe o.
1: 0916893 1000. Mi ò tí ì pe nọ́mbà látẹ̀ kan. 0915333 4893. Ọ̀rọ̀ tí bàbá yìí sọ nísìn. Ẹ jẹ́ kí n, mo ti ń rò láti pé wọn ìka bò wa, ìbò wa kọ́nà ní ìdí kíní kan. Sọ̀rọ̀ yẹn ṣó mo mọ́. Sọ̀rọ̀ yẹn valid mọ́. Pẹ̀lú ìbò ọ̀sun yìí.
0: Ẹ ṣe ó ṣe
1: rí. Ìbò wa kúkọ́ náà ń kà.
0: Ẹ ṣe rí kò rí bẹ́ẹ̀ mọ́. Àfi àwọn ènìyàn tán bá sì dúró ní dúró wípé bóyá àwọn èèyàn tó jẹ́ pé èèyàn péréte kí n sọ pé èèyàn péréte tí wọn ò mọ nǹkan kan nípa ìlú. Ṣé mọ̀ pé àwọn tí òye ń yé wọ́n ń gbọ́ bí a ṣe ń sọ yìí. Àwọn tí òye ń yé wọ́n lọ sórí social media láti wo kí ni ṣẹlẹ̀. Àwọn tí òye ń yé ẹ̀ lè wọnú ilé wọn kẹ́ wá fi búrẹ́dì kó wọn lómi ọbẹ̀ lọ. Ibi ọba tiẹ̀ ti sọ̀rọ̀ tó ti sọ bá wọn sọ̀rọ̀ tán ni wọ́n ti yín mú sí wọn pàkọ́ pé ẹ jẹ́ mọ ọba tiẹ̀ lọ. Nítorí pé mo máa ń sọ mo dẹ̀ máa ń tún rìpítẹ̀ wípé sẹ́ ìwà ènìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà ló máa sọ ní ìsìn àmì kí n sọ pé ìṣèjọba onítọ̀hún ló máa sọ ní ìsìn báwọn yóò ṣe máa dìbò pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ lọ́sùn ó ti ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ nígbà kan Ṣèyí Mákindé. Mo dẹ̀ wá láìka àwọn tí wọ́n bá díje nígbà náà Sẹ́nitọ́ Teslim Fọlárin àti Adélábù bàbá Adélábù yes. Wọ́n ṣe dáadáa àwọn náà dẹ̀ ráròjinlẹ̀ pé kí làwọn fẹ́ mọ
1: lọ dára
0: wọn láàmú sí
1: ọkùnrin
0: ẹja gbàfọlọ ọkùnrin kú ti wọlé náà ṣóyé nìsín. Tí a bá lè máa ní èrò yẹn ní ọkàn táwọn tí wọn wà lọ́sùn náà tí a bá lè máa rí èrò yẹn lọ́kàn pé ọ̀dà náà yàtọ̀ sí ìbò ọ̀dà náà báwo làwọn èèyàn ṣe ń ṣe kí ni reaction wọn. Ṣé àwọn tí èmi ò fi agídí gba ìjọba tí màá wá sọ pé mo fẹ́ lọ ṣèjọba lé lórí ni wọ́n ń yọ yìí tí ni wọ́n dẹ̀ ń dùn fún
1: ẹni
0: tí mo gbé àpótí ẹni tí mo gbé àpótí àìbò àgẹ́sì tí inú wọn wá ń dùn sí tí gbogbo wọn ń jó káàkiri ìlú tí wọ́n lùlù. Ṣé tí n bá wá lọ sọ pé mo fẹ́ dá ọgbọ́n kan ó jẹ́ bí ọyọ kan ṣoṣo ló bá fi bíìtì mi ò ní wulẹ̀ lọ tribunal. Ìdí ni pé màmá wo lọ́kàn ara mi pé bí n bá bọ́ bẹ́ẹ̀ tí gbogbo èèyàn ti yọ nítorí pọ́kùnrin ìwọlé ṣé àpèrè yẹn kò ní dàbí ẹni pé wọ́n kó èso sórí àga mo wá jókòó lórí èso yẹn.
1: Mo rí fọ́nrán kan láàárọ̀ sáàárọ̀ ẹ̀ mo rí àárọ̀ yìí náà ni bóyá àná ló ti ṣẹlẹ̀ níbi táwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ti kóra àwọn ọjọ́ tí kálukú ń ṣèdúpẹ́.
0: Ẹlòmíì ti lè gba lẹ́sìn lọ ẹlòmíì lọ ṣe kódà ó lọ sí mosque yẹn tó lọ dúpẹ́ pé òun mọ̀ dúpẹ́ o ẹlòmíì lọ sí church tó lọ ṣèdúpẹ́ o.
1: Mo tún rí fọ́nrán
0: bí àìsè pé òní gómìnà gangan o
1: ibi
0: tí inú wọn dùn dé.
1: Mo sọ lánàá mo rí fọ́nrán ibi tí mo ti rí wípé even Adeleke the governor during the process sí bóyá ká tó dìbò ṣá but video after ti won declare pe won lo wole
0: lo wole
1: mo ri awon actions e kokan to fi yan wi pe initially o ti lose hope. Two various videos ni mo ri
0: emi na ri kan mo ri kan
1: to han pe this man o ti ko mo ko o ti keje pe ko se dada keje ta se dada faralu keje ti ai worthy pe kan tun dibo di fun sugbon looking at the bi nkan se nfoju han
0: bo afaimo kan mo je ki won yin kan dan
1: won yin kan pada mo ko expect e
0: je ki ton ye kemi no jerry si ijo npa te ba won fe declare Adeleke could you believe ke Adeleke joko bibi ti won ti fe declare ki se pe o lo sibe o
1: but
0: o wo
1: TV live
0: so o wa fara balẹ enikan fe boya enikan fe race pe boya fe soro nibe yen o ju owo si oniton pe ko ka won gbo
1: nti an fe so
0: nti an fe declare o fi yen pe okan ti e na wo pe se ki se pe wo to yi nkan yi ma won lowo not on ti gba ti INEC official to wa nbe to fi declare pe Adeleke lo wole gege bi gomina lo wa sese wa dide ni gbogbo awon yin wa dide won dimo se gbogbo e so anything on gan ti wo ni wo wi pe eje won ni fe kila n pe lo wa agbara e wo awon governor ton lo be
1: even the senate president
0: ki lo kan senate president ni ilu onilu ni state re just imagine she okay to ba ye pe won ba that's why to ye pe kon fi yi constitution wa gan pada pe kon mo da ibo eyo kan di mo gan tori pe onikaluku yo lo si state e ti o mo ma mind the business e ibo eyo kan tan di yen oro ni ko da rara ko ye ki we ma waye o ye ki won ki constitution ko fi wa kan joko ni joko pe en ti ko da ko je pe court tribunal lo ba gbe wole pada tan gba ti gbogbo won dibo yen ni yo para dibo no no para dibo re sugbon gbogbo e to re to ye ko gba nigba ti won ti yan je yen yo gba wa fun sugbon yo ma continue ijoba yen ki ba je kun meji lo lo nbe yo ma continue ijoba yen so ti eni
1: e je n bere bayi
0: so kini yo fi ri ba kan na because nigba ti senator governor state mi
1: ke won
0: se about assisting governors abi ti ti wa ni state oni state tori pe won fe dibo futani
1: mo wo pe se oro
0: wala wa Nigeria ko lon ba wa
1: oro wo na yo lara eto idibo ipinle Osun se ti isejoba oke ni abi ti former isejoba ni ipinle Osun abi combine
0: eh no seri in ti won oro ti an fe yo
1: oro ti won yo tawon ara Osun yo lara ninu eto idibo sa le sakawe pe oro ijoba apapo ni abi ti awon former isejoba to ti se tele
0: no combine ni e je so idi to fi je combine idi to fi je combine yi a ni awon kan to je pe oro ijoba to wa lori apere ti su won loke lohun pe labe bo ti le wori ki ba je egbe alalangba ni iba je pe egbe elekun ni ti e feyin to wa nbe yi a ri awon kan be a ri awon kan to je pe won duro ni duro yi pe ma ta tan ni so Adeleke yi pelu nkan to nse fun wa ni pinle Osun ma di ibo yi ara won kan be so awon eyan kan o yaro ni pe bi nkan se le ko ti o ti de fun mekunu to je pe apa kan ni gbadun apa kan o gbadun abi owo ti baje ma emi ati eyan awon eyan ka jo nsoro ni lagbegbe mi ni 2007 keyan ba ri 250,000 gba na bi gba ti yan ba ri 200,000 ni
1: ne 2000
0: se ba ko fun yan bayi pe
1: gba
0: owo re kishi
1: hello
0: listen okay
8: hello sir
1: yes sir
8: abata lagbegbe e jo se ni o ro tu yo ni oki ki se o re ko bi o wa chen se ni sugbon kan ni pe won sa se ni tun da sugbon je ri awon to mu ba fa si pe ki je baba Adeleke ko bo te si mande se ko bo te si se je ni no so ko
0: Kini
1: Osun.
0: Hello.
8: Kini Osun. Hello.
1: And boy, sir.
0: Eh, I think boy. Sẹ́rí nǹkan tí àwọn bàbá wa kò lè ṣọ́ fún ààrẹ láti
1: wọlé
0: lọ́sùn ó lè rí bẹ́ẹ̀ ó lè má ṣọ́ ṣe mọ̀ pé gọ́vnà Adeleke sọ pé òun sọ́pọ̀tì ààrẹ Tinubu abẹ́ẹ̀kọ́ torí calculation ló ṣèlú.
1: Permutation mo ń bọ̀ ẹ jẹ́ gbọ́n bí permutation ló ṣèlú láti dé. Yes sir.
9: Abantulo.
0: Yes mo ń gbọ́.
9: Calculation yẹn pọ̀wọ́ tẹ dárúkọ yẹn ti ẹ̀fẹ́ sọ ní lórí ìjà rẹ̀ ẹni pé 2000 bàtán ní 2012 yẹn ẹ mi calculate ó wọ́ ti di 700,000 kí ni
0: 700,000
9: ní 2017 sọ yẹn owó yẹn wọ́ ti di 500,000-700,000 kí ni 2018-2019 massive motor tank ni around 5,000-6,000 naira màá dẹ̀ jamboree káàkiri town fún mi káàkiri ìdánwò mọ̀ sí.
1: Normal.
9: Ní 2017 sọ yẹn 5,000 naira máa fún
0: ari mi inunu won to judi pe ko si nkan to jo ibi ta won lo la won lo. Okay now won wa ti gbe Adeleke wole gege bi gomina bayi abe ngbo mi
1: agboye
0: ehn won ti gbe Adeleke wole gege bi gomina ipinle osun bayi. Now 2027 Adeleke wa so yi pe ti baba Tinubu lo hun se aye eko awon eyan le mo wo ti nkan ta Adeleke so
1: kan yi sona bo mi
0: eh ona meji ni won le wo wipe gomina won ni ba won soro abi eko won le wo ni wo pe wo o ti wole ti e
1: mo se ti e lo
0: mo se ti e lojo
1: o si nta fe fi o se
0: o nkan ti an fe fi o se mo wo lo nberu oda na mo fe bere kini kan se gbogbo awon gomina ti won ja lo sinu APC yen se ro pe gbogbo won ni o wole pada no e je ka bere lowo ara wa pe anise se gbogbo won ni o wole pada nibi ti oro Nigeria de ki se gbogbo won tori pe gomina mi o se dada nilu
1: ko se dada
0: o de lo di campus odo won so to be pa won ba wo dada ni pe tan je wo pe oda na gomina to wa sodo wa yo eja wo se owo ewo eja tu se owo ewo
1: eja wo bo se nawo tan fun
0: eja wo bo se nawo tan fun asiri gomina mi o tu sugbon ibi ti o mo wo ye pe ibi ti o ba ti so to to ba ye po to ba wa ni tan ti o je pe won wo pe ngba lagbaja ti tele mi to ba wu lo le se ma o ba ma kowo Nigeria na igun lo ni tapatapa lo ni igunu aya ma kowo yen na
1: ma kowo wa na
0: igunu lo ni tapatapa lo ni igunu ma kowo wa na to je pe ki se pe awon ara ilu ni korin be ijoba apapo wa nkorin be.
1: Hello.
10: Hello Carol.
0: Hey Carol.
10: Mr. Tony,
1: Mr. Tony,
10: Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony, Mr. Tony,
0: So, gẹ́bẹ̀ ọ̀rọ̀ tí mò ń bá bọ̀, Adédàmọ́lá.
11: Mò ń gbádùn yín ọgbọ́n lọ́ba.
0: Àfi kí ìjọba àpapọ̀ ní òòrùn tó kù nílẹ̀ tásọ ọgbẹ́ o. Àwọn nǹkan kan wà tó gbọ́ tí wọ́n gbọ́dọ̀ sáré yí padà. Kójú ọjọ́ lè dá.
11: Kójú ọjọ́ lè sunwọ̀n.
0: Kójú ọjọ́ lè sunwọ̀n. Nípa pé ètò ọrọ̀ ajé ni. Nípa pé ètò ààbò ni. Nípa pé ibi tí wọ́n bá mọ̀ pé àwọn lè mú tí wọ́n ti ẹ̀yẹn jú ẹ̀ tí gbogbo àwọn èèyàn ó mọ̀ sọ pé ẹja ẹni tó lè ṣe báyìí.
11: Bí nǹkan gbepò wálẹ̀.
0: Kí ẹ gbepò wálẹ̀.
11: Kó ń jẹ́ ó dìrọ̀rùn. Kó ń jẹ́ ó
0: dìrọ̀rùn. Káwọn èèyàn wá máa sọ pé oúnjẹ mọ̀ ti ń dìrọ̀rùn. Àbí bíi pé because.
11: Délé Mohammadu ní ẹ̀rú ti ń ba ẹgbẹ́ òṣèlú APC. Fún 2027.
0: Látàrí ìsọ́ọ̀tì ọ̀sùn fi hàn bí àwọn èèyàn ṣe rí. Ẹ ti understand ní ìsìn.
11: Àgbọ́yè.
0: Ó ti ń fi hàn bí àwọn èèyàn ṣe ń bí àwọn èèyàn ṣe ń tẹ̀lé gbogbo nǹkan tó ń ṣe. Hello.
12: Hello, ẹ káàárọ̀.
11: Ẹ kú ojú wọn sọ.
12: Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ ti ní tí ẹ̀yìn yànnà náà rọ̀ ọ̀rọ̀ tẹ́ nǹkan yẹn kò lè wọ́. Nítorí pé láti ẹ wá sí pé ọmọ Nàìjíríà jẹ́ mọ́kù mọ́ jẹ́ kó wálẹ̀ mọ́ jẹ́ akẹ́kọ̀ọ́ náà ní òkú mọ́tò fìyẹ́ tàn wá wọlé láti kùkùn wà ní àìsí mọ́ ẹ má tàn wá jẹ́ tí mọ́ máa táyé jẹ́ kó wálẹ̀ mọ́ jẹ́ akẹ́kọ̀ọ́ wálẹ̀ ẹ̀yìn náà túnbẹ̀ máa ẹ̀túnbẹ̀ mú kí òun lẹ́yìn àti ẹ̀ má ti bàlẹ̀
0: ẹ̀ kò rí bẹ́ẹ̀ my brother ṣe mọ̀ pé à ń sọ nípa bí ojú ọjọ́ à ń sọ à ń gbé lórí òṣùwọ̀n ni ẹ sá ní ìsìn kì í ṣe tó mọ̀ la ẹ gẹ́ẹ̀tẹ̀ kò ṣe ní ìsìn mi mọ in tó máa ṣẹlẹ̀ ní wákàtí kan sásìkò ìsìn ẹ̀tọ́ ní sáà ìsìn ọlọ́run ló mọ ojú ọjọ́ ṣùgbọ́n à ń sọ ní sọ wípé àníṣẹ́ ó ṣeé ṣe kó yí ọkàn àwọn ẹlòmíín padà.
11: Kí la tí wàá fẹ́. Ìbọn náà ti ṣe fún wa yìí.
0: Ṣùgbọ́n ṣé wọn ó ṣe. Lord question tó yẹ ká kọ́kọ́ béèrè lọ́wọ́ ara wa ni pé ṣé wọn ó dẹ̀ ṣe nǹkan yẹn.
11: Wọ́n ṣáà ti ń tanná fún yín Nàìjíríà iná ti ń dé dáadáa. Kí ló jùkù tẹ tún fẹ́.
0: Ṣé iná tó ń tàn.
11: Irú ọ̀dàwọn
0: ọ̀dàwọn
11: Mr. Abiola hàn
0: ní Sibra
11: wọ́n ti ń lo iná dáadáa.
0: Bẹ́ẹ̀ ni wọ́n ń lo iná tàn dáadáa.
11: Complaint tí wọ́n ní tẹ́lẹ̀ pé àárínà lò kíní kan ìgbà ó ti reduce.
0: Bẹ́ẹ̀ ni iná tàn ṣùgbọ́n
11: àmúbọ̀díẹ̀.
0: Iná tàn ní tòótọ́ ṣùgbọ́n ṣé àbáwọ̀ nú ẹ̀rùn.
11: Hello.
0: Inú òjò la wà.
11: Ẹ ti wà níbẹ̀ o. Ojú òpó yẹn. Hello. Okay. 09168931000. Wọ́n ti ṣe epo tó bá ṣe epo tó wálẹ̀ iná ti ń dúró dáadáa báyìí. Hello.
13: Fẹ́mi.
11: Sá.
13: Ẹ ká máa kọ pín sẹ́fíìsì dáadáa o.
11: Mo ní iná ti ń dé lọ́dọ̀ yín dáadáa
13: báyìí. Èmi náà sọ pé kí ìjọba ìwọlé tẹ́lẹ̀.
11: Fowó ná.
13: Wọ́n dẹ̀ tún pé nípa òun sọ sọ́fítì o. Èmi náà sọ lórí owó iná kí ìjọba ìtó dín. Wọ́n dẹ̀ tún kílẹ̀ ń pa àwọn sọ́fítì. Wọ́n dẹ̀ tún kílẹ̀ ń pa àwọn mayọ̀ sọ́fítì lórí owó náà.
0: Lórí owó náà, yes.
13: So ẹ̀yin kan máa kọ́kún lórí ẹ̀bìtì dáadáa. Mo fẹ́ pé 2019-20. Mo máa ń ra fún sàǹkì epo màá gbogbo bàbá màá tọ̀ ojoojúmọ̀ mò ń jáde wọn bí mídàkín jẹ́rẹ̀ wù mọ́ sí yìí.
11: Wọ́n ti bá yín reduce ìjọ nìyí ni for security purpose.
0: 09168931000.
11: Ta ló ń ta á?
0: Ẹja béèrè lọ́wọ́ ara wa. Ṣé wọ́n ń fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́? Ǹjẹ́ kí nìyẹn kárí?
11: Ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò yín o.
13: Hello.
11: Yes, sir.
0: Hello, yes, sir.
13: Ẹ kú ọṣẹ́ ẹ̀pọ̀ ọ̀hún látàárọ̀.
11: Ẹ ṣeun, sir.
13: Àkànbí ló ń pè yín láti ayégún
11: ọ̀hún. Látàárọ̀
0: ẹ̀ káàbọ̀, sir.
13: Ẹ kú ṣẹ́.
0: Yes, sir.
13: Agbẹ̀ Ọlọ́run gbogbo ṣẹ́ yín yóò yọrí sí rere.
0: Àmì,
13: sir. Ẹni ó bá wù kó máa fọ̀pá jánu. Òtítọ́ ọ̀rọ̀ ọbẹ̀ ni pé
14: Téyàn bá fi wo ọmọlúàbí lọ sí bí òṣèlú, ó sì ṣe ohun tó tọ́ fún aráàlú. Aráàlú ó dìbò fún lẹ́lẹ́kan àbẹ́lẹ́kejì àbẹ́kọ́ dàbọ̀ kò pé lẹ́lẹ́kẹta. Ó ṣe lẹ́ẹ̀kẹta ló pè gan bí ayé ẹ̀ bá wà fún wọn.
11: Táyé bá yọ.
14: Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ṣùgbọ́n ṣe rí ẹwù sà. Ẹ rí àwọn kan bẹ tó jẹ́ pé kí ó jẹ́ pé ìyẹn tó bá lọ bá lè rí ọkàn kò yẹ kí ó tiẹ̀ máa sọ̀rọ̀ jáde mọ́ torí ẹ̀ ní ẹlẹ́ni tó ti ṣòfò dànù. Ẹ́ àbí kí là ń bára wa sọ sáà tó ń sọ̀rọ̀ fúnra wa. Bẹ́ẹ̀ kí èèyàn bẹ́ẹ̀ máa ń ṣe ẹgbẹ́ kan tí ìyàwó yẹn ti ń sọ̀rọ̀ tí wọ́n tí wọ́n ń dààmú bẹ́ẹ̀ ni. Kí èèyàn wá máa tún máa lérí. Irú lérí wo la fẹ́ máa lérí? Àbí nọ́ọ̀sì láyé ikú bá ń pè yín? Àbálẹ́mi méjì ni tó ẹ rí ẹ jẹ́ kí kálukú kálukú máa lénu lẹ́jọ́ kọ̀rẹ́ tààrẹ̀ ẹ ṣe kó dàbọ̀.
11: Ẹ ṣeun sá. Ìgbà ló nígbà lọ àsìkò tó
0: bọ̀. Bẹ́ẹ̀ni.
11: Kálukú ríran rí tó ń lọ.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
11: Gbogbo wa là ń rí.
0: Ṣé mọ̀ pé mo máa ń sọ kinní kan pé ṣé bá níjẹ́ ṣe é lẹ̀ ṣé lẹ̀ níjẹ́ ṣe é bá àti sílẹ̀ lọ́wọ́ bá.
15: Ẹ káàárọ̀
0: sá o. Yes sir.
15: Mr. Daniel Olúwọlé Ọláyínká.
0: Ọláyínká ẹ káàbọ̀ sá.
15: So àti yín adẹ̀kọ́ àwọn àlejò wa nínú ilé.
11: Ẹ ṣeun
15: sá. Ṣé rí nípa sọ̀rọ̀ pé tán bá dá tán bá jẹ́wọ́ owó náà wálẹ̀ torí ẹ̀lẹ́ṣàn ni. So tó ẹlẹ́ṣàn bá ti lọ tán wọ́n tún fi kún. So ẹ má máa jáyàn wálẹ̀ kí lóde tí wọ́n ṣe bí ọdún méjì sẹ́yìn. Tàbí ọdún kan àbọ̀ sẹ́yìn. So àwọn nǹkan tá à ń dojúkọ lórílẹ̀-èdè Nàìjíríà nìyẹn. Àwọn olóṣèlú yẹn àwọn díẹ̀ ló wà ló da lára wọn. Both all these people and they are the problem we are having in the country. Ṣé bá gbọ́ nǹkan tí bàbá wa nation sọ lẹ́ẹ̀kan tán ní 2000 naira ní 2007. Ó dàbí 200,000 nípìnlẹ̀. Wọ́n parọ́. Tábà lọ sọ́jà gbogbo wa la mọ bí nǹkan ṣe wọ́n sí. Wọ́n wá sọ gbogbo ẹ̀ wá kojú kú moṣu bí ẹni pé kò ṣe orílẹ̀-èdè iná bí wa sí. Ọlọ́run àgbà ṣàkóso ẹ pètò.
11: Ẹ ṣeun
0: sá. Ẹ ṣe àdúpẹ́ o. Ẹ ṣe gan sá.
11: Àwọn sọ̀rọ̀ mọ́ gbádùn yín o ká tó máa lọ lé.
0: So ṣe mọ̀ pé àwọn náà ń kọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́gbọ́n. Àwọn náà ń kọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́gbọ́n. Tí ó bá ti jẹ́ pé ìtẹ́yìn ṣe sílẹ̀. Even gan ẹ mọ̀ gbọ́ kápẹ́ lóde ọ̀run ní ìsìn. Mo fi ṣàpẹẹrẹ ní ohun èso ọlọ́run o. Wọ́n wá ní bàbá owó lọ́wọ́ tó máa padà bọ̀ wáyé. Kọ́ wá jẹ́ pé bó ṣe wá náà ni ó ṣẹ̀ ṣe wá. Àmọ̀ pé tó bá ti kú ti lọ o. Ṣùgbọ́n nǹkan tí mò ń gbìyànjú àti sọ ni pé àwọn ọmọ kékèké tí wọn ò tiẹ̀ mọ tí ń jẹ́ bàbá owó lọ́wọ́. Tán jẹ́ kékeré pínṣẹ́ tí wọ́n jẹ́ bàbá owó lọ́wọ́ ni tí gbogbo èèyàn pariwo awo. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé àwọn èèyàn ó tún ṣe tán ó tún dìbò fún. Kí ni torí nǹkan tó ṣe é lẹ̀ kó tó dìpò kú. Ṣé Bọ́lá Ìgè ṣe bá ń sọ nípa ọ̀rọ̀ free education free health nígbà yẹn tá à ń sọ nípa wọn. Ẹ wo in tó ṣe é lẹ̀ ni ṣé ìbànújẹ́ ṣe é lẹ̀. Ẹ wo kábíyèsí bàbá wa Ládọ́jà kábíyèsí Kádépẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ o. Kírí ìrùkẹ̀rẹ́ ó dọ́kín ni. Ṣé ẹ wo gbà tí bàbá dirẹ́ ọba náà. Kí ni àwọn èèyàn fìfẹ́ yẹn hàn yí pé bàbá nígbà tó wà ń gómìnà ẹni tó ṣe dáadáa ni táwọn sì nífẹ̀ẹ́ sí. So ìlú wọ́n wá péjọ ìlú dùn. Kódà ẹni tí ìṣèdílé bàbá gan ó dáná gbogbo ìlú ló ń dùn. Tó ń kálukú tájọ́ ń yọ̀ síra wa tájọ́ máa sọ gbogbo ìlú ló máa sọ. Kì í ṣèdílé wọn nìkan ló máa sọ. So iṣẹ́ tí èèyàn bá ṣe sílẹ̀ ló máa tẹ́lì.
11: APC ò ṣiṣẹ́ sílẹ̀.
0: Ẹ́.
11: APC ò ṣiṣẹ́ sílẹ̀.
0: A jẹ́ ká máa bá bọ̀ ṣèbí náà là ń bá bọ̀ yìí ṣèbí ẹ̀yìn náà rí ṣèbí wọn náà rí ṣèbí àwọn aráàlú rí ṣèbí àwọn náà wọ́n ń pè.
11: Ẹ já lọ lé.
0: That's it. So bó ṣe jẹ́ nìyẹn.
11: Oníyanṣẹ́ ọlọ́bẹ̀ẹ́ṣẹ́. Ọ̀ṣun ẹ̀yin èèyàn wa lọ́ṣun ẹ̀kú àlọ́bọ̀ ìmọ́lẹ̀ lẹ́ẹ̀kan sí àbí. Ìmọ́lẹ̀ Ọ̀ṣun ò ní kú.
0: Kò ní kú.
11: Ìmọ́lẹ̀ Ọ̀yọ́ ò ní kú.
0: Ìmọ́lẹ̀
11: Nàìjíríà ò ní kú.
0: Àmì.
11: Ìmọ́lẹ̀ gbogbo wa ò ní kú.
0: Àmì
11: o. Tọ́ àmbásádọ̀.
0: Oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣeun. Èmi náà sì kú àìbínú. Orúkọ tèmi ni àmbásádọ̀ wálé ẹgbẹ́ wù mí bàbá One Nation. Ó dàbọ̀.
11: Títí Ọlá Tẹ́mi àti yín pàdé lówùrọ̀ ọ̀la lágo mẹ́jọ lórí àgbéyẹ̀wò ìròyìn àgbọ̀mọ̀gbẹ́. Ó fi yín sọ́wọ́ Ọlọ́run. Nigeria da yo dun babo kasi ni baba to ba da to dun tan ateyin atawa won ni feni keni ni wa shawati lagbara lawo eledumare adedamola oloye de mo baba olomiye on loruko ti mi je ire kanka
16: West Radio 89.3 FM ikoni kanga gbomode ati seleri lati ma mu awon iroyin ojulowo wa fun yin eyi ti ko ni bayo bayo ninu nitori na ohun te ba gbo latenu awon oye wa ati olupe wa ki se ohun ti ikoni fi
17: e file e ma yi kuro Wells Radio 89.3 FM ni be gongon le wa
18: Ema gbe kuro, ema yi kuro, ema gbe kuro, ema gbe kuro, ema yi kuro.

Ẹ̀kọ́sán àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dẹ́sẹ̀ ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM ti àkalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ yóò ṣe ìkókúrú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 83 ní ìlú South Africa. Ìpínlẹ̀ 21 ò ní wọ́n ti ná owó tó tó 3.8 billion owó náírà lórí ọ̀rọ̀ ètò ààbò láàrin oṣù mẹ́fà. Orílẹ̀-èdè Somali gbógun ti àwọn ikọ̀ aláàbò mìíràn lórí àkóso ìlú eléyìí tó ṣe kókó ní orílẹ̀-èdè náà. Wọ́n pẹ̀mí akẹ́kọ̀ọ́ kan níbi tán ti yìnbọn fún nílé ẹ̀kọ́ ọjọ́ àgùdà nílùú Philippines. Nínú ìròyìn eré ìdárayá, àjọ tí mojútó rere bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà ìyan àjọ NFF ó ní wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ àwọn ikọ̀ olùkọ́ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lóbìnrin ti orílẹ̀-èdè yìí ìyan ikọ̀ Super Falcons lẹ́yìn tí wọ́n kùnà láti pèrègédé fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Ní báyìí ẹgbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti kéde ìkókúrú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà.

Nàìjíríà tàn ká wọn tó 83 lórílẹ̀-èdè South Africa. Pẹ̀lú ìrètí wípé wọn ò gúnlẹ̀ sí pápákọ̀ òfurufú Murtala Muhammed, eléyìí tó wà nílùú Èkó lọ́la òde yìí ti ṣe 21st oṣù kẹjọ ọdún 2026. Nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n wá fi síta lánà òde yìí látọ̀dọ̀ iléeṣẹ́ ìjọba fún ìdásí ọ̀rọ̀ òkèrè. Àtẹ̀jáde ọ̀hún ló ní ṣe pẹ̀lú àwọn arìnrìn-àjò náà bí wọ́n ṣe kúrò ní pápákọ̀ òfurufú Oliver Tambo nílùú Johannesburg ní nǹkan bí 5:35 ọ̀sán tí wọ́n sì gúnlẹ̀ sílùú Èkó ní nǹkan bí 8:00 alẹ́ ó kọjá 5:45 ní ọjọ́ ọ̀hún kan náà. Iléeṣẹ́ ìjọba ọ̀hún wá tọ́ka sí bí àwọn ogun mìíràn ti ń bọ̀ ọ̀hún bí wọ́n ti ṣe rí ìrànwọ́ gbà látọ̀dọ̀ àwọn tó ra ìwé ìrìnnà tó ń ti àwọn tó ṣe àtìlẹ́yìn fún wọn. Ìgbésẹ̀ ọ̀hún ló wáyé lẹ́yìn tí ètò ìdánipadà fáwọn ọmọ orílẹ̀-èdè yìí láti ìlú South Africa lè tí ìjọba ṣe tán gbé kalẹ̀ tó ṣe rí bí wọ́n ti kó àwọn ènìyàn tí wọ́n jẹ 1,050 níye bí wọ́n ti ṣe kó wọn padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà látàrí ìkọlù lòdì sí àwọn àjèjì eléyìí ti ń ṣẹlẹ̀ lemọ́lemọ́ nílùú South Africa. Iléeṣẹ́ ìjọba ọ̀hún wọ́n tún mẹ́nuba ìfarajìn ìjọba àpapọ̀ sí ti dídáàbòbò ìgbé àlàáfíà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílé lóko tó ń ti lẹ́yìn odi lábẹ́ ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu. Tán ìjọba àbílẹ̀ 21 níye ni wọ́n ti ná owó tó tó 3.8 billion owó náírà nínú ìjà wọn láti gbógun ti ìwà ọ̀daràn tó ń ti ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Èkó wà wọn láàrin inú oṣù kẹfà àkọ́kọ́ ọdún 2026 pẹ̀lú bí ìpínlẹ̀ Kogi, Plateau àti Bauchi bí wọ́n ti ṣe léwájú nínú ìṣirò àwọn tó ní ìpín tó pọ̀ jùlọ pẹ̀lú bí ìpànìyàn tó ń ti ìjínigbé bó ti ṣe ń tẹ̀ wájú láti gbogbo sí ní orílẹ̀-èdè yìí. Àkójọpọ̀ àyẹ̀wò ẹ̀náwó ìpínlẹ̀ kọ̀ọ̀kan látinú oṣù kínní sí oṣù kẹfà ọdún 2026 òun ló ṣàfihàn bí ìpínlẹ̀ Kogi bó ṣe léwájú tábìlì ọ̀hún pẹ̀lú owó ti ṣe 4,673,000 Plateau ló tẹ̀lé pẹ̀lú 1,023,000 Bauchi ló ṣe kẹta àwọn ná 2,025,000,000 Àwọn ìpínlẹ̀ tí wọ́n ní àkọsílẹ̀ ìnáwó ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò náà ni ìpínlẹ̀ Abia, Adamawa, Anambra, ìpínlẹ̀ Bauchi, Bayelsa, Borno tó fi mọ́ ìpínlẹ̀ Cross River, Delta, Ebonyi, ìpínlẹ̀ Èkìtì, Enugu, Gombe, Imo, Jigawa, ìpínlẹ̀ Kaduna, Kano, Katsina, Kebbi, Kogi, ìpínlẹ̀ Kwara, Èkó, Nasarawa tó fi mọ́ ìpínlẹ̀ Niger, Ogun, Ondo, Ọ̀yọ́, ìpínlẹ̀ Plateau, Sokoto, Taraba àti ìpínlẹ̀ Zamfara. Nígbàtí Akwa Ibom, Edo, Ọ̀sun, Rivers àti Yobe àwọn ò ní àkọsílẹ̀ ìnáwó eléyìí tó ní ṣe pẹ̀lú ìpele ọ̀hún. Ilẹ̀ Gẹ̀ẹ́sì UK ti ké gbàjarè síta lórí ìkọminú wọn lórí ìbò rírà ìdásí ọ̀rọ̀ àwọn olùdìbò àti ìdojúkọ ilé tó rọ̀ mọ́ lílo ẹ̀rọ aṣàyẹ̀wò àwọn olùdìbò yan BVAS ní àkókò ètò ìdìbò gómìnà 15 oṣù kẹjọ eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nínú ọ̀rọ̀ ìkíni kú oríire tí àjọ ilẹ̀ Gẹ̀ẹ́sì ọ̀hún ṣe sí gómìnà Adémọlá Adélékè lórí àtúnyàn sípò rẹ̀ àti bí wọ́n ti ṣe gbóríyìn fún àwọn olùdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun fún ìkópa lálàáfíà wọn. Ilẹ̀ Gẹ̀ẹ́sì ọ̀hún wá sọ̀rọ̀ lórí pàtàkì ẹ̀kọ́ ètò ìdìbò náà ṣáájú ètò ìdìbò gbogbogbò tọdún 2027 pẹ̀lú ìtọ́kasí wípé àwọn kó àwọn alámójútó olùwòye síta láti mójútó bí nǹkan ti ń lọ lórí ètò ìdìbò jákèjádò ìpínlẹ̀ ọ̀hún. Àjọ ọ̀hún wọ́n tún gbóríyìn fún bí ibùdó ètò ìdìbò náà bí wọ́n ṣe tètè ṣí sílẹ̀ bí àwọn ikọ̀ aláàbò náà sì ṣe ṣiṣẹ́ wọn dáadáa tó ń ti ìmúṣẹ tẹ̀lé ń tẹ̀lé ìlànà ètò ìdìbò eléyìí tí àwọn òṣìṣẹ́ àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò ṣe. Bẹ́ẹ̀ òun náà ni wọ́n tún tọ́ka sí ohun ìkọminú lórí ìbò rírà ní tìbútòrò inú àwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan àti ìtọ́ka sí ìṣòro tó ní ṣe pẹ̀lú ẹ̀rọ aṣàyẹ̀wò olùdìbò yan BVAS ní àkókò ètò ìdìbò náà. Àwọn ọmọ ológun tìjọba ìlú Somali náà ti gbógun ti àwọn ọmọ ológun alátẹ̀lé olórí ẹkùn eléyìí tí wọ́n yọ nípò lórí àkóso ìlú Baidoa tí í ṣe olú ìlú apá gúúsù ìwọ̀ oòrùn wọn.
ijoba lo Somali foro lede lori bi awon ajagun olutele olori apa gusu iwo orun tele ohun Abdulaziz Azan Muhammad Laftagurin bi won se sekolo sawon omo ologun ti ijoba ni Baidoa ni owuro ojo aje pelu atileyin awon ajagun ta Al Shabab ijoba won salaye oro lori bi kolu ohun bo ti se ni awon oko to kun fun ado loro pelu wipe awon omo ologun ta won gbemi lenu bi ogbon niye ninu awon ajagun ta na ikolu ohun lo waye lori oro oselu laarin are Azan Sheikh Mahmud ati awon ajagun Laftagurin ti won ti koko gbiyanju lati gba ekun ohun pada ninu osu karun leyin ti awon omo ologun ijoba ti won fayo nipo ninu osu keta Ààrẹ Donald Trump ti ń dúnkòokò tó ń ti ìhàlẹ̀ láti ju àdó olóró sí Oman tó jẹ́ alábàáṣepọ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà bí ó bá dúró lọ́nà ìbásọ̀rọ̀ àti àjọsọ̀rọ̀ ìjọba rẹ̀ pẹ̀lú Iran gẹ́gẹ́ bí àkójọpọ̀ ìròyìn ti ṣe gbé. Orílẹ̀-èdè Amẹ́ríkà àti Iran ni wọ́n ti ń dúnàádúrà lọ́tọ̀ọ̀tọ̀ pẹ̀lú Tehran láti ṣe àtúnṣe ọ̀nà ìkọjá orí omi Hormuz èyí tó ṣe kókó sí ọrọ̀ ajé àgbáyé tí wọ́n ti gbé tipa fún bí oṣù mẹ́fà báyìí. Láti ìgbà ọ̀rọ̀ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà àti Iran, akọ̀ròyìn iléeṣẹ́ ìròyìn Fox ṣàlàyé ọ̀rọ̀ lórí ibi ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ọ̀hún ti ń dúnkòokò náà ti Oman ní orí ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ago. Ṣáájú ń làwọn aláṣẹ Iran sì ti fọ̀rọ̀ léde lórí wípé àwọn ti ń súnmọ́ àṣekágbá àdúnàádúrà wọn pẹ̀lú Oman. Akẹ́kọ̀ọ́ kan ló ti jáde láyé lẹ́yìn tí akẹgbẹ́ rẹ̀ akẹ́kọ̀ọ́ kanna tó yìnbọn fún nílé ẹ̀kọ́ ọjọ́ àgùdà tó wà nílùú Zamboanga ní apá gúúsù ìlú Philippines pẹ̀lú bí ìròyìn ṣe gbé wípé ẹni wọ́n fẹ̀sùn kan fúnra rẹ̀ òun náà ó gbẹ̀mí ara rẹ̀. Olórí ìlú ọ̀hún Kima Hadan Olasko ó ṣàlàyé ọ̀rọ̀ lórí bí afurasí ọ̀hún ó ti ṣe fọgbọ́n mú ìbọn àléwọ́ wọnú yàrá akẹ́kọ̀ọ́ tó sì yìnbọn fún olùkọ́ ṣùgbọ́n tíbọn òun ò bo olùkọ́ náà kó tó wá dé wípé ó gbéra lọ sínú yàrá akẹ́kọ̀ọ́ mìíràn láti lọ yìnbọn fún akẹ́kọ̀ọ́ akẹgbẹ́ rẹ̀ kan tó padà jáde láyé látàrí ojú ọgbẹ́ ìbọn náà. Àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ abẹ́lé wọ́n ṣàfihàn àwọn fọ́nrán eléyìí tó ṣe àkásílẹ̀ bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣe ṣẹlẹ̀. Àwọn aláṣẹ ti wá pé ètò ọ̀hún ó ti wà ní abẹ́ àkóso. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní nǹkan bí oṣù méjì lẹ́yìn tí irú ìṣẹ̀lẹ̀ à ń yìnbọn nílé ẹ̀kọ́ bẹ́ẹ̀ tó wáyé nílùú Tacloban níbi tí àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta tí wọ́n ti jáde láyé tí àwọn ogún mìíràn tí wọ́n sì farapa. Nínú ìròyìn eré ìdárayá àjọ tó mójútó ọ̀rọ̀ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà náà ti pàṣẹ wípé kí àwọn ikọ̀ olùkọ́ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lóbìnrin ti Super Falcons kí wọ́n fi po wọ́n lẹ̀ lójú ẹsẹ̀ lẹ́yìn tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà kùnà láti perégedé fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé àjọ FIFA tọdún 2027. Ìgbìmọ̀ aláṣẹ àjọ alámòójútó eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ṣe ìkéde ìpinnu wọn lọ́jọ́ ajé bó tilẹ̀ jẹ́ wípé àjọ ọ̀hún kọ̀ láti ṣàlàyé ọ̀rọ̀ lórí ìdí pàtó tí wọ́n fi ṣàgbékalẹ̀ irú ìgbésẹ̀ àtàṣẹ bẹ́ẹ̀. Ìpinnu wọn òun ló wáyé lẹ́yìn tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lóbìnrin ti Super Falcons tí wọ́n fìdí rẹmi nínú ìpolongo fún ife ẹ̀yẹ àgbáyé àwọn ikọ̀ tó farada àwọn ìdojúkọ alágbára níbi ìdíje ife ẹ̀yẹ tàwọn obìnrin orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ ìyan ìdíje WAFCON. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí kéde ìkókóró àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mìíràn tó jẹ 73 níye ní orílẹ̀-èdè South Africa pẹ̀lú ìrètí wípé wọn yóò gúnlẹ̀ sí pápákọ̀ òfurufú Murtala Mohammed nípínlẹ̀ Èkó lọ́la òde yìí. Ó kéré tán ìjọba àpínlẹ̀ 21 ó ní wọ́n ti ná owó eléyìí tó tó 3.8 bílíọ̀nù náírà nínú ìjà àwọn lòdì sí ìwọ̀ ọ̀daràn àti láti yanjú ètò ààbò tó mẹ́hẹ̀ ní ìpínlẹ̀ Èkó wà wọn nínú oṣù mẹ́fà àkọ́kọ́ ọdún 2026. Ìpínlẹ̀ Kogi, Plateau àti Bauchi àwọn náà ṣàkọsílẹ̀ ìpín eléyìí tó ròkè jùlọ pẹ̀lú ìpànìyàn àti ìjínigbé tí ń tẹ̀ wájú lórílẹ̀-èdè yìí. Àwọn ọmọ ológun ìjọba ìlú Somali wọ́n kọlu àwọn ọmọ ológun alátẹ̀lé olórí eléyìí tí wọ́n yọ nípò lórí àkóso Baidoa olúùlú apá gúúsù ìwọ̀ oòrùn. Akẹ́kọ̀ọ́ kan jáde láyé lẹ́yìn tí akẹ́kọ̀ọ́ akẹgbẹ́ rẹ̀ yìnbọn fún nílé ẹ̀kọ́ ọjọ́ àgùdà eléyìí tó wà nílùú Zamboanga ní apá gúúsù Philippines pẹ̀lú wípé ẹni tán fẹ̀sùn kan fúnra lára rẹ̀ tó yìnbọn ọ̀hún
òun náà padà gbẹ̀mí ara rẹ̀. Inú ìròyìn eré ìdárayá àjọ tó ń rí sí ọ̀rọ̀ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà náà ti pàṣẹ fáwọn ikọ̀ olùkọ́ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ lóbìnrin Super Falcons láti fipò wọn lẹ̀ lójú ẹsẹ̀ lẹ́yìn tí àwọn ikọ̀ náà kùnà láti pèrègédé fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé àwọn obìnrin ti àjọ FIFA tọdún 2027. Èyí ló pin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán òní. Àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ Kúnlé Olówù. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Wells Radio 893. Bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ́sẹ̀ bá wa pin káàkiri lójú òpó kànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fan page lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com fún àwọn ìròyìn eléyìí tó bá ṣojú yín tẹ fẹ́ kàn sí wa lórí ẹ̀. Ẹ kàn sínú kolo ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 091-6893-2000. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ọ̀. Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú kalẹ̀.

0: West Radio 89.3 FM on Gagoma.
1: Kọ́lé kọ́lé kọ́lé kọ́lé lè tù tàbárúwó kárálẹ̀ kárálẹ̀ àbí kápọ́lẹ̀ irú léwo lẹ́fẹ́ kọ́ ilẹ̀ wo lẹ́fẹ́ rà sílẹ̀ tòsí ló dára ni àbí ti ọ̀nà jíjìn sínú omi àbí ti ní ìrà àbí yàngbẹ ilẹ̀ kódà kó jẹ́ torí àpáta kọ́lé kọ́lé lè tù tí ó máa yànnà náà fún yín.
2: Ní West Radio 89.3 FM ní gbogbo ọjọ́ Tuesday láago méjì sí mẹ́ta ọ̀sán 2 to 3 PM every Tuesday.
1: Àǹfààní wà fún yín láti béèrè tàbí sọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní sáìtì yín nípasẹ̀ text message. Àwọn ọ̀jọ̀gbọ́n tó dántọ́ tí wọ́n ní kankan tàbí omi ṣe lórí ọ̀rọ̀ ilẹ̀ àti ilé kíkọ́ kò ní gbẹ̀yìn lórí ètò bákan náà lẹ lè pè láti dá sètò tàbí ṣàlàyé ilé tàbí ilẹ̀ tẹ́ ẹ fẹ́ tà fún ìkéde àti ìpolówó ọjà àbí ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ẹ máa bọ̀ ní.
2: Iléeṣẹ́ West Radio 89.3 FM Aláàfin Avenue Olúyọ̀lé Ìbàdàn
1: tàbí kí ẹ pé
2: Adékúnlé
1: Speak Louder 070-573-0952 Ọlọ́run akọ́lé ayọ̀ fún gbogbo wa o.
3: Kọ́lé ayọ̀ fún mi o. Bóyé mi ò ní sọpẹ́. Filé aláyọ̀ dán mi wo. Ọpẹ́ mi àpọ̀jà burata. Kọ́lé aláyọ̀ fún mi o. Bóyé mi ò ní sọpẹ́. Filé aláyọ̀dán mi wo. Ọpẹ́ mi àpọ̀jà bu.
2: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba.
3: Èmi akọ́lé o.
2: Ẹ̀dẹ̀ ká san.
3: Múralẹ̀ kan ń kọ́lé sára ti. Èmi akọ́lé o.
2: Ọkàn èmi àtẹ̀yìn ni ó balẹ̀ ní agbára Ọlọ́run ọba.
3: Kọ́lé sára ti wọn. Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí.
2: Ilé tèmi àtẹ̀yìn bá kọ́ kò ní wó mọ́ wa lórí lágbára Ọlọ́run o.
3: Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí. Àmì àmì ni ẹ ṣe.
2: Mo kí gbogbo ẹ̀yin bricklayer, ẹ̀yin tilers, ẹ̀yin POPS part tẹ́ wà ń bẹ̀ yẹn.
3: Survey building plan.
2: Tó fi mẹ́yìn surveyor àbí architect.
3: Bá wa ṣánbó, gbàgbé foundation, tapo bí.
2: Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ furniture.
3: Búlọ́kù.
2: Àbí aluminium works.
3: Lò nílé fi dúró. Wẹ́rẹ́ de wẹ́rẹ́.
2: Ẹ̀yin tẹ̀ ń ta curtain.
3: Dúró.
2: Ẹ̀yin tẹ̀ ń ta building materials.
3: Sáré owó ra lé, ká gba document, kán ni no face, kí lè dùn wò, kó ṣe rí, wẹ́rẹ́ de wẹ́.
2: Gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọ̀dà jáde tá à ń pè ní paint àbí ẹ̀yin gangan iṣẹ́ painter níṣẹ́ tiyín.
3: Ilé fi dúró. Bàbá tó ń kọ́lé ayọ̀.
2: Ètò yín rèé tá a pè ní kọ́lé-kọ́lé.
3: Ó
2: fi mọ́ ẹ̀yin welders. Àbí ẹ̀yin tẹ̀ ń ṣe blọ́ọ̀kù ìyẹn block industries. Ìbá àwà jẹ́ pé cement dealer lẹ́yìn tẹ̀ ń distribute ẹ̀ tàbí tẹ̀ ń tà á.
3: Kọ́lé ayọ̀ fún.
2: Ẹ lè máa supply omi ní sáìtì.
3: Bóyé mi ò ní sọpẹ́.
2: Tíyín lè jẹ mọ́ iṣẹ́ pákó ní sawmill àbí tábàlẹ̀ èèyàn ń ta plank pákó ni.
3: Ní àpọ̀jà burata.
2: Àwọn tó ń ta asbestos.
3: Kọ́lé aláyọ̀ fún mi o. Bóyé mi ò ní sọpẹ́.
2: Ẹ̀yin talétalẹ̀, ẹ̀yin realtors, àbí ẹ̀yin developers. Ètò kọ́lé-kọ́lé, ètò gbogbo wa ni o.
3: Burata, èmi àkọ́lé. Èmi akọ́lé o.
2: Bá ṣe ń gbìyànjú láti ṣe yìí.
3: Múralẹ̀.
2: Àwọn èèyàn ń bu ọgbọ́n kan tàbí omi ìmú wọn ń bù nínú ètò tí a pè ní kọ́lé-kọ́lé.
3: Kọ́lé o.
2: Real estate fún gbogbo wa.
3: Múralẹ̀ tán kọ́lé tara ti wọn.
2: Adékúnlé Speak Louder lórúkọ tèmi bàbá kọ́lé-kọ́lé bàbá gbélé kalẹ̀ tẹ́ bá ní bàbá Feel At Home omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni.
3: Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí. Àmì àmì ni ẹ ṣe.
2: Ẹ má jẹ́ ń tàn yín láàrin ọ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fi text message ni wọ́n ń dà á lù wá ìyẹn lórí nọ́mbà àtọ̀dọ́ ti tèmi gangan. Ọ̀pọ̀ nínú àwọn text message làwa máa ń ṣèdájọ́ fún tá a bá ti dórí ètò báyìí.
3: Wẹ́rẹ́ de wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró.
2: Ẹlòmíì ìbéèrè ni ó béèrè ẹlòmíì yóò sọ fún wa pé iṣẹ́ báyìí lòun ṣe lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà.
3: Táró owó ra lé, ká gba document.
2: Ẹlòmíì a ní òun ní ilé tàbí ilẹ̀ tó ń fẹ́ tà ní àdúgbò báyìí.
3: Ìgbà mélòó.
2: A sì rẹ lómi tí ó sọ fún wa pé lára ilé ìta ìpolówó yẹn ló wu àwọn àwọn fẹ́ rà á fọ́mọ àwọn.
3: Baba to nko le ayo fa won kan.
2: Egbo ki lo nta wo ta se ninu teyin ti eyin wo pe ona wo le gbe gba. Aimoye n to ti se bere pe ton wo ba ni survey ki lo n le se. Elomi bere pe building plan kini wulo e gan gbugbo e na la yan na fun won ni kokan ijeji.
3: Ko le ayo fun mi o. Boye mi.
2: Awon kan ti rale laye na mi na le to je pe won ti e niwe igba yen na se pe oju wa lorunkun won niwe kankan egbo ona wo na le gbe gba eto kole kole na ni o salaye fun wa.
3: Kole alayo fun mi o. Boye mi o ni sope.
2: Eni kan ba mi soro o ni gas ni ohun se e ba n gbe ipe yen. Eh o ti ja ipe kan wole ni e ba n gbe okay o ti ja o ti ja. Eh Olorun yo saanu fun gbogbo wa. Eni gas ni ohun ta n to ohun ni ah bo le se ja lara ile ki won ni okay ta ba kole tan a sa fe dana nu le. E n ba n ta gas na ara wa na ni kole kole n gbogbo e ja si.
3: Tara ti won. Ile ti mo ba.
2: Awon oro kan wa n ta wa ta se ninu yin eni bere to po jaburata te fe bere e te wa mona te gbe gba yen lore to kole kole. E ma flash o. E pe wole san san ni gbogbo en ton flash yen e kan pe wole. E je n pe number yen fun gbogbo awon eniyan. Ti won gbo wa ti won si wo wa kakiri agbalaye e lo wo wa nikan ni abani dore wa ita pe ni Facebook at West Radio 893 at West Radio 893 ke kan like ke comment ke si ma share e si lo wo todo temi na Ade Speak Louder te ba ti dori Facebook e kan lo wa Ade Speak Louder e ba nbe gbangba gbangba lo mole roko so ehn e wa je npe number yen
3: were de were igba mi lo ni le fin duro
2: e ba n gbe ipe leyin na e je nwe en to wa loju opo yen eh o ti ja o ti ja o ti ja tintini
3: oluwa ti mi nko baba
2: eniyan gbianju boya network lo nda pada ni
3: so eya
2: e ma jo su yen ma jo re yen le ni bere tabi imoran te fe fun wa tabe nile abile te fe ta abi ise wo leyin se lara ile kiko gini network yen lo nda pada eniyan sa n wole na ni
3: bile alayo
2: awon number yen re 0916 893 1000 0916 893 1000 number ti e fi pe wole si bi niyan 0916 893 1000 te ba lo yen ti o ba lo e lo eleyi 0915 333 4893 0915 333 4893 ikan tun re 0911 333 3893 gbogbo n to ba n ru yin loju lori oro ile kiko abile ira abeyin fe bere bi baba wa Ade Olukayode se se nijejo won fe pe te mefa ohun ti won se ni pe won bere awon ibere yen ki awon mi tan wa ni gboro aye ki won le ko eko lara awon ibere yen gbogbo yin patapata la n ki amo riri yin dati e mo lati olunde e se o aye ko to lati popo ye mo ja Samson lati Alakuta ati be be lo won po ti o je pe won ma n pe sori eto yi amo riri yin daada oju oni ti eyin na 0916 893 1000 0916 893 1000 awon number yen niyan ngba tan reti ipe yin ko wole lati se ibere abi so fun wa iruse te nse lara ile kiko ati le rira abi eni le tabi le te feta abi nu ita ba daruko owo yin emi o ma ka awon message awon kokan ti won fi message ranse si mi laarin ose ti eyin no tun ri pe ko ye ke dake sile ko ye ke wora yin niran ajumobi lati olunde e se o e seun oju oni ti yan ja yin o ma tata jire awon na kan si wa
3: oye mi o ni sope bile alayodan ni
2: mo ki alaga building materials to wa ni ori ajelogun pa e seun baba wa oju oni ti yin na ola olanriwaju e seun pupo pupo
3: ohun rale
2: alaji ni o
3: sara ti won emi akole emi akole
2: mo ki baba wa na ti won je alaga ti won tun wa je special adviser si gomina ni ipinle Oyo lori oro nta pe ni fire services Oyo state fire services eyin na se o baba wa Maruf Akinwande thank you very much
3: iwo mami lori ami ami ni e se
2: 0916893100 ile ilewo le ni te fe ta tabi to wu yin lati ra abi en sise kan lara ile kiko ati ile rira o be ba tin gba awon message yen eyen ma pe wole keyin na so ti yin 0916893100 abi 0915334893 network n da pada awon eyan wole ṣugbọn network yen sa n da pada ni kilo de iwo network je ko ri re o fa ko
3: nile bi duro baba ton ko le ayo pa won kan se mi ko o eya
2: lagbara olohun laipe laiji na nikan ni ta wa yi lori eto yi ni adugo yi o ti ye yin gbogbo eyin te ni ise kan tabi omi te n si lara ile kiko ati ile rira ipade yen bo ti ajo foju riju gbogbo yin le wa lati wole ofe ni o ni fowo wole e ba je tailor

0: kẹjẹ ẹni tó ń ṣe ọdà paint ẹni iṣẹ tó bá wù kẹ máa ṣe lára ilé kíkọ artisan níyìn aluminium expert níyìn tẹ ẹ fẹ hàn dé ẹyẹn máa bọ àjọ ṣe ìpàdé yẹn pọ déètì yẹn bí ó ṣe jẹ màá jẹ kẹ ẹ mọ lọsẹ tó ń bọ ní agbára ọlọrun ọba gbogbo ẹyin tẹ ní nǹkan kan tàbí omi ìṣe lára ilé kíkọ àti ilẹ̀ rírà ẹ dì í mú kẹ ẹ di ọ̀rọ̀ yẹn mú ojú òní tì wá o.
1: ìṣara tiwọn ìní àkọlé.

0: ṣe tarowo ra le ka se session ati waadi ka se document bi survey building plan abi si oko at agreement kan ba wa sangbo
1: tagbe mo soba laja adisa lati elenu sonso ni badan won ni engineer oni emi o mo soba laje adisa awon ni won so be won le engineer ni ise titi awon
0: agba document kan renovate kilebun wo ko se ri were de were igba melo ni le bin duro where are they where iba mi lo mi le fin duro baba to nko le ayo pa won kan temi ko eya oluwa temi ko baba to nko le ayo pa won kan temi ko eya oluwa temi ko kọlé ayọ fún mi o.
1: ẹ lọ gbójú wò wá nìkan ni abánidọ́rẹ̀ wa ìyẹn at west radio 893 fanpage wa nìyẹn nìkan ni ta wà yìí tàbí kẹ́ ẹ lọ wo èmi fúnra mi gangan ní orí ayélukára ìyẹn facebook tọ̀dọ̀ wa adé speak louder oníkẹ́ ẹ sáàṣì fún ẹ fi kọ́mẹ̀ntì yín ránṣẹ́ gbogbo ohun tẹ́ ẹ bá sọ pátápátá làwa ó kà jáde níbi tá a wà yìí ní agbára ọlọ́run ọba adé speak louder ẹ lọ wò nìkan ni facebook tàbí kẹ lọ sí ìkànnì abánidọ́rẹ̀ wa at west radio 893 fanpage wa nìyẹn ẹ ṣeun.
0: lè sara tiwọn èmi àkọlé.
1: ẹ fẹ́ pè wọlé báyìí 09168931000 ni nọ́mbà tí ẹ pè sí 09168931000 tàbí kẹ lọ 09153334893 09153334893.

0: Ilé kan rè fún títà 2 number 3 bedroom duplex with 2 number 2 bedroom flat at Elenusunsu area of Akala Express ládùúgbò Lakunle Long. Wọ́n ní asking price sẹ́ 220 million naira ni. Eléyìí náà ó wúlò fún hostel ilé gbígbé residential àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá fẹ́ pè ọ̀dọ̀ mi láyé pè sí ti àjọ sọ̀rọ̀ ojú òní ti wà. Ìkan náà tún rèé 4 bedroom flat with 2 bedroom flat and a room self-contained. Níbo ló wà? Ó wà ní Akilapa Estate ní ọ̀nà BCJ off BCJ ní Àpàtà Nìbàdàn. Èló asking price sí ẹ̀ 75 million naira ni wọ́n fẹ́ tà á.
1: Ṣan mi wo ọpẹ́ mi àpọ̀ jàmúra tán.
0: Ẹ jẹ́ máa rọwọ́ yín nìkan ni Facebook yẹn Adé Speak Louder ní kẹ́ ẹ lọ wò tàbí kẹ́ ẹ lọ sí @westradio893.
1: Èmi àkọlé o, gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé tara tiwọn.
0: Yàyàyà.
1: Ṣé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí àmì? Àmì ni ẹ ṣe.
0: Mẹ́sẹ̀jì ẹnìkan rèé, ó ní plank dealer lèmi o, wọ́n ní iṣẹ́ tí mo mọ̀ ọ́ ṣe tó dàbí idán nìyẹn lára ilé kíkọ́. Wọ́n wá sọ pé Bọ́lájí mo bolúwa dúró làwọn láti Bódìjà Market. Ẹ ṣé o, ẹ̀yìn ti Bódìjà, ojú òní ti ẹ̀yìn náà, ojú òní ti yìn. Gbogbo yín ẹ̀kan gbìyànjú kẹ́ ẹ pè wọlé sórí ètò báyìí 0916893 1000. Ilé ilẹ̀ wo ló wù yín láti rà tàbí láti kọ́ tàbí láti tà? Níbo ló wà? Iṣẹ́ wo gan lẹ̀ ń ṣe lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà? Tí nẹ́tíwọ́ọ̀kì ò bá jẹ́ wọlé, bẹ́ẹ̀ bá ti ń pè kan ẹ tún pè kejì 0916893 1000 tàbí 0915333-4893. Ẹ jẹ́ ń fún yín nìkan sí 091-13-33-3893.
1: Ìṣọ̀pẹ́ fílẹ̀ aláyọ̀dán mi wo ọpẹ́ mi àpọ̀jà burata. Wọ́n ní aláyọ̀.
0: Ọ̀ṣọ́ Adébọ́lá wọ́n ní láti ọdẹ òmu, wọ́n ní cement dealer oníṣẹ́ ti tèmi o lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà. Ọ̀ṣọ́ Adébọ́lá ló sọ bẹ́ẹ̀.
1: Èmi àkọlé o.
0: Ilé yín náà ń tà níbi tẹ́ ẹ wà yẹn tó jẹ mọ́lé kíkọ́ àti ilẹ̀ rírà. Bóyá ṣọlẹ̀ ń tà ni àbí tepúrúlù.
1: Àkọlé o.
0: Tó jẹ mọ́ building materials àbí cement. Wẹ́dà níṣẹ́ ti yín. POPS part ni yín. Aluminium works lẹ̀yìn mọ̀ ń ṣe lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà.
1: Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí. Àmì ni ẹ ṣe. Káròwó ralẹ̀ ká ṣe sẹ́ṣọ̀n àti wádìí ká ṣe dọ́kúmẹ̀ntì bíi survey building plan àbí sí ọ̀fọ̀.
0: Tó bá jẹ́ ọ̀dàlẹ̀ mọ̀ ṣe lára ilé kíkọ́.
1: Foundation kápo bíríkì àti sìmẹ́ǹtì kátó.
0: Ẹnjìníà lẹ́yìn ni àbí contractor.
1: Nílé fi dúró. Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró. Káròwó ralé kágbá dọ́kúmẹ̀ntì kan ní novate kí lédùn wò kó ṣe rí wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́.
0: Nẹ́tíwọ́ọ̀kì yẹn ń ṣe bákan ó ń dá padà ní àmọ́ tó dé.
1: Ìgbà mélòó nílé fi dúró. Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan lèmi kọ́ olúwa.
0: Bẹ́ẹ̀ bá ti ń wẹ̀ já máa rórúkọ yín.
1: Kọ́lé ayọ̀
0: já máa rí kọ́mẹ̀ntì yín.
1: Lèmi kọ́ olúwa tèmi ń kọ́.
0: Mo kíyà wa Adékúnlé Kristánà.
1: Sọ fún
0: wọn lè má fọ́lọ́ wa.
1: Bóyá mi ò ní ṣọpẹ́. Fílẹ̀ aláyọ̀dán mi.
0: Upstairs kan rèé, wọ́n ló dá fún office complex, wọ́n ló dá fún hotel, school, eatery, church, hostel àti bẹ́ẹ̀ lọ. Méjì ni wọ́n pè, wọ́n nìkan wà ní odò ọ̀nà ní Arápájá Road. Èló ni wọ́n fẹ́ tà 65 million naira ni won fe ta ikeji won ni yen wa ni Alexander ni oju ona abapanu si kuola nilu Ibadan won le asking price ti yen 70 million naira ni gugu eyin te ni school tabi church abi tree hotel te fe ile te fe lu e pe wole tabi ke pe mi leyin eto a fi number mi sita ki a jo so be bi o se di ti yin
1: ile ti mo ba ko ko ni wo mo mi lori ami ami ni e se
0: e tun gba ile yi 2 bedroom flat with a room self contained at Ilero Estate off Akala Express Ayegun Oleyo Christ High School Road won na fe ta o na o won fe ta o ti pari ke kan ra ke ko sibe ni elo ni won pe 70 million naira abi ri pe o po jowo e lo eto kole kole na le ti le gbo gbogbo e ti a ma salaye fun yin ni kokan ejeji
1: where dey where igba mi lo ni le fin duro
0: ise architect ni se ti temi o Mr. Emmanuel olowo moju ore won ni lati keyin si ni Badan. Thank you very much
1: luwa mi nko
0: Emmanuel olowo moju ore architect okay
1: temi nko o
0: e lo gboju wo ani kan ni abanidore wa at West Radio 893 yen fan page wa at West Radio 893 tabi ke lo wo emi gangan na ni Ade Speak Louder ni kan ni Facebook yin e search fun Ade Speak Louder e ba nbe baba kole kole niyan
1: kole alayo fun mi o boye
0: gbogbo awon to n flash wole ye mi mo pe network lo n da le o olodun yo ba ba network yen we yo ba wa ba.

0: kalẹ̀ tó ń kọ́lé.
1: Níjẹ́jọ́ ẹnì kan pè mí, wọ́n sọ fún mi pé ìwé ilé àwọn pé ṣé ó máa ń dìù ní nítorí pé ìtàwọn gbà ó ti pẹ́. Ẹnìkan wá sọ pé torí pé ìwé yẹn ti pẹ́. Ìwé ilé tá ń pè ní Titan Planning kò dìù, kò dìù, kì í ṣe láìsẹ́ǹsì. Débi téèyàn sọ pé ó dìù, tẹ́ bá ti gbà lọ́dọ̀ ìjọba tán bá ti fi òǹtẹ̀ lù ú tán ti bá yín buwọ́ọ̀lù, ó di dandan pé ó wà lọ́wọ́ yín nìyẹn. Ó ní ẹ̀dà ní ọ̀dọ̀ ìjọba lọ́hùn, ẹ̀yin náà sì ní ẹ̀dà tiyín ní ọwọ́. Torí náà ìwé ilé kò dí o gẹ́gẹ́ bí a ṣe mọ̀.
0: Ìgbà mélòó nílé fi dúró? Tàrà owó ra lé, ká gba dọ́kúmẹ̀ntì, kán rí nọ́ọ̀fẹ̀, kí lè dùn ún wò, kó ṣe é rí, wẹ́rẹ́ dé wẹ́rẹ́, ìgbà mélòó.
1: Mr. Femi Adisa láti Pààrà, wọ́n ní ohun tó ṣẹlẹ̀ lọ́dọ̀ tàwọn ni pé mítà tí à ń pè ní prepaid mítà tí wọ́n gbé fáwọn ó ń dá ìjà sílẹ̀ wípé táwọn bá sanwó àwọn kan máa lo ná nígbà táwọn ò bá sí ilé, táwọn bá dé ó lè dásìkò náà ni káàdì ó tàn táwọn ò ní rí iná lò. Wípé ẹ làwọn lọ́yẹ kí làwọn lè ṣe sí. Ẹ ṣeun.
0: Kì í ṣọpẹ́.
1: Ṣé ẹ rí i láti Pààrà tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ yìí?
0: Máa mi wo.
1: Ohun tí mo lè sọ ni pé mítà tẹ bá wò pé ẹjọ́ ń lò papọ̀ tí ò bá ti fẹ́ pé yín ẹ gbìyànjú kẹ gbà tí yín.
0: Bóyá mi.
1: Kẹ gbà sí láì yín. Kódà bó ṣe yàrá léèyàn ń lò tó fẹ́ dá lò àwọn àjọ mọ̀nàmọ́ná amúnáwá wọn ó fún yàn.
0: Rárá.
1: Téèyàn bá ti ṣe ní túbá yẹ kí wọ́n ṣe.
0: Èmi àkọlé o, gbogbo ẹgbẹ́ mi ló ń
1: ra. Ṣùgbọ́n tẹ́ ẹ bá jọ sọ àwọn àsọyépọ̀ kan eléyìí tó nítumọ̀ ẹ lè jọ lò ó nítubí ìnùbí. Bóyá ìjọ ṣe gbèdéke ni pé nígbà báyìí o ẹ gbọ́dọ̀ taná nígbà báyìí o àsìkò báyìí ní kẹjá máa taná. Àwọn nǹkan tó tún lè ṣẹlẹ̀ nìyẹn.
0: Wọ́n mi lórí àmì. Àmì.
1: Ìkànnì West Radio 89.3 FM ibẹ̀ lẹwà tẹ́ ti ń gbádùn wa.
0: Kò ní wo mọ́ mi lórí.
1: Ètò tá a pè ní kọ́lékọ́lé real estate ẹ̀ ò ní ó bá tẹ́gùn ṣọ̀rẹ́ lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin náà fẹ́ bomi ọgbọ́n tàbí omi ìmú ní orí ètò yìí. Ẹ̀yin ẹ̀ kàn pé nọ́mbà yìí wọlé bá a ṣe ń ṣètò yìí wípé ẹ̀yin náà ẹnílé àbílẹ̀ tẹ fẹ́ tà àbí lè tó wù yín láti rà fọmọ yín ti ń bẹ́ ń lu ọba àbẹ́yìn gangan lẹ fẹ́ rà àbí ẹ ń wò pé iṣẹ́ báyìí lẹ́yìn náà ń ṣe lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà. Ìbéèrè wo ló ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìwé ilé àbí ìwé ilẹ̀ àtàwọn nǹkan míì tó jẹyọ àbẹ́yàn ló bu ilẹ̀ yín? Ẹ̀ẹ́rìpa máa ń sọ nígbà míì pé ẹ má yọ pílà oní pílà àyìsọ́ ń jẹjọ. Téèyàn bá ti yọ pílà ní site ó ti da iṣẹ́ rú nítorí pé àwọn sọ̀fíọ̀ tí wọ́n ti wá establish pílà síbẹ̀ ó ti ní tí wọ́n wọ̀n tí ò sì gbọdọ̀ yín jẹ. Nígbà tẹ́nìkan bá wá torí pé òun fẹ́ bu ilẹ̀ onílẹ̀ àbó òun fẹ́ dáko òun fẹ́ gbìyànjú láti rí pé kóun ti kó sún pílà báyìí nǹkan tí ò da kò da kò lórúkọ méjì kò da ni yóò ba iṣẹ́ jẹ́ fún àwọn kan. Fún ìdí èyí ẹ má jẹ́ a ṣe àwọn nǹkan báyìí don't on site nírú àwọn nǹkan tá à ń wí nǹkan tá à gbọ́dọ̀ máa ṣe tá a bá dé site kẹ́ni ẹ fẹ́ sún pílà sẹ́yìn kílẹ̀ tí yín lè fẹ̀ kẹ́ kó bá lẹ̀ onílẹ̀ àbí ẹ yọ pílà ó ti da iṣẹ́ rú gbogbo coordinate nǹkan tí wọ́n lò yẹn kò ní bá a mú mọ́ ojú ò ní tì wá o ọkàn gbogbo wa ni ó balẹ̀. Ẹ ṣeun.

ajẹ́pẹ́ká tó máa kíra wa káàsán nínú gbogbo tí afẹ́fẹ́ ìkànnì tí ó fẹ́ dé káàkiri gbogbo ìlú ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ ìpínlẹ̀ ogun ìpínlẹ̀ èkó àti gbogbo agbègbè tó yíká wa. Ètò ọ̀rọ̀ àgbẹ̀ ló túkalẹ̀ bá lọ́sàn yìí àti àtọkùnrin àtọmọdé àtàgbà àtàbílẹ̀kọ̀ wí pátápátá láàkí o pé ẹ kúrò ọ̀lẹ́ o ṣàlàáfíà ni o òde ọdún bí báwo lò ní ṣe rí o ṣẹ́yìn ti jẹun lónìí. Tẹ bá ti jẹun lónìí a jẹ pé ẹ ti dá sí ọ̀rọ̀ tó ń wà nínú iṣẹ́ àgbẹ̀ ni ẹ kúrò lẹ́ẹ̀kan sí ní orúkọ alága tó darí iléeṣẹ́ yìí àti àwọn ọ̀gá ní ẹ̀ka kọ̀ọ̀kan àti amojú ẹ̀rọ fún sáà táwa yìí bàbá jẹ́jẹ́ bàbá henry ni ẹnjìnìà kan ṣoṣoṣo náà ni kárí ọmọlúwàbí akíwà pé ẹ kúrò lẹ on west radio 89.3 FM your preferred awesome radio radio kan ṣoṣo tó lọ ń gbé kalẹ̀ sí ìlú ìbàdàn fún gbogbo ẹbí nígbà tó pé rédíò mọ̀lẹ́bí àkọ́kọ́ ni tó pé gbogbo omi tó wà ní omi ọgbọ́n omi ìmọ̀ omi òye ni ẹnikẹ́ni tó bá ti mu nínú omi yìí ọgbọ́n yóò máa ṣàn ni òye yóò máa ṣàn ni àlàáfíà yóò máa ṣàn ni west radio 89.3 FM ni your preferred awesome radio ẹ lè darapọ̀ mọ́ wa láti orí lórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì wa lọ sí facebook west radio fan page ẹ lè máa wò wá kété ẹ lọ sí youtube náà ẹ yẹ máa wò wá kété orúkọ tèmi ò máa yí padà dikindan lórí afẹ́fẹ́ yìí náà ni daniel ogunṣọlá ni mò ń jẹ́ bàbá jẹ́jẹ́ náà ni wọ́n kẹ́kọ̀ọ́ ìdùmọ̀dúnkọ́ máa sòótọ́ lọ ọ̀rọ̀ àgbẹ̀ tuntun dé o ọ̀rọ̀ tó wà nínú iṣẹ́ àgbẹ̀ gbogbo pátápátá la ní ipa tí à ń kó ṣé wọ́n ti pẹ́ tọ́wọ́ sọ pé ọ̀rọ̀ àgbẹ̀ a máa ní gbogbo ìgbésẹ̀ tá à ń gbé pátápátá ṣe kókó láti ọ̀sẹ̀ tó kọjá sí ọ̀sẹ̀ yìí ìgbésẹ̀ wo lẹ́yìn ti gbé ṣẹ̀dẹ̀ mọ̀ pé kò sí ìgbésẹ̀ tẹ́ ẹ̀ ń gbé tí ò ní àǹfààní tàbí àkùdé tó máa ṣe. Every action matters and every action contributes. It either makes or it mars. So kò sí pé sit on the fence lórí action. Gbogbo ìgbésẹ̀ tá a bá ti gbé pátápátá báyìí. Èsì ìdánwò ni. Kò sí ọjọ́ tí wọ́n bá ṣe ìkọ́ṣe gbogbo ìdánwò ni wọ́n máa ń ṣe ní ọjọ́ kan tí wọ́n máa ń rèsì ẹ̀. Ṣùgbọ́n tó bá di pé nípa ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ yìí èsì ìdánwò kì máa ń jáde kíákíá. Ṣùgbọ́n ìgbà tó máa jáde nínú kéèyàn rẹ́rìn tàbí kéèyàn káwọ́lórí. But fún èmi àtẹ̀yìn o ogun ìkáwọ́lórí ìfọ́sẹ̀ jọlẹ̀ ọlọ́run jẹ́ ká rí. Torí náà ẹ jẹ́ ká mọ ìgbésẹ̀ tá à ń gbé nígbà kí ìgbà lórí iṣẹ́ àgbẹ̀ wa. Ẹ dẹ̀ mọ̀ pé bá jọ mọ́ ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ ọ̀nà mẹ́ta la máa ń sọ lórí ètò yìí. Iṣẹ́ àgbẹ̀ wà, òwò àgbẹ̀ wà, ọ̀rọ̀ àgbẹ̀ wà. So ọ̀rọ̀ yẹn gangan ni ta fẹ́ gbé wa dé. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ṣì wà ní ìdí iṣẹ́ àgbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ tí débi òwò débi pọ́n wọ́n fẹ́ fẹnu wọ́n fẹ́ ganu sí káwọn náà ti ẹ̀ jẹ díẹ̀ nínú ọ̀rọ̀ tó wà ní iṣẹ́ àgbẹ̀. Ọ̀rọ̀ yẹn gangan òun níbi tá wà ń lọ. Ọ̀rọ̀ yẹn gangan ni ìdùnnú wa fún gbogbo àgbẹ̀ pátápátápátá. Ọ̀rọ̀ yẹn gangan ni ohun tó ń wà lọ́kàn pé o gbogbo àgbẹ̀ tó ń bẹ lórílẹ̀‐èdè yìí o tó ń bẹ nípínlẹ̀ ọ̀yọ́ tó ń bẹ ní agbègbè káàárọ̀ òjíire yìí o pátá o gbogbo pátápátá kan máa jẹ kan máa mu nínú ọ̀rọ̀ tó ń bẹ níṣẹ́ àgbẹ̀. Ìdùnnú wa nìyẹn o èròǹgbà wa náà sì nìyẹn àsàn kó lágbára ọlọ́run gbogbo pátápátá la máa jẹ àǹfààní ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò ọ̀rọ̀ àgbẹ̀ on the west radio 89.3 FM your preferred awesome radio. A máa lọ sí mi mo ní ìsìn tí a bá padà dé a lọ sàn sínú èso tó ní ṣe pé ní ọ̀sẹ̀ tó kọjá a bẹ̀rẹ̀ ọ̀dọ́ mi pé ní series àbẹ̀ series kan pé òpó mẹ́ta tó di ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ mú òpó mẹ́ta tó lè múni dé ìbúdé ọ̀rọ̀ tó wà ní iṣẹ́ àgbẹ̀ àti wo òpó kan ní ọ̀sẹ̀ tó kọjá òun ni wọ́n call the people èèyàn ẹ tó bá ti ẹ má ní pé tèèyàn ò ní ipa kan tó fẹ́ kó níṣẹ́ tó ń fẹ́ ṣe á jẹ́ pé ẹnìyẹn kẹ̀dẹ̀rí kò ní nǹkan ṣe ni torí kò sí bá ṣe fẹ́ ṣe human contribution is important that's why they call it human resources is a resource so and resource must be distributed must be allocated and must be used so it is essential for us to understand how human resources
is being deployed to achieve the profitability and the productivity of your agribusiness enterprise. So we look at the people last week, and this week we're looking into another pillar. But before I unleash that, let's go and have a little break. And when we return, we move straight to today's program, Oro Agbe, on the World's Radio 89.3 FM. Emma Yukuru Mbeo.

0: mo kí ẹ̀yin tèmi káàkiri àgbáláyé ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ìkànnì west radio 89.3 FM. ẹ mọ̀ pé tó bá ti di aago mẹ́fà ìrọ̀lẹ́ kò sétò míì kankan ètò sport assembly òun ni mà ń gbìyànjú nìkan ní west radio 89.3 FM láwà ibẹ̀ la ti ń dún. ẹ wo orúkọ tèmi ò yípadà Raymond tanátaná gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ gẹ́gẹ́ bá ṣe máa ń bí yín lórí ìkànnì wa. ẹ mọ̀ pé ọ̀gá mi Sade Lérè a máa bí yín pé níbo ni kiní ọ̀nkà yín mọ́. ẹ jẹ́ kémi náà wá bí yín ẹ wò ṣé ibiṣẹ́ ló sì ká yín mọ́. àbẹ́yìn ti kúrò níbiṣẹ́ ti ń bọ̀ nílé assignment yẹn ò rí lé o assignment yẹn ò le rárá. ẹ ṣàgbé rédíò yín sí west radio 89.3 FM west radio 89.3 FM. ẹ wo ibẹ̀ láti gbádùn ara wa tó bá ti di ètò eré ìdárayá tí ò lẹ́jà ń bá kàn nínú ìkànnì west radio nìkan lẹ ti lè gbọ́. ẹ mọ̀ pé kò ń ṣèmi nìkan mo máa ń gbé yín débẹ̀ lord policy lord policy tèmi nìkan ẹ wò mí fi bẹ́ẹ̀ nìkan kan ṣe rí o bẹ́ẹ̀ fẹ́ sáìnì lord policy kẹ́ ẹ kówó tẹ fẹ́ kó sórí ẹnzo fanadesi wá èmi ò ní gbà lọ́wọ́ yín o nítorí pé lord policy gangan ìyẹn lọ́dọ̀ ti tèmi ó wọ́n ju ẹnzo fanadesi o ẹ wò release clause rẹ̀ lásán ó bọ́ gan lápá bíbẹ̀ yẹn ni ẹ wò ẹ jẹ́ ń gbé lord policy tèmi wọlé ó yà lord policy kí àwọn ti wá ń lé.
1: ẹ̀yin tèmi ẹ kúrò lẹ ọmọ kí gbogbo ẹ̀yin ara lé ọmọ nígbàgbọ́ pé ìní dùn fún yín o mo dẹ̀ nígbàgbọ́ pé òjò wẹliwẹli ta ní lọ́jọ́ tèmi ó tu gbogbo wa lára ẹ̀wọ̀ ẹ ṣe gan tẹ́ ń gbọ́ wa àti ètò débì báyìí ní nígbàgbọ́ pé ní máa dùn fún wa o ètò ìdẹ̀dẹ̀ fi ń gbọ́ wa kò ní dùn nǹkan tẹ́ máa náwó lé lórí o lord policy ló ń kí yín o ẹ kúrò lẹ.
0: ó yá lord policy lọ pọlísì ló ń kí yín lápá bíbẹ yẹn ṣẹ́ ẹ̀ gbàgbé pé ẹ láǹfààní láti darapọ̀ mọ́ wa ìyẹn lórí ìkànnì ìbọ́nidọ́rẹ̀ẹ́ wa facebook wa nu o ẹ wò tẹ bá ti ṣáàṣì fún west radio 89.3 FM fan page west radio 89.3 FM fan page west radio 89.3 FM fan page tẹ bá ti wọlé sápá bíbẹ yẹn ẹ jọ̀wọ́ ẹ má wọlé lásán o ẹ láìkì ẹ ṣíà ẹ kọ́mẹ́ǹtì ṣẹ́ ẹ rí gbogbo láìkì àti kọ́mẹ́ǹtì yín gbogbo ẹ̀ la máa kà sí gbòòrò ayé o mo ti ń rí àwọn tèmi wọ́n ti ń gbórí wọlé lọ́kọ̀ọ̀kan èjèèjì ṣẹ́ ẹ rí Adébáyọ̀ tèmi lẹ́yìn tí mọ́ni ó ní tí mọ́ni bábà from ìyànà Fádípẹ̀ Academy ó yá àwọn ti wá nìyẹn ó ní I have shared it mo rí lápá bíbẹ̀ yẹn brother mi ẹ wo bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa drop comment yẹn. ó yá ní pápápá nítorí kò sí táìmù rárá o kí n tó fún yín láwọn ìròyìn tó wà ńlẹ̀ ẹ jẹ́ ń fún yín lésì ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá ṣe mọ̀ pé ìfẹsẹ̀wọnsẹ̀ ń lọ lọ́wọ́ lénìí àwọn kan máa gbéra sọ tó bá di alẹ́ ẹ mọ̀ pé UEFA champions league qualifier ìfẹsẹ̀wọnsẹ̀ máa ṣẹlẹ̀ lénìí ẹ mọ̀ pé a ti ń súnmọ́ bí líìgì ṣe fẹ́ bẹ̀rẹ̀ a ti ń súnmọ́ sáà tuntun àwo ikọ̀ arsenal ní tó lọ́wọ́ o kò ń ṣe ìròyìn arsenal ti gba community shield àwọn ti gbafe níbẹ̀rẹ̀ season tiwọn wọn ò jọ àwọn kan o wọn ò jà wọn tán wọ sky blue wọn ò jà wọn tán wọ deep blue ẹ mọ̀ pé manchester united àwọn fẹ́ lọ gbá UEFA champions league ní sáà tuntun tá a ṣẹ̀ fẹ́ mú ẹ mọ̀ pé ikọ̀ liverpool àwọn ṣẹ̀ pààrọ̀ olùkọ́ni ni ó yá ní pápápá transfer gist gbogbo ẹ̀ bó ṣe ń lọ gbogbo ẹ̀ mo máa já yín sí ẹ wo ẹ̀yin olólùfẹ́ Barcelona ẹ kú oríire o wọn láwọn kan pera wọn ní galatico wọn lọ́nà ń gbé jose mourinho wọn lọ́nà ń gbé diomonde wọn ní kí ni wọn ní gbogbo nǹkan làwọn fẹ́ gbà bákà rẹ́rìn músẹ́ bákà ní ẹ máa wòran náà ẹ máa wo ibi táwa máa gbàyọ sí yín bákà ṣe bẹ́ẹ̀ o ẹ kú oríire ọmọ tuntun jòjòló ẹ kú oríire ọmọ tuntun tẹ́ ẹ ṣẹ̀ gbé ẹ wo ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá ìyẹn nínú spanish la liga deportivo la coruna àti ikọ̀ eche àmì ayò kọ̀ọ̀kan làwọn méjèèjì gbá ẹ jẹ́ ń kúrò lápá bíbẹ yẹn ṣe rí ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lénìí. mo ń sọ̀rọ̀ nípa UEFA champions league qualification ẹ mọ̀ pé kó tó dépò láǹfààní láti lọ gbá UEFA champions league àwọn kan máa qualify automatically àwọn kan wà wọ́n máa gba qualification láti lọ champions league ṣe rí ikọ̀ dynamo zagreb yóò máa kojú viking tó wá látòrílẹ̀-èdè norway ẹ mọ̀ pé viking ló gba líìgì wọn ní sáà tó kọjá ìyẹn lórílẹ̀-èdè norway tó bá di aago mẹ́jọ àṣálẹ́ ìní wọ́n máa kojú dynamo zagreb ó yá fẹ́nà báṣẹ̀ lápá bíbẹ̀ yóò gbàlejò olympic lyon ṣe rí leski sofia àwọn àti aek athens gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tí mo kà á lẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn aago mẹ́jọ àṣálẹ́ ìní ni iṣẹ́ ìrífẹsẹ̀wọnsẹ̀ ọlọ́sẹ̀ ọlọ́rẹ̀ sọ́rọ̀ ẹ̀kan lọ lọ́wọ́ ó ń lọ lọ́wọ́ o láàrin Edenham àti Bayern Munich àmì ayò méjì méjì náà ń gbá 52 minutes nífẹsẹ̀wọnsẹ̀ yẹn dé lápá bibẹ̀ yẹn

0: ó yá kí n tó fún yín láwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lọ́la. Ẹ jẹ́ ń wọnú ìròyìn lọ láṣẹ nírọ̀lẹ́ tèmi. Ó yá inú ikọ̀ Arsenal mo gbà wọlé. Inú ikọ̀ Arsenal mo gbà lọ. Ṣé rí olùkọ́ ni Mikel Arteta? Mikel Arteta ń para lọ́wọ́. Oníṣẹ́ rí, ṣé rí àwa Arsenal, àwa Gunners. A mọ̀ ipá wa lágba líìgì ní sáà tó kọjá. A sì mọ̀ pé àwọn ikọ̀ kan wà tí wọ́n jù wá lọ. Kò ń ṣe nípa ká gbá bọ́ọ̀lù lórí pápá o. Ó ní ó láwọn kankan àbí méjì tán fi ju ikọ̀ Arsenal lọ. Gbogbo rẹ̀ la mọ̀. Ẹ wo àwa ò su gbẹngbẹ o. A nítorí ipá gba líìgì ní sáà tó kọjá. Ká wá lọ su gbẹ̀ngbẹ̀ ní sáà tá a wà yìí. Ṣé rí ẹni tí ò rà máa san? Ẹ̀yin ẹ máa wòran náà. Ẹ jẹ́ kí líìgì gbìnà yá. Lọ pọ́lísì jẹ́ àgbà bí wọlé. Pẹ̀lú ọ̀rọ̀ tí olùkọ́ ni Mikel Arteta sọ. Ipé àwọn mọ̀ ipé àwọn ikọ̀ kan wà tó ju àwọn lọ. Ṣé Mikel Arteta rí sọ lápá abẹ̀yìn àbí kò rí sọ?
1: Níwò tèmi lórí ọ̀rọ̀ Arsenal àti Arteta nǹkan tó sọ, ó rí sọ. Èèyàn ń pé tán. Èèyàn dẹ̀ kì í rìn kórí mami. Òun lọ̀rọ̀ tó sọ yẹn. Pé àwọn kan wà tí wọ́n tún dajà wọn lọ. Ó ń jẹ́ kí everybody mọ̀ pé àyè àti improve team òun ó tún sì wà ń bẹ́ẹ̀ nítorí òun ló mọ àfojúsùn tó ń lé. Àti mọ̀ kan ti gba líìgì ńlá season. So nǹkan tó kù lọ ní season tó ń lé mú sí kan gba nǹkan méjì ni kan gba league kan dẹ̀ tún gba Champions League. So team tó náà wọn ní Champions League last season ó ṣòun pé ó da jù wọn lọ. Ó dẹ̀ sọ bó ṣe ti sọ yẹn sìn ọkàn tí ó ti mọ assignment ẹ láti ṣe pé òun ò ní choice káwọn improve team ni. So gbogbo ibi tó kù tí kùdìẹ̀kùdìẹ̀ wà nínú team last season ó fẹ́ improve lé lórí náà ló ṣe sọ nǹkan tó sọ yẹn. Ó rí sọ nǹkan tó sọ báwọn tó dajù òun lọ kán wà ń gbòòrò ayé. So ìyẹn dẹ̀ ìyẹn normal náà ayé.
0: Ó yá ní pápá pàlápàá bíbẹ̀ yẹn lọ pọ́lísì ní. Ó níyẹn normal nínú ayé. Ó yá mo gbanú ikọ̀ Real Madrid lọ. Ẹ mọ̀ pé wọ́n ti ṣàfihàn olùkọ́ni Jose Mourinho láti ìgbà tán ti kéde rẹ̀. Nígbà tán kéde Jose Mourinho, wọn ò tí ṣàfihàn rẹ̀ o. Àmọ́ lẹ́ni èní, èní ni wọ́n ṣàfihàn Jose Mourinho. Ló bá tẹnu bí Mike ló bá sọ̀rọ̀. Ó níṣẹ́ rí èmi olùkọ́ni Jose Mourinho. Ó ní ọmọ olólùfẹ́ Real Madrid ni mí. Ó ní àyà Madrid star. Ó níṣẹ́ rí nígbà tí mo fi kọ Real Madrid sílẹ̀. Kò sí gbàkúgbà o tí Real Madrid ò sí lọ́kàn mi o. Ṣé ta bá ń sọ̀rọ̀ ikọ̀ Real Madrid? Ikọ̀ tó jẹ́ pé kò sí olùkọ́ ni ò bá ikọ̀ máa yù sódì. Kó Chelsea sódì, kó Arsenal, kó Liverpool kó jàn mọ́. Ó ní tó bá tí ìṣeṣẹ́ nínú ikọ̀ Real Madrid. Ó ní òun ṣe olùkọ́ ni o. Ó tí mọṣẹ́ rárá. Ó tí báṣẹ́ débì kankan. Àbí kí ló wá irú gbogbo eléwé irú gbogbo èwo wá lélẹ̀? Ṣàfẹ́ sọ pé olùkọ́ ni Sir Alex Ferguson. Ìyẹn náà òun ṣe olùkọ́ ni. Pẹ̀lú ọ̀rọ̀ tí Jose Mourinho sọ. Ó ní bí ìgbà tí ẹni pé mo padà wálé ni. Ó ní mo nífẹ̀ẹ́ ikọ̀ Real Madrid gan. Ó ní ta bá ń sọ̀rọ̀ ikọ̀ Real Madrid. Ó ní gbogbo nǹkan lèmi nífẹ̀ẹ́ sí nínú ikọ̀ Real Madrid. Ó ní ṣe wá rí ikọ̀ Real Madrid tí mo ṣẹ̀ darapọ̀ mọ́.

0: ṣe orí tó bá ṣe ń wọlé gẹ́dẹ́ sínú ikọ̀ Real Madrid yálà gbá bọ́ọ̀lù ni ọ́ àbí òṣìṣẹ́ ikọ̀ Real Madrid o ní láti ṣe dáadáa fún ikọ̀ Real Madrid. Ẹ̀tọ́ pọ́lísì pẹ̀lú kan tí olùkọ́ni Jose Mourinho sọ wípé kò ṣiṣẹ́ nínú ikọ̀ Arsenal, kò ṣiṣẹ́ Man City, kò ṣe Chelsea, kò ṣiṣẹ́ gbogbo ikọ̀ tó wà ní káàkiri orílẹ̀-èdè Europe tó bá ti gbanú ikọ̀ Real Madrid kọjá o tí tó olùkọ́ni. Ṣé ọ̀rọ̀ wà nínú nǹkan tó sọ?
1: Níwèé tèmi ó rí díẹ̀ sọ nínú ẹ̀. Gbogbo alamọ tíìmù tó ń pè ní Real Madrid, wọ́n bá ní tíìmù kan tó ṣe gbòógì ní gbogbo Europe, even ní gbogbo àgbáyé, àwọn ọmọ White Lily Boys yẹn, wọn kéré inú ayé rárá. Tó bá fẹ́ dárúkọ tíìmù mẹ́ta ní Europe, tẹ́lẹ̀ bá sì dárúkọ Madrid, ẹ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bí ẹni yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ń wo bọ́ọ̀lù ni láàárọ̀ yìí ni. So Mourinho pẹ̀lú nǹkan tó sọ yẹn, tí coach tó bá lóun tóun náà tó gbangbá sùn lọ́yẹ, òun náà gbúdọ̀ nínú profile ẹ̀ pé bóun ò tiẹ̀ wọnú Madrid direct, òun kojú wọn, òun dẹ̀ fìyà jẹ wọn. Ìyẹn lẹ́sẹ̀ máa rí tó máa ṣe ń jẹ́ pé gbogbo any team tó bá Madrid play, a first team tó máa lọ́kàn wọn ni pé don't go for draw, wọn náà mú lára wọn kó lu wọn. Kan lè wà nínú rẹ́kọ̀dì pé ìwọ náà fìyà jẹ Madrid nígbà tí Madrid ń jẹ́ Madrid. So ó rí sọ níwò tèmi pé as a big club, if not the biggest club in the whole of Europe and the world, Madrid yẹn kò kéré inú ayé rárá. So any coach tó bá fẹ́ nínú profile ẹ̀ gbúdọ̀ kọ́kọ́ mọ̀ pé Madrid èmi náà gbanú ibẹ̀ kọjá. So nítorí tèmi Mourinho rọ̀rọ̀ yẹn sọ.
0: Ó yà lọ pọ́lísì, ó ní níwòye tòun, Mourinho lọ́rọ̀ yẹn sọ. Àwọn tèmi ti ń gbórí wọlé o, wọ́n ń gbórí wọlé lórí Facebook. Ó yà Victor Ayọ̀mídé òní, ó ní good evening Mr. Raymond Ẹ̀kú Ètò. Give us update on Real Madrid. Ọ̀rọ̀ Real Madrid là ń jẹ lọ́wọ́, Real Madrid là ń sọ lọ́wọ́ o, àwọn ni wọ́n ń tó lọ́wọ́. Wọ́n ti ṣàfihàn olùkọ́ ni wọ́n, olùkọ́ ni Jose Mourinho. Ó yà Rashid Damilọ́lá, ó ní good evening Chief Raymond Tanátaná. And Mr. Policy, una well done. Àwa náà ń bẹ̀rí fún ọ lápá bí brother mi. Ó yà Stella Temi Fagbayike, èmi ò níṣan tí ń fi pè bí Sade lérè o. Ó yà Stella Temi Fagbayike, ó ní good evening Man U. Ó yà Mr. Ray and Arsenal Lord P, how are you doing today? Sir Adelere, trust you are doing great. Sir Adelere, ṣe dada. Ń mu tí ń fi bread ba lórí. Ó yà ìgbéraga is too much for Man U and Arsenal. Let season start first now. Ó yà kò sí wàhálà. Stella Temi Fagbayike, ṣé o mọ̀ pé Arsenal ti jó? Àwọn ti gba league, wọ́n ti gba community shield. Tabasin sọ̀rọ̀ Manchester United. Man U máa lọ gbá Champions League ní sáà tá a ṣẹ̀ fẹ́ mú o. Chelsea nkọ, Chelsea ò gbá nǹkan kan o lẹ́yìn EPL, Carabao Cup àti FA Cup. Lọ́tọ́lísìsì sọ fún mi pé wọ́n lè má débì kankan. Ó yá pápá àpamọ́ kúrò lápá abibẹ̀ yẹn. Ó dínú ikọ̀ Manchester City, Sherry Tijani Rangers. Ó ti tẹ́kọ̀ létí o, ó dínú ikọ̀ wo Al-Qassia, ìyẹn lórílẹ̀-èdè Saudi Arabia. Man City ti tẹ́wọ́ gba owó €61 million, òun ni díyẹn bá dé. Ó yá lápá abibẹ̀ yẹn, orílẹ̀-èdè Senegal kú oríire o, wọ́n ti kéde rẹ̀. Tan ni wọ́n kéde o, Sherry Patrick Vieira, ó ti di akọ́nimọ̀gbá orílẹ̀-èdè Senegal. Patrick Vieira tó fìgbà kan kó ikọ̀ Crystal Palace òdì rí, ó ti fìgbà kan jẹ́ agbábọ́ọ̀lù ikọ̀ Arsenal rí, ó ti di akọ́nimọ̀gbá orílẹ̀-èdè Senegal. Ó yà lọ pọ́lísì pẹ̀lú ìgbésẹ̀ tí orílẹ̀-èdè Senegal gbé lórí olùkọ́ni Patrick Vieira. Wọ́n gbaṣẹ́ lọ́wọ́ Pape Thiaw, wọ́n gbé fún Patrick Vieira. Ṣé ìgbésẹ̀ gidi ni orílẹ̀-èdè Senegal gbé?
1: Níwòye tèmi, ìgbésẹ̀ gidi ni. Ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ yẹn tí àkùdé díẹ̀ tilẹ̀ ti wọnú ẹ̀ ni pé Vieira ń ṣe kò wà tested and trusted. Do a mọ̀ pé assignment tó gbà iṣẹ́ national team ni kò dẹ̀ ń ṣojoojúmọ́ lọ́mọ máa play. Major team tèmi mọ̀ kan torí ẹ̀ gbà ni pé wọ́n fẹ́ kó lọ bá wọn scout fún new talent across Europe and so that one dẹ̀ tún lè play inter. Èmi máa ń sọ nǹkan fáwọn èèyàn pé politics tó wà ní football ó ju èyí táwọn olóṣèlú wa ta mọ̀ lọ. So wọ́n fẹ́ kó tún bá wọn play international politics. Ó wà lára nǹkan tó ń ṣe lọ kówó lẹ̀ tó ń ṣe gbé gba Patrick Vieira kó wà máa ṣe kó wà máa kó wọn sòdì. So èmi nígbàgbọ́ pé at least a fi lè ṣe testing ground kó tó di pé iṣẹ́ ńlá míì a tó yọjú fún. So níwòye tèmi Senegal wọ́n rí nǹkan tó kówó lé lórí kán tó kówó wọn lẹ̀. So mo dẹ̀ nígbàgbọ́ pé a ṣe dáadáa fún wọn níwòye agbára tiẹ̀ tóun náà ká kó tó di pé wọ́n tún gbaṣẹ́ lọ́wọ́ tiẹ̀ náà.
0: Ó yá ní pápápá, ó ní wọ́n á ṣiṣẹ́ nímọ̀gbà agbára tiẹ̀ kó tó di pé wọ́n gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀, ìyẹn Patrick Vieira. Gbogbo ẹ̀yin orílẹ̀-èdè Senegal ẹ kú oríire lápá bíbẹ̀.

0: bóyá ọdún inú ikọ̀ Barcelona Thierry Fermi Lopez ìyẹn ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ lórí ìtani ó sọ̀rọ̀ lórí Julian Alvarez oníṣẹ́ rí Julian Alvarez náà wò yẹn mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan ó ní great player ni ó ní àmọ̀ṣáṣẹ́ mọ̀ pé agbábọ́ọ̀lù ikọ̀ Atletico Madrid ni èmi ò lè sọ púpọ̀ lórí Julian Alvarez o nǹkan tí èmi kà lè sọ ni pé tó bá láǹfààní láti darapọ̀ mọ́ wa ó máa ṣe dáadáa nínú ikọ̀ Barcelona o bí ó sì láǹfààní láti darapọ̀ mọ́ wa ó tún máa ṣe dáadáa níbi tí ó wà náà lọ pọ́lísì ṣékùn ṣe pé àwọn agbábọ́ọ̀lù ikọ̀ Barcelona ti ń gbọ́n hùhùn lórí díìlì Julian Alvarez ẹ mọ̀ pé Barcelona fìfẹ́ hàn sí láàárọ̀ olùkọ́ ni Atletico Madrid ti kéde sọ̀rọ̀ ó ní kò ní kópa lọ́la pé kò sí inú squad pé mentally kò fit láti play fún Atletico Madrid ṣé kò ṣe pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ àbí gbogbo wọn ń wá ìníwá ni.
1: ọ̀rọ̀ tó wà lẹ̀ yóò ṣe nǹkan tó yàn lè tún fi pamọ́ mọ́ ó gba láti mọ̀ pé ọkàn Julian Alvarez ó ti ṣí kúrò ní Atletico Madrid láti ìgbà tí àwọn teams tó ti ń wá ibùn bí ó tẹ̀ ń ṣe Barcelona nìkan tán ti ń wá tán ti rẹ́dí láti kówó lẹ̀ fún so ọkàn ẹ̀ ti ṣí but bí Atletico Madrid ṣe ń bo koko mọ yẹ̀mí mọ̀ pé Atletico náà ń wá owó ni ìdá bá ṣe ti mọ Atletico látẹ̀yìn wá bọ́n ṣe máa ń ṣe díì wọn nìyẹn wọ́n máa wo koko mọ́ pléyà yẹn wọ́n ti tí gbogbo yín bá forí gbárí tẹ máa máa fowó bara yín jà kó tó ní pé wọ́n á wà tà fún ẹni tí wọ́n bá kó owó wọn lẹ̀ so mo mọ̀ pé nǹkan kan tó ń ṣe Atletico ni pé wọ́n fẹ́ ta Julian Alvarez torí gbogbo ala mọ̀ nǹkan tọmọ yẹn mọ̀ tó ń gbá lẹ́sẹ̀ wọ́n fẹ́ tà fún rival wọn ló ń ṣe wọn ṣùgbọ́n tí rival wọn bá kówó yẹn lẹ̀ wọn ní choice láti ta fún wọn náà bẹ́ẹ̀ lọ̀rọ̀ yẹn ṣe rí ṣùgbọ́n bó ṣe wà yìí sìn wọ́n máa prefer láti ta sókèèrè tí mo wá lóde fẹ́ kó wá látòkèèrè àmọ́ àwọn àtìmọ̀ wọn arsenal lòun fẹ́ sanwó yẹn àwọn kọ̀ọ̀kan náà tún gbórí jáde lẹ́gbẹ̀ẹ́ gbogbo láti across europe àti middle east tán náà fẹ́ sanwó so níwò tèmi Atletico kàn ń dọ́gbọ́n láti mọ̀ pé bí a tún lè rówó tó pọ̀ sí lórí ẹ̀ ni bọ̀ kankan tó dá mi lójú ni pé Alvarez máa lọ tó rọ́kùn sí ní Atletico Madrid mọ́.
0: ó yá lápá bíbẹ̀ yẹn ó Alvarez máa lọ nítorí ọkàn rẹ ti ṣí o ó ti ṣí kúrò nínú ikọ̀ Atletico Madrid inú ikọ̀ Barcelona mo ṣì wà ṣe rí ọmọ tuntun tí Barca gbé tẹ bá ń gbọ́ nípa Rodri ó ti tọwọ́ bọ̀ àwé àdéhùn o ìyẹn nínú ikọ̀ Barcelona ó di ọdún 2030 kí díyẹn tó parí ó ní I'm so happy ó ní it's a dream ó ní àlá ni o láti darapọ̀ mọ́ ikọ̀ Barcelona lórí nílé ni mo ṣe ń sọ fún yín Rodri tó ti fìgbà kan jẹ́ agbábọ́ọ̀lù ikọ̀ Man City rí ó ti di agbábọ́ọ̀lù ikọ̀ Barcelona o ṣe rí ọwọ́ àárín ikọ̀ Barcelona ẹni tí ò rà máa san o nítorí pé àwọn agbábọ́ọ̀lù tó ṣe kan rìn wọ́n ti gbórí wọlé lápá bíbẹ̀ yẹn lọ pọ́lísì Barcelona Rodri ṣé good deal ló jẹ́ fún Barca.
1: Good deal ló jẹ́ fún wọn bọ̀ báwo lọ bẹ̀yẹn ṣe máa dùn ọbẹ̀ tó dùn báwo ló ṣe máa pẹ́ tó nù ṣàsùn òun nìkan la máa jọ wò báyìí torí àti mọ̀ pé 31-year-old ni Rodri tán lọ gbé so ó dẹ̀ tún jọ ọmọ ilé ọmọ Spain ni so kò ní stress láti lóun fẹ́ adapt sí pattern wọn so owó tán gbélẹ̀ fún náà ìyẹn náà ó ṣe fọ ọwọ́ ewé mọ́ so ìyẹn ni mo ṣe wò pé good deal ni fún Barcelona good deal ni fún Rodri torí òun náà fẹ́ tún gba Champions League ó dẹ̀ bìlín pé ìgbà tóun ti súnmọ́lé yẹn òun á tún máa rí ìyẹn máa fi rí family òun lójoojúmọ́ so it's a good deal on both sides Man City ni tó ta nìkan ni àánú wọn kàn ṣe mí pé tán ọlọ́run ajẹ́ káwọn náà rí ẹni tí ó lè gọ ara ẹ̀ bẹ́yẹn tó máa ta key player ti ọ̀yẹ̀ náà fún àwọn náà but níwò lọ́dọ̀ Barcelona lọ́dọ̀ Rodri it's a very perfect deal fún àwọn méjèèjì.
0: Òyà wọn ní perfect deal ni wọn ní perfect deal ni o fún ikọ̀ Barcelona àti Rodri tó darapọ̀ mọ́ ikọ̀ Barcelona ó yá inú Barcelona mo ṣì wà ṣe mọ̀ pé Barca ní jó lọ́wọ́ ó yá Barca ti sọ̀rọ̀ o wọ́n ti dárúkọ àwọn agbábọ́ọ̀lù o àwọn ti nominate àwọn kọ̀ọ̀kan tí wọ́n fẹ́ fi ṣe àwọn káàtán fẹ́ fi ṣe káàtè nínú ikọ̀ wọn dárúkọ Rafinha Frenkie de Jong Pedri Gavi àti Eric Garcia ó yá mo kúrò lápá bíbẹ̀ yẹn ó dinú ikọ̀ Manchester City ṣẹ̀rí Ruben Dias ti sọ̀rọ̀ oníṣẹ́ rí ikọ̀ Man City tẹ́ ń wò ṣẹ̀rí New Era táwọn wà ó láwọn mọ̀ pé ó máa lágbára gan ó ní àmọ́ ẹ má fọ ẹ lọ fọkàn balẹ̀ gbogbo wa lámọ̀ pé níbẹ̀rẹ̀ ó máa rí bákan ó máa fẹ́ wọ́ nǹkan máa fẹ́ le ikú ò ní kébí eku ẹyẹ ò sì ní kébí ẹyẹ ó ní àmọ́ṣẹ́ rí olùkọ́ ni olùkọ́ ni Enzo Maresca ó ní àwa ọkàn wà balẹ̀ lórí rẹ o a mọ̀ pé ó ṣeṣẹ́ takuntakun nínú ikọ̀ Chelsea àmọ́ ní kété tó ti darapọ̀ mọ́ ikọ̀ Man City nígbẹ̀yìn gbẹ̀yìn nǹkan máa ṣe sóore Ruben Dias ló sọ̀rọ̀ yẹn nínú ikọ̀ Man City lọ pọ́lísì pẹ̀lú ọ̀rọ̀ tí Ruben Dias sọ tá a bá wo ìfẹsẹ̀wọnsẹ̀ tán gbà kojú ikọ̀ Arsenal Ruben Dias ò parọ́ nǹkan ò ṣe sóore fún Man City wọn ò ṣe dáadáa ṣọ́rọ̀ wà nínú nǹkan tó sọ pẹ̀lú quality player tí Man City ní ṣàfẹ́ sọ pé ó yẹ kí nǹkan wọ́ fún wọn níbẹ̀rẹ̀.
1: Ẹ ṣe ọ̀gá mi mo ń oníwòye tèmi lórí ọ̀rọ̀ tí Ruben Dias sọ yẹn pé nǹkan ò so èso rẹ gbogbo ayé ló ti rí yẹn gbogbo ayé ló dẹ̀ ti mọ̀ torí mi máa ń sọ nǹkan kún pé owó bàtà tó máa kẹsẹ̀ bọ̀ tí ó ṣe ṣáìzì ẹ ni àbí kí n ṣe ṣáìzì ẹ tẹ bá wo Man City Guardiola tó kú ń bẹ bàtà tó ń wọ̀ bàtà tó tóbi ni ẹni tó máa kẹsẹ̀ bọ́ ó gbúdọ̀ tún fi ṣúfìlà tó máa pọ̀ ó gbúdọ̀ tún fi páàkì ẹ̀ kẹsẹ̀ tó lè wọnú ẹ̀ tí ó bàtà tí kóòtù wọn wá wọ̀ èyàn gan ló heavy jù fún láti lóun fẹ́ gbarú iṣẹ́ yẹn but wọn ò ní choice wọn nílé èèyàn kan lórí pápá tó máa jókòó tó máa wà scott nínú iṣẹ́ yẹn náà ni so lórí ọ̀rọ̀ Ruben Dias òun náà ń jẹnu lásán ni ní season yìí náà mọ̀ pé àwọn náà gbìyànjú ni wọn sí nǹkan tó ní europe bí àǹkan lè wá ṣe kó gbẹ̀yìn wọlé kán dẹ̀ lọ débì kan ṣùgbọ́n bẹ́mi ṣe rí squad depth wọn yẹn torí gbogbo wọn kí player wọn tán ti ta wọn ti ta rodri wọn bernardo silva ti lọ gbogbo àwọn tó lè ṣe wà creative fún wọn tó máa ń dictate pace football fún wọn ní 90 minutes àwọn kí player wọn yẹn lọ́n dẹ̀ ti ta lọ so new team new structure lọ́n gbé wá new coaching ideology náà dẹ̀ lọ́n tún gbé wá so kí kan tó gel kan tó ṣe nǹkan á ti kọjá lára wọn so lọ́dọ̀ tèmi wọ́n lè bọ́ sí third kan gbé fourth season yìí o ìyẹn táwọn tó kú gan bá gọra wọn dẹ̀ tún nìyẹn tí chelsea bá gọra ẹ̀ tí man u gọra ẹ̀ tí liverpool gọra ẹ̀ tí gbogbo àwọn yẹn bá gọra wọn tásán villa náà lọ gọra ẹ̀ ní man city yẹn lọ máa lóun gbé third ló máa gbé fourth mọ́ lára bọ̀ níwòye tèmi wọ́n ṣeré lásán ni nínú season yìí wọ́n ṣẹ̀ máa fi ilé ṣẹ̀ṣẹ̀ tún wọ́n ṣẹ̀ máa tún wé wọn mú láti ìbẹ̀rẹ̀ ni so bẹ́mi ṣe rí ọ̀rọ̀ wọn nìyẹn nínú season yìí.
0: Ó yá bọ́rọ̀ wọn ṣe long season nìyẹn ó yá kí n tó tẹ̀síwájú ẹjẹ́ ń sọ̀rọ̀ ní kọ̀ọ̀kan lára àwọn oníbọ̀wọ́ ètò wa ṣe ti gbọ́ nípa rẹ̀ ṣe ti gbọ́ nípa b station ṣe rí b station tàbá ń sọ̀rọ̀ b station ó dàbí àwọn regular app níbi tẹ́ ti lè fi owó ránṣẹ́ sẹ́nìkan ṣe wá rí b station tó bá fẹ́ lo b station ìrọ̀rùn ló bá dé o ẹ mọ̀ pé àwọn mistake kan máa ń wà bí ìgbà téèyàn fẹ́ ra recharge card 100 naira tó wá lọ ṣe mistake recharge bí a bí 10,000 tí orí kò le rárá o tó bá ṣẹlẹ̀ lórí b station pẹ̀lú ìrọ̀rùn o lè convert recharge card yẹn o lè convert ẹ̀ sí cash ìyẹn lórí b station ìwò kò tún le rárá tó bá ti convert ẹ̀ sí cash lápá bíbẹ̀ yẹn o lè transfer owó yẹn jáde lórí b station tí o wá rí kò ń ṣe pé wọ́n máa wá charge o bí a torí pé o ṣe mistake recharge 10,000 o wá fẹ́ sọ di cash wọ́n máa wá yọ charges lórí rẹ̀ kò sí ìyẹn lórí b station o ó yá ṣe báwo ló fi wá lè download b station ìyẹn náà tún le rárá o tó o bá fẹ́ lo b station lórí fóònù rẹ bó jẹ́ android ló ń lò bó jẹ́ iphone ló ń lò orí méjèèjì o lè lo b station o ṣé orí tó o bá ti ṣe android fóònù rẹ ìwọ ṣáà lọ sí play store kó o search fún b station bill b station tó o bá ti search fún ìwọ kà download rẹ kó o sì register pẹ̀lú correct details má lo fake details o register pẹ̀lú correct details gbogbo rẹ̀ sì jẹ́ iphone ló ń lò ó rọrùn láti download lórí iphone ó rọrùn bàjẹ́ lórí iphone ló ti rọrùn jù search fún lórí app store search fún b station bákan náà kó o sì download rẹ̀ register pẹ̀lú correct details òun lo b station lọ́nu ó yá tó bá wá ń lo b station tó ń fi b station transact lójoojúmọ́ pos tún wà fún ọ àǹfààní wà láti gba pos ìyẹn lórí b station wọn ní ṣòwò náà fi ń ra pos lórí b station kò bówó dé o ọ̀fẹ́ ló bá dé lórí b station tí o wá rí kó tó lè wá rí ìgbà lọ́fẹ̀ẹ́ lórí b station o máa nílò láti máa lò lóòrèkóòrè láti máa lò lójoojúmọ́ ní kété tó o bá ń lò lójoojúmọ́ ìwọ kàn sí wọn lórí app yẹn wọ́n á fún ọ ní pos wọ́n á fún ẹ ní pos lọ́fẹ̀ẹ́ ló bá dé ìyẹn lórí b station

ó yá báwo ni security feature lórí B station. Ṣé security wọn ṣe ó tight lápá bíbẹ̀ yẹn? Wo gbogbo nǹkan ló rọrùn lórí B station o. Tó bá níṣòro kan àbí èkejì, tó bá ti kàn sí customer service wọn ní kété náà máa dá ẹ lóhùn. Bóyá mo ti ẹ̀ fẹ́ ṣowó lọ policy bí o fẹ́ send owó sí Sade lérè. O wá send owó yẹn, owó yẹn ò dọ́dọ̀ Sade lérè. Wo kò rọrùn, ó rọrùn, ó rọrùn, ó rọrùn. Kò le rárá lórí B station o. Ní kété tó bá ti kàn sí wọn, ní kété tó bá ti kàn sí wọn, wọ́n sì reverse owó yẹn padà. Bí gbogbo àwọn regular app yẹn ṣe máa ń ṣe, B station náà máa ń ṣe jù bẹ́ẹ̀ lọ. Kò le rárá lórí B station. Wo assignment yẹn ò le. Gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ látàárọ̀. Tó o bá fẹ́ yírí ẹ wò, ìwọ ṣáà ti download B station. Ṣí fóònù rẹ, ṣí Android fóònù rẹ, sáàṣì fún B station. Tó o bá ti download rẹ, nǹkan tó rọrùn jù ni kó o register pẹ̀lú full details ẹ, pẹ̀lú original details ní o, má lo fake details. Ní kété tó o bá ti register pẹ̀lú original details, o ò níṣòro rárá, ìyẹn lórí B station.

0: ẹ wo bó ṣe rí nìyẹn o, bó ṣe rí lórí B station. Gbogbo nǹkan ló rọrùn, gbogbo nǹkan ló rọrùn lórí B station o. Bó o fẹ́ send owó, bó o fẹ́ ra recharge card, àbí o fẹ́ subscribe fún kiní kan àbí kiní kejì ni, àbí o fẹ́ convert airtime sí cash, orí B station ló ti lè ṣe pẹ̀lú ìrọ̀rùn. Ìwọ ṣá ti download ẹ̀ sórí fóònù rẹ, ó rọrùn ju, kò le rárá lórí B station. Bó jẹ́ iPhone ló ń lò gẹ́gẹ́ bí mo ṣe sọ, o tún lè lo B station lórí iPhone. Kò síbi tó ti lè lo B station o, ìbá ìjẹ́ Android, ìbá ìjẹ́ iPhone. Ẹ wo ẹ̀yin tèmi lápá bíbẹ yẹn, kí n tó tẹ̀síwájú. Ẹ jẹ́ sáré lójú ọjà, tí n bá dé látojú ọjà, yín wà gbé yín débẹ̀ tán.
1: Gbẹ̀yìn ọmọlẹ́èdè Nàìjíríà, ẹ tẹ́tí kẹ́ gbọ́ mi dáadáa o. Lọ́wọ́lọ́wọ́ ta wà yìí, ogunlọ́gọ̀ àwọn ọmọlẹ́èdè Nàìjíríà ni wọ́n ti rówó pa wọlé lọ́nà ìrọ̀rùn lọ́sọ̀ọ̀sẹ̀ nípa lílo ojú òpó mobile app kan ṣoṣo. App náà la ń pè ní Bill Station. Àti pé lónìí, a ń ṣe àfihàn gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ṣe lè darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ àwọn èèyàn láti mọ fi app yìí pa wọlé.
2: Ọdún 2026 náà tún ti ń lọ, kí ló wá dé tó jẹ́ pé sálárì nìkan náà là á jókòó ti sálárì ká tó lára data àtúnsanwó ná owó mọ́tò owó oúnjẹ sálárì ti tán àfi bí afẹ́fẹ́ ní fò lọ. Jẹ́ ìwà níwà nǹkan míì sọ̀rọ̀ ayé mi báyìí, ó gbọ́dọ̀ wọ́nà tí owó mọ̀ gbà wọlé yàtọ̀ sí sálárì tí ń wọlé lẹ́ẹ̀kan lóṣù yìí.
3: Túnde, ó kí ìṣòro rẹ ti di pẹ̀tẹ́lẹ̀, ìwọ kò download Bill Station.
2: Bill Station, èwo ni tún jẹ́ báhùn?
1: B Station lójú òpó kan tá a fi ìlànà ọlọgbọ́n gbé kalẹ̀ láti ṣe àmójútó gbogbo ìdúnadúrà owó rẹ̀, eléyìí tí ó ràn lọ́wọ́ láti mọ rí owó pa wọlé, láti fowó pamọ́, àti láti ṣe àmójútó gbogbo ìdúnadúrà rẹ lójú òpó kan ṣoṣo. Ṣùgbọ́n wá tẹ́tí níbẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi dáadáa o. Pẹ̀lú ìlànà sọ fún mi kí n sọ fún ẹ ti Bill Station, eléyìí tí a mọ̀ sí referral program, ìwọ náà lè mọ rí owó tó tó ₦5,000 ₦5,000 pẹ̀lú èèyàn mẹ́wàá tó o bá sọ fún ní kété tí wọ́n bá ti forúkọ sílẹ̀, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìdúnadúrà.
2: Ẹ ní sùúrù o, ₦5,000 ₦5,000 tán yányán látàrí pé mo sọ fún yàn èèyàn mẹ́wàá, ẹ ṣàlàyé kiní kó yé mi o.
3: Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí, kò sì sí òdiwọ̀n fún iye tó lè máa gbà wọlé. Bó o bá ti sọ fún èèyàn 20, ó máa gba ₦10,000 ₦10,000. Tó o bá ti wá sọ fún èèyàn 100, ó tún fi ₦1,250 ṣe ìfàjẹ ₦50,000. Ọgọ́rùn-ún àwọn ènìyàn ni wọ́n ti ń lò ó, tí wọ́n sì ń rí ọ̀pọ̀lọpọ̀ owó pa wọlé lóṣooṣù.
1: Ṣùgbọ́n ṣá o, Bill Station kì í ṣe fún pípa owó wọlé nìkan, ó lè ràn yín lọ́wọ́ láti fi owó pamọ́ nílànà ayébáyé tá a ti mọ̀ ní àjọ tàbí èsúsú tàbí owó alájẹsẹ́kù, yálà lójoojúmọ́, lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí lóṣooṣù. Kò sí wàhálà bàbá alájò ìtí ìdè, kò sí ká mọ lẹ́rẹni káàkiri ká tó gbowó àjọ, ohun gbogbo ló ti wà létòlétò. Torí lójú ẹsẹ̀ lórí owó rẹ gbà tó bá tó àkókò láti gbowó àjọ rẹ láìsí ànilẹ́rẹ ni kì í.
3: Pẹ̀lú Bill Station, ó sì lè gba owó kó o fowó ránṣẹ́ tàbí kó o ra data àti owó ìpèlówó pọkú, sanwó iná tàbí cable TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Tó túmọ̀ sí wípé data ya ọ̀pọ̀ dáadáa lórí Bill Station.
3: Bẹ́ẹ̀ni, ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn sì ni wọ́n ti ń lo Bill Station láti ra data wọn nítorí pé ó rọjú, ó sì yára.
2: Ẹni sùúrù o, ó ìkúnnú ìṣòro mi o, tí mo bá fẹ́ wá ra fóònù àbí àwọn ohun èlò ilé tí owó mi ò sì tíì pé ń kọ́ kí ni ń ṣe.
3: Túnde, ìyẹn ò kí ń ṣèṣòro lórí Bill Station, o lè jàǹfààní rà á báyìí kó o sanwó bóbáyá. Èyí tá a mọ̀ sí buy now pay later, o lè ra fóònù tàbí ohun èlò ilé tó o bá nílò lénìí kó o sì máa sanwó díẹ̀díẹ̀.
1: Ẹ̀tún wọn gbọ́ pa bambari bẹ̀ o, a tún gbé Bill Station kalẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ olókòwò àtàwọn oníkàràkátà tó bá jẹ́ pé ìwọ ní ṣọ́ọ̀bù, iléeṣẹ́ kékèké tàbí oníléeṣẹ́ ńláńlá. Bill Station ìní ó fún ọ láǹfààní láti wọ ojútùú sí ọ̀kan ọ̀jọ̀kan ìpèníjà tó o bá ń kojú. Pẹ̀lú Bill Station Business Solution, ẹ lè ṣe àwọn nǹkan wọ̀nyí: gba owó yá láti fi ṣe àmúgbòrò òwò rẹ tá a mọ̀ sí business loan. Ẹ lè gba ẹ̀rọ POS machine láti mọ fi gba owó lọ́wọ́ àwọn oníbàárà yín. Ẹ tún lè lo ìlànà rábàyí kó o sanwó bóbáyá láti fi ra àwọn ohun èlò tí iléeṣẹ́ rẹ nílò. Ẹ sì tún lè lò ó láti mọ fi sanwó àwọn òṣìṣẹ́ yín lọ́nà ìrọ̀rùn lójú òpó app yìí kan náà.
2: Tó túmọ̀ sí wípé àwọn iléeṣẹ́ ńláńlá náà lè lo Bill Station àbí?
3: Bẹ́ẹ̀ni, àwọn iléeṣẹ́ ńláńlá lè lo Bill Station láti lè san owó àwọn òṣìṣẹ́ wọn lọ́nà ìrọ̀rùn.
1: Bákan náà, Bill Station tún fún yín láǹfààní láti lo àwọn nǹkan wọ̀nyí: gba virtual card, ìyẹn káàdì orí ayélujára tó ń lo owó dọ́là láti fi gba owó tàbí fowó ránṣẹ́ nílé òkèèrè. Ẹ tún lè gba owó tàbí fi owó ránṣẹ́ jẹ́kẹ́jẹ́ àgbáńlá ayé. Ẹ lè ṣe àmójútó okoòwò yín lórí app yìí kan náà. Ẹ tún wá gbọ́ lọ́wọ́ yìí. Base Station ni ló sì ń ṣe kóyá fún àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀. Tí wọ́n bá ti gba app Base Station tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lò ó ní kété tẹ́ ẹ bá ti gbà á. Tá a sì ṣe àkọọ́lẹ̀ orúkọ yín, ẹ bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìdúnadúrà nìyẹn. Bákan náà, lẹ́kùn bẹ̀rẹ̀ sí ní rí owó gbà wọlé nípa sọ fún mi kí n sọ fún ẹ tá a mọ̀ sí referral. Fún ìdí èyí, wọ́n náà mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ fáì báyìí lọ sórí Google Play Store tàbí Apple App Store. Tẹ Base Station BIWF Station. Download rẹ̀, kó o sì forúkọ sílẹ̀, kó o sì bẹ̀rẹ̀ sí ní rí owó pa wọlé lónìí lónìí.
4: Máa gbowó.
5: Máa fowó pamọ́.
1: Bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso ètò ìnáwó rẹ ní ìlànà ọlọgbọ́n pẹ̀lú Base Station. Kàn sí www.thebasestation.com tàbí kẹ́ kàn sí wa lójú òpó WhatsApp pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0916-858-1914.
6: Base Station, ojú òpó kan tuntun fún ìdúnàdúrà lọ́nà ìrọ̀rùn.

0: Akọláwọlé lorúkọ mi jẹ́ o, olóòtú ọmọ Adabanija. Tàbá ń sọ̀rọ̀ nípa rédíò nípínlẹ̀ Ọ̀yọ́, mọ́lẹ̀ oṣù sí o àtẹ̀ntí ọ̀bánilé Bálayé West Radio 89.3 FM ibẹ̀ la gbé wáyé ní Olúyọ̀lé Ìbàdàn. Akí gbogbo àwọn olùdarí rédíò bí o, akí ọ̀gá àgbà alákòóso àti àwọn ìsọ̀gbẹ̀ ẹnjiníà àti gbogbo ẹ̀yin presenters lọ́kọ̀ọ̀kan ẹ̀jẹ̀jì. Inú mi dùn fún rédíò yìí, mo máa ń gbọ́ gbogbo ìgbà torí wípé òjò ọ̀bẹ nìkan sọ̀tá ni bí ẹ ṣe ń sa Hausa, bẹ́ẹ̀ ni ẹ ń sọ ti Ibo, ẹ mọ̀ gbọ́ ti Ibo kedu ọdún ma, ẹ mọ̀ gbọ́ ta Hausa ń bẹ̀ ìnánkúaná ìnángèjà, ẹ mọ̀ gbọ́ ti Yorùbá. Ọ jẹ́ kí n mọ̀ wípé rédíò eléyìí ó tún ní agbára ju rédíò ẹlẹ́kùnjẹkùn lọ. A dúpẹ́ pé òkun ìlọsíwájú yóò mọ̀ bá wa o. Akọ́láwọlé lorúkọ mi jẹ́ o, olóòtú ọmọ Adabanija, ọmọ ẹni ìjà ọ̀bá tí pẹ̀rẹ̀ lọ́kùnrin. Àtewé àtàgbà ọmọdé ìlọ́kùnrin lóbìnrin oyún inú àṣẹ ìdí ẹ mọ̀ gbọ́ West Radio 89.3 FM.
1: West Radio 89.3 FM kọ̀ǹga gbọ́má pẹ̀.
2: Ibi tó bá tukù sí ni ká ẹ̀ tún sọ. Ibi tó bá tukù sí ni ká ẹ̀ tún sọ. Ibi tó bá tukù sí ni ká ẹ̀ tún sọ. Báyìí sumo gbóúnjẹ fẹ́ gbẹ́.

àmọ́ kí yín ẹ̀ka alẹ́ ẹ̀sìnkú iṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa ló ń dé sí ti ìgbọ́ yín láti ìkànnì west radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàbẹ̀ avenue olúyọ̀lẹ̀ estate ìbàdàn tèmítọ́pẹ́ ọ̀làwọlé ni oníròyìn yìí ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu, Òbí, Ṣowòrẹ́ àti àwọn míì tọwọ́ bọ ìwé àdéhùn àlàáfíà ọdún 2027. Àjọ INEC buwọ́lu ìpolongo ìbò fún àwọn ẹgbẹ́ òṣèlú ṣáájú ètò ìdìbò ọdún 2027. Olùdíje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ́jẹ́ ìṣèjọba alájùmọ̀ṣe gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú SDP ti ṣe ṣàfihàn Agboola fún ipò gómìnà ọdún 2027. Ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá kéde ìdájọ́ owó ara ẹni gẹ́gẹ́ bí ẹ̀sùn ìpànìyàn. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn olùdíje sípò ààrẹ àti àwọn alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú títọwọ́ bọ ìwé àdéhùn alálàáfíà àpapọ̀ àkọ́kọ́ ṣáájú ètò ìdìbò gbogbogbò tọdún 2027 lílu Àbújá lónìí. Ìwé àdéhùn ni tí ṣe akọ̀wé ìjọba àpapọ̀ George Akinmu buwọ́lù lórúkọ Ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìyẹn APC Lẹ́tàwá Ìwẹ́tà. Bákan náà ni ọmọ ṣorí lọ́dọ̀ Peter Obi àti ọmọyẹlé Ṣowòrẹ́. Àwọn ẹgbẹ́ òṣèlú míì tún kópa nínú ètò ìtọwọ́bọ̀wé àlàáfíà eléyìí tí ìgbìmọ̀ ètò tán gbé kalẹ̀. Lára wọn láti rí ẹgbẹ́ òṣèlú Youth Party, Social Democratic Party àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ìpolongo ìbò fún ètò ìdìbò ààrẹ ọjọ́ 16 oṣù kínní ni yóò gbìnàyá lọ́la ní ìbámu pẹ̀lú ìlànà àjọ tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí INEC. Àwọn ìpolongo ìbò sílé aṣòfin ni yóò bẹ̀rẹ̀ lọ́la bákan náà eléyìí tí ètò ìdìbò àwọn méjèèjì yóò wáyé lọ́jọ́ kan náà. Ètò yìí ló wà ní ipò kẹfà nínú àkọọ́lẹ̀ ìlànà àti àlàálẹ̀ àwọn ètò léyìí tí àjọ ọ̀hún tó fi léde. Eléyìí ló wà ní ìbámu pẹ̀lú àwọn abala òfin ètò ìdìbò ọdún 2026 wípé kí ìpolongo ìbò kó bẹ̀rẹ̀ láàrin 50 ọjọ́ kó sì wá sópin láàrin wákàtí 24 sí ètò ìdìbò ọ̀hún. Ní báyìí kò tí sí ẹgbẹ́ òṣèlú kankan léyìí tó ṣe àkójọpọ̀ àwọn ìgbìmọ̀ ìpolongo rẹ̀ tàbí àkọọ́lẹ̀ ìlànà léyìí tí ètò ìpolongo rẹ̀ tí yóò fi wáyé. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke ti tako wíwọ inú àdéhùn kankan pẹ̀lú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress tí a mọ̀ sí ADC láti lè jáwé olúborí nínú ètò ìdìbò gómìnà tó wáyé lọ́jọ́ Sátidé tó kọjá.

ẹ̀tí ṣe akọ̀wé ìpolongo ẹgbẹ́ òṣèlú ADC alàgbà Bọ́lájí Abdullahi ló ṣàlàyé nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lánàá wípé ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú Akọọ́dẹ̀ láti dènà ìjáwé olúborí ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìdìbò ọ̀hún. Nu àtẹ̀jáde tó jáde láti ọwọ́ agbẹnusọ gómìnà Adeleke, níbẹ̀ ni gómìnà ti tako ọ̀rọ̀ náà tó sì dá gbogbo ògo padà fún Ọlọ́run àti àwọn ènìyàn ìpínlẹ̀ Ọ̀ṣun. Olùdíje sípò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tí a mọ̀ sí APC, Sẹ́nítọ̀ Sàràfàdín Àlí ti ṣetán láti tọwọ́ bọ ìwé àdéhùn alájùmọ̀ṣe níbi ètò àpérò àwọn adarí ẹgbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tọdún 2026. Ìwé àdéhùn inú ìrètí wà wípé yóò ṣe àtìlẹ́yìn fún iṣẹ́ àkànṣe ètò ìpolongo 50 lábẹ́ 50 tí ó wáyé ní 24 àti 25 oṣù kẹjọ ní gbọ̀ngàn Civic Center nílùú Ìbàdàn. Àlí lẹ́ni tó ń ṣojú agbègbè gúúsù Ọ̀yọ́ nílé aṣòfin àgbà inú ìrètí wà wípé yóò tọwọ́ bọ ìwé àdéhùn tí yóò fi arajìn fún àjọṣepọ̀ àwọn ọ̀dọ́ lágbàáyé. Bákan náà ni ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde èròǹgbà rẹ̀ láti kópa nínú ètò ìdìbò gómìnà ti ọdún 2027. Nínú ìpàdé àwọn tọ́rọ̀ kan tó wáyé ní sẹkitírátì ẹgbẹ́ òṣèlú ọ̀hún lẹ́yìn tí ń bẹ ní agbègbè New Bodijà nílùú Ìbàdàn, níbẹ̀ ni àwọn adarí ẹgbẹ́ òṣèlú náà ti kéde Mọ́gàjí Olúṣẹ́gun Agboọlá gẹ́gẹ́ bí ọmọ oyè sí ipò gómìnà rẹ̀. Alága ẹgbẹ́ òṣèlú SDP ní ìpínlẹ̀ Ọ̀yọ́, alàgbà Michael Okunlade, ó sọ̀rọ̀ lórí ìmúrasílẹ̀ ẹgbẹ́ òṣèlú ọ̀hún nínú ètò ìdìbò náà. Ẹni tí ṣe ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè yìí, Túnjí Dísù, ti ṣèkìlọ̀ lórí ìwà ṣíṣe ìdájọ́ lọ́wọ́ ẹni tàbí dídì pàǹpápọ̀ láti ṣekú pa ọ̀daràn gẹ́gẹ́ bí eléyìí tí àwọn tọ́wọ́ bá tẹ̀ nínú irúfẹ́ ìwà bẹ́ẹ̀ yóò jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn. Ó ṣàlàyé ìdí tí a fi gbọ́dọ̀ fi òpin sí irúfẹ́ ìwà bẹ́ẹ̀ tó ń fi ojoojúmọ́ pọ̀ sí lórílẹ̀-èdè yìí. Nínú fọ́nrán kan lè tó ń lọ lórí ẹ̀rọ ayélujára, níbẹ̀ ni ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ti ṣèkìlọ̀ ó ti fi ìkìlọ̀ yìí léde pẹ̀lú títọ́ka sí àwọn abala kan nínú ìwé òfin lórí ìṣekúpani pẹ̀lú fífún àwọn ọlọ́pàá ní àṣẹ ìgbésẹ̀ òfin lórí àwọn tọ́wọ́ bá tẹ̀. Àjọ ìjọba àpapọ̀ tó ń rí sí ààbò àwọn olùbárà lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí FCCPC ti sọ ìhàlẹ́ ètò kan sí gẹ́gẹ́ bí owó sọ́mọ́tì yìí ti ṣe ń fi ojoojúmọ́ pọ̀ sí lórílẹ̀-èdè yìí wípé ìwádìí eléyìí tí wọ́n ṣe ṣe àfihàn àwọn kùdìẹ̀kudẹ lẹ́yìn tí ń bẹ ní ọjà rẹ̀. Wọ́n ṣàlàyé àwọn iṣẹ́ ìwádìí lẹ́yìn tó ti di ṣíṣe nínú àtẹ̀jáde tí adarí ọ̀rọ̀ tó ń lọ nínú iléeṣẹ́ náà ìyẹn Ọ̀ndàjẹ Ìjàgbẹ̀ tó buwọ́lù wípé èsì ìwádìí ọ̀hún ló jẹ́ olójú ewé 40. Ìwádìí ọ̀hún ló dé àwọn ọjà sọ́mọ́tì lẹ́yìn tí ń bẹ nílẹ̀ Kenya, Tanzania, South Africa, ilẹ̀ Íjíbítì, Togo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, pẹ̀lú àlàyé lórí ipa àwọn èrò lílò lábẹ́lé, èròǹjà àti àwọn nǹkan míì lórí rẹ̀. Èyí lópin àkójọpọ̀ ìròyìn ilé wa fún ti àṣálẹ̀ tòní, ṣùgbọ́n ká tó máa lọ ẹgbọ́n àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí. Àmọ́ wá fún yín pé àwọn olùdíje sípò ààrẹ àti àwọn alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú láti tọwọ́ bọ ìwé àdéhùn àlàáfíà àpapọ̀ àkọ́kọ́ ṣáájú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 nílùú Àbújá lónìí. Wọ́n wá fún yín pé àwọn ìpolongo ìbò fún ètò ìdìbò ààrẹ 16 oṣù kínní ẹni yóò gbìnà yá lọ́la
ni ibamu pẹlu ilana ajọ to n boju to eto idibo lorilẹede yi.

èyàn àìnà ẹ̀. A mẹ́nubà wípé olùdíje sípò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Sẹ́nítọ̀ Ṣàràfàdín Àlí ti ṣetán láti tọwọ́ bọ ìwé àdéhùn àjùmọ̀ṣe níbi ètò àpérò àwọn adarí ẹgbẹ́ òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tọdún 2026. Lákòótán, àmúwá fún yín pé ẹni tí ṣe ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè yìí Túnjí Dísù ti ṣèkìlọ̀ lórí ìwà ṣíṣe ìdájọ́ lọ́wọ́ ara ẹni tàbí dídi ìpàǹpá pọ̀ láti ṣekú pa ọ̀daràn gẹ́gẹ́ bí eléyìí tí àwọn tọ́wọ́ bá tẹ̀ nínú irúfẹ́ ìwà bẹ́ẹ̀ yóò jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ gbọ́ ni ló wá láti ọwọ́ Kẹ́misọ́lá Williams. Àyè wà láti máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ wa gbogbo at West Radio 893. Bákan náà lẹ́lẹ̀ máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ lè kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Ẹ lè kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lójú òpó 0916893 2000. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín, òun ayọ̀ lásán.

ẹ mọ̀ ká lẹ́ẹ̀kú gbogbo jọ méjì jọ mẹ́ta gbogbo ẹ̀yìn olólùfẹ́ ètò yìí tá a pè ní tètè jáwọ́ tó sì jẹ́ pé gbogbo ògbà ọ̀nà láti lè jẹ́ kí orílẹ̀-èdè yóò da pàápàá jùlọ lọ́dọ̀ àwọn ọmọ ọ̀dọ́ lọ́dọ̀ àwọn ọ̀dọ́ láti lè jẹ́ kó da láti lè jẹ́ kán wà lálàáfíà. Adigun bẹ̀rù abi gbogbo ara kèké ìjà jákànsò kan pàkan rí ká adire ètò bí ẹni dirò ogun Mr. Sanitizer ẹ sọ pé ẹ̀rí mi ń jẹjọ kó lè dáa náà ni kó lè dáa ni. Mo kí yín o ẹ kaalẹ̀ ẹ kú déédé àsìkò yìí ẹ kú kó lè dáa tá à ń bá kiri Ọlọ́run ò ní fi wálẹ̀ o Elédè ò ní fi wálẹ̀. Ṣùgbọ́n kinní kan ni bá a bá ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ tó jẹ́ pẹ́ ń lù wá lọ́gọ̀ ẹnu bẹ́yìn ò sì lù wá lọ́gọ̀ ẹnu tá a ti rí gẹ́gẹ́ bí iṣẹ́ wa ẹ jẹ́ ká wa náà ká máa gbé ìgbésẹ̀ lórí nǹkan tá a bá sọ wípé ó ń ṣẹlẹ̀ ń bí báyìí ó ń ṣẹlẹ̀ ń bí báyìí. Kéèyàn ó fọ̀rọ̀ ara ẹ̀ sàríkọ́gbọ́n tí ò dáa ni o ọ̀rọ̀ ọlọ́rọ̀ lèèyàn fi sàríkọ́gbọ́n tó o bá fọ̀rọ̀ ọlọ́rọ̀ sàríkọ́gbọ́n wà á padà rí wípé àríkọ́gbọ́n yẹn yóò padà wúlò fún ọ bó bá yá o kì í wá ṣe wípé kó o máa rí ọ̀rọ̀ tọ́pọ̀lọpọ̀ ń sọ wípé kò lè ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ bó bá yá yóò padà ṣẹlẹ̀ ṣùgbọ́n a ní gbàdúrà kó ṣẹlẹ̀ sírú yín a sì ní gbàdúrà kó ṣẹlẹ̀ sírú wa torí ẹ̀ náà la fi ń lara wa lọ́yẹ̀ lọ́nà tá a lè gbà torí bọ́mọ bá mu ìmukúmu tó mugbó tó mu gbogbo ẹ̀ tá à ń sọ wípé ẹ dá àwọn ọmọ yín lọ́wọ́ kọ̀ ẹ sọ fún ọkàn yé mùmúkùmù ẹ sọ fún ọkàn yé mu tí ò dáa ẹ sọ fún ọkàn jáwọ́ kúrò nínú gbogbo wàhálà tó le kó wọn sínú hílàhílo nígbẹ̀yìn bóyá lẹ́mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí kan wà tó jẹ́ pé àwọn gangan ni wọ́n fọwọ́ ara wọn fa jọ̀gọ̀dì fúnra lára wọn ni wọ́n fa jọ̀gọ̀dì sínú ayé ara wọn àwọn gangan ni wọ́n kọ́ àwọn ọmọ wọn bí wọ́n ṣe ń mugbó àwọn gangan ni wọ́n kọ́ àwọn ọmọ wọn bí wọ́n ṣe ń mu oríṣiríṣi egbògi olóró débi pé àwọn ọmọ yẹn ò wá padà ní ọjọ́ ọ̀la ṣebí tó ti dáa ni kọ́ mo ní ọjọ́ ọ̀la kó ṣe fún ìyá jẹ kó ṣe fún bàbá jẹ kó ṣe fáwọn tó bá rí gẹ́gẹ́ bí ẹlé láyìíká rẹ̀ gẹ́gẹ́ bí ẹbí ẹ̀ ẹ̀dàkùn ta ló mọ ọmọ tó dánú ọmọ ta ló mọ kò sẹ́n tó mọ ọmọ tó dánú ọmọ gbogbo ọmọ ló yẹ ká kọ́ lẹ́kọ̀ọ́ lọ́nà tó tọ́ gbogbo ọmọ ló yẹ ká kọ́ lọ́nà tó fi jẹ́ wípé ayé ò ní bú wa nígbẹ̀yìn wọn ní sọ wá lóko ṣùgbọ́n bádìgàn bẹ̀rù gbogbo ara kìkì ìjà bá sọ ada gẹ́gẹ́ bí ẹni wípé wàhálà ẹ ṣe wá pọ̀ tó báyìí torí ẹni pápá ṣejú ẹ̀jọ́ afẹ́rù àkọ́lé ẹni àjájẹ́ ṣejú ẹ̀jìn kì í fọmọ lé roko atọ́kùnrin àtobìnrin wa ló yẹ ká ronú ọ̀rọ̀ àti lè ọ̀nà ọjọ́ ọ̀la wa torí bá a bá kọ̀ tá a bá múra sọ́jọ́ ọ̀la wa ṣèṣì ni kó mọ̀ mẹ́hẹ̀ o ọ̀nà láti mọ̀ mẹ́hẹ̀ òun là ń san lẹ̀ yìí ẹ wo àwọn ọmọ tí wọ́n mùmúkùmù yìí ṣé báyé èèyàn ṣe rí láyé wọn rí ṣùgbọ́n káyé wọn ó lè dáa káyé wọn ó lè nítumọ̀ ìlàdígún òbẹ̀rù ń sọ ní gbogbo ìgbà ó ní ìrìn tá ń rìn ní gbogbo ìgbà ó ní ṣe tá ń ṣe ní gbogbo ìgbà ọmọ ọlọ́mọ là á ránṣẹ́ dé tòru tòru ọmọ tó bá jẹ́ tẹni wọn kì í ran níṣẹ́kíṣẹ́ ọmọ tó bá jẹ́ ọmọ ọlọ́mọ wọn á máa ran níṣẹ́kíṣẹ́ torí wípé wọ́n ti mọ̀ wípé ọmọ àwọn kàkà káwọn ò ránṣẹ́ dé tòrutòru káwọn ò ránṣẹ́ burúkú ọ̀nà wa dà láti lè jèrè ọmọ tí wọ́n bá ránṣẹ́ burúkú torí wọ́n ti mọ̀ pé ibi tí ó padà parí ayé ẹ̀ sí náà ibi tí ò dáa ni ẹ wá dákun adigun òbẹ̀rù ń pariwo pé kẹ́ ẹ jáwọ́ ẹ tètè jáwọ́ nù sẹ́ ẹbí nù sẹ́ ẹ̀ka yìí ẹ jáwọ́ ẹ jẹ́ kí àwọn òbí tó bá mọ̀ pé òbí lòun bó ṣe jẹ́ pé òbí ni nígbà míì kò tó owó ni kò wá sí bá a ṣe fẹ́ ṣe náà owó ni kó o lè jèrè àwọn ọmọ tó o wò dandan ni kó o mójútó wọn o ọ̀nà láti lè mójútó wọn ìmójútó ọmọ ṣe pàtàkì lónìí wọ́n sọ̀rọ̀ kan torí tá a bá sọ wípé inú hílàhílo tá a sọ̀rọ̀ wa sí lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ yorùbá àwa ara wa náà la sọ̀rọ̀ wa sínú hílàhílo
ni le Yoruba debi pe opolopo awon omo yi won ti ri wipe ba won ba mu muku mu in to da ni ti o si da to n baye won je nigbeyin in to je wipe won le pada toka si wipe eni bayi lo ko awon eyin awon ajo NDLA man soro kan won ni ise ti eni tin ta egbogi oloro ba ti se fun odidi ogun odun ojo kan ta won ba debe gbogbo seyin ti pada si square 1 pe awon eni yen ti pada si square 1 tori awon o pada da pada soko aro eyin te nte gbogi oloro ere wada ki le rete eni nbe igba te ba sise sise sise sise so ye ni ori ise lago kule loju oyin ise na le nse sugbon se te na nse e n ba ye awon eyan je aye awon eyan n baje ise awon eyan daru ile aye ta awon eyan wa nko ni won fe wa irin ti won rin nko ni won fe rin sugbon n pada ta egboge oloro fun won eni to je to ye ko je ya omo gidi o ya yakuya o ya yakuya eyin na e wo ojulowo omo omo to je omo gidi inu obi o ma dun lori omo yen se beyin na bibi ni won bi igba te bi mo teyin na bi tin be ba de ti bi mo eran ti wi pe gba kan le bi mo o in teyin nta gege bi egboge oloro ise mu ibere ni o e ki mu kaka ke mu e mo fi agidi fun awon omo mi mu pe test e yewo we ara seyin ti ma lebu to wa nbe e ti mo iru ku to fi npa awon eyan nigbeyin awon aisan ti je si iru eni be lara edoforo o le pada ni problem edo gidi o le pada ni problem elekeeta o ni aisan jejere aisan jejere ni o go bo ba mumukumu loni to mu lotunla idunu ko le si nbe idunu o le si nbe o tem baje o kan awon ti won ta ti e to baje ko kan won won ri o gege bi eyan tele won ri o po je eyan won ri o nri wi pe boya o le wulo fori lede won ri o nri wi pe ewo omo yi ewo ki la fe se fun eja se bayi ona lati le ti o subu ni won san won ni plan fun o ko si plan kankan ti won ni fun o kakakan ni plan fun o ona lati le je wi pe kawon obi e ki won ma pada jere e ni won san boya lo mo ilewe ti won ran idunu awon obi ni pe won fe jere lori e be yen ba san se bo ba se business dandan ni ko jere omo ko jere lori business to nse bo ba je won ni ko ma supply aso o gbodo jere bo yeyin o mo igba kan ni won pin e igba kan ni won bi e sojo ti won rowo lati ra iledi diapers ojo ti won lowo lati ra se ni ka so ni se wo na lo wa ye ko yo omo komo omo ti won le point si pe omo mi niyan omo mi niyan adigun beru agbogbo ara kike ija edakun opolopo awon omo yi opolopo won lo je wi pe aye kaye aye ti o ni tumo ini won gbe ki si se dunu won aye won ton poluku musu lo e ba n beere lowo obo oda adugbo e beere lowo obo oda adugbo mo n bo adigun beru agbogbo ara keke ija ja kan so kan pa kan ri ka dire eto bi eni dirogun Mr. Sanitizer

Adigun bẹ̀rù agbógbó ara kèké ìjàjá kẹsùkọpà kan rí ká adéré ìtòbí ẹni dìrò ogun Mr. Sanitizer. Ẹ dákun, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí àti gòkè wọn ń kọ́, àti jẹ́ ìyàn wọn ń kọ́, ìrìn àjò ayé wọn ń kọ́, ọ̀nà abona lè rìn sí, kí ni wọ́n lè jẹ́ lẹ́yìn ọ̀la. Bí wọ́n bá fẹ́ jọ mọ̀ re, ṣe bọ́wọ́ yín náà ló wà. Bọ̀dá àdúgbò, ẹ̀yin lẹ padà báyé àwọn ọmọ yìí jẹ́ o. Ẹ̀yin lẹ ń bàjẹ́. Ẹ bàjẹ́ débi pé àwọn ọmọ yìí gan wò wípé sáwọn sì lọ́jọ́ ọ̀la báyìí. Ibi tó yẹ kẹ́ ẹ ti máa tọ́ wọn sọ́nà, ibi tó yẹ kẹ́ ẹ máa pè wọ́n, kẹ́ ẹ máa bá wọn sọ̀rọ̀ nítùn bí ìnùbí, ẹ bá wọn sọ̀rọ̀ kàkà kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ sílẹ̀ ń mú wọn lọ́wọ́ kan ẹsẹ̀ kan, ẹ gbà wọn láyà, tẹ́ ẹ bá fún wọn kóló sí mu tán. Ẹ gbà wọn láyà, gbà wọn láyà, tẹ́ ẹ bá fún wọn ní pàyà mu tán. Ẹ gbà wọn láyà, gbà wọn láyà, tẹ́ ẹ bá fún wọn ní àìsí àbí láùdù mu tán. Torí wípé kò mọ wọn lára. Ayé àwọn ọmọ yìí ti ń bàjẹ́ lọ́wọ́ yín, ọwọ́ yín ti ń bàjẹ́, ọwọ́ yín ni. Ìrìn àjò tẹ́ ẹ̀ ń rìn, tẹ́yìn rò wípé ìrìn àjò tó dáa ni lẹ̀ ń rìn fáwọn ọmọ yìí. Tó bá dìgbẹ̀yìn àwọn ọmọ yìí náà ni wọ́n á padà wàá bá yín o. Wọ́n á padà wàá bá yín, wọ́n á padà wàá mú yín lẹ́yìn kan àwọn kan. Débi wípé àwọn náà ni wọ́n á padà ṣekú pa yín gbẹ̀yìn. Torí pé ọ̀nà tó yẹ kẹ́ ẹ tọ́ wọn sí kọ́lẹ̀ ń tọ́ wọn sí. Adigun bẹ̀rù, ẹ dákun, ìrìn àjò tó yẹ kẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ rìn, nǹkan ni wọ́n rìn, kò dùn mọ́ wọn nù, kò dùn mọ́ bí wọ́n nù, ṣùgbọ́n ibi tí wọ́n ti lọ ilé ìwé tí wọ́n lọ ni wọ́n ti tọ́ wọn sọ́nà lọ́wọ́ bọ̀dá àdúgbò. Ó ràn wọn lọ ibì kan, ó sọ wọ́n di onímọ̀ọ́kúmọ̀, ó sọ wọ́n di ọmọ tí ò fẹ́ wúlò lẹ́bí. Ó sọ wọn dọmọ tí ò fẹ́ wúlò lára. Ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn egbògi olóró yìí, mo ti sọ, mo sọ́rí, mo ní àwọn tó ń tà wọn kì í mú. Adigun, àwọn tó ń tà wọn kì í mú o. Wọn kì í mú kàkà kan mú. Ẹ gbọ́ mi, kàkà kí wọ́n mú. Wọ́n yà ń ba yé àwọn èèyàn kan jẹ́. Torí wípé wọ́n fi ń rówó owó tí wọ́n rí ń bẹ̀ àwọn fi ń tọ́jú ẹbí wọn, wọ́n fi ń tọ́jú ara. Ẹ gbọ́ mi, ìrìn àjò tí wọ́n rìn yìí, ó ti ń ba yé àwọn ọmọ yìí jẹ́ lọ́kọ̀ọ̀kan ìjèjì, ọ̀kọ̀ọ̀kan ìjèjì, ọ̀kọ̀ọ̀kan ìjèjì. Débi pé ìgbésí ayé, ẹ̀yin tẹ́ ẹ wà ní Facebook, Adigun Ìbẹ̀rù, ẹ ṣí ẹ̀rẹ̀. Adigun Ìbẹ̀rù, ẹ ṣí ẹ̀rẹ̀. Torí bá a bá sọ, tí wọ́n láwọn ò gbọ́. Ẹ jẹ́ káwa náà ò fi yé wọn wípé ọmọ tó kọ̀ tó nùn ò gbọ́, tó nùn ò gbẹ́kọ̀. Àwọn àléébù tí ó mọ rí ní rí. Ó nì, torí wípé ìrìn àjò tọ́pọ̀lọpọ̀ ọmọ rìn. Ìrìn àjò tọ́pọ̀lọpọ̀ òbí rìn. Ìrìn àjò tọ́pọ̀lọpọ̀ ọkùnrin obìnrin nínú ọmọ tí wọ́n rìn dì sìn, wọ́n sì ń ronú ẹ̀ nígbẹ̀yìn. Wọ́n ń ronú ẹ̀ ìlà ìlò eré kàbàkàbàkàbàkàbà wọ́n sáré kiri lérí rẹ̀ kó o lè jọmọ o lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kó o lè jọmọ o lọ iléèwé gíga girama kó o lè jọmọ wọ́n fi ẹ́ sí high institution tí wọ́n fi ẹ́ sí ṣẹ́ẹ̀bì ni wípé wọ́n fi ẹ́ síbẹ̀. Ẹ gbọ́ mi o, sí ẹ̀bí ni wípé wọ́n fi ẹ́ síbẹ̀, kò ń ṣẹ̀bí kílẹ̀ bí wọn. Ẹ̀bí wọn ni wípé wọ́n tọ́jú ẹ, wọ́n tọ́jú ẹ pé o gbọ́dọ̀ jẹ́ ọmọ, ọmọ ló gbọ́dọ̀ jẹ́, o gbọ́dọ̀ jẹ́ ọmọ, o gbọ́dọ̀ jẹ́ yẹ in tí ò da. Àánú tó yẹ tí wọ́n fi tọ́jú rẹ ló yẹ kí wọ́n náà wò. Adigun bẹ̀rù agbógbó ara kìkì ìjà, ibo là ń lọ lálẹ́ yìí. Ibo la ń lọ lálẹ́ yìí. Ọ̀rọ̀ àwọn òbí mo kàn fi yẹn wọlé ni sórí ètò. Bí eré alábọ́rùn ń dẹ̀wù. Kí ló dé tó pọ̀lọpọ̀ di aláìsàn kalẹ̀? Màá sọ oríṣi nǹkan tí ń sábà fà á. Tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ tètè jáwọ́ fúnra lára yín gan-an lẹ̀ ń para yín o. Ẹlẹ́ẹ̀kejì. Ó ní
awon ti mu yan so ti mu yan di talika papa ndodo olohun ni fe wa olohun ni fe wa so olohun ni fe wa ni olohun ni fe wa opoloko awon eyan yi to olohun ni fe lo je wipe funra lara wa la n pada fowo ara wa fa jogodi akoko nipa isan ara eje nkoko soro lori yin o dijo ta ba to ja mi lori e ta ri wipe ta ba se wa yi a fe da laisan a n gbadua a fe da laisan ni gbogbo wa n gbadua sugba awon igbese to ye ka gbe sa n gbe laye atijo won pe kini kan ni lobutu kini ti won pe lobutu yi a ma mu opolopo awon obirin lo nje omo onje aya won ti won fun omo a ma mu won be nigbeyin bayi lobutu aye igba yen lo npada di cancer bayi idire o ma binu oro yen ka mi lara ni idire o npada di cancer sugba agbara o wa fe ka mo tora ti kuro ni bi ta wa lana olaju ti fe se wale se olaju ti fe se wale se laye atijo mo ranti wipe won ma n yo awon kokoro to wa nnu onje omo obirin ko sibi ti ti muyan gba na a ma muyan leyin a ma muyan labiya a ma muyan ni iboni ko sibi ti ti muyan to je pe won a ma we awon kokoro yen le bayi to je pe ko jodin ko jo kini kan bayi ni jade nbe iyen ni lobutu ki wa lode funra lara wa la nfowo fajogode ati suwo wi pe ko si nkan kan ki se lobutu eje nso nkan kan bo ba je wi pe aronu jinle daada taro ni rogidi wi pe a wo wi pe a fe lo si waju si odada ta fi ni lo idire o awon oyinbo won develop awon nje nu agolo fun wa won fun wa lawon nje nu agolo a de nje awon nje nu agolo ta nje yi ko se mo je lati keke ni won ti mo ra fun wa lati nje gege bi food ta nje ati gbagbo onje ni sugbon gbogbo awon onje nu agolo onje nu kini kan onje nu gba onje nu awo ta n siri tan da pada sikun ara wa tan fi sikun ara wa yi ibi kan ni o ti lo tel o se n gbo mi e wo daada ni lu oke bi lobutu yi ba ti mu won won ni agbo ti won fi ma nwe kilode ta je pe awa bi enikan a pada se se aro wa lara awon arun to je pe o n gba emi lo ju bayi o ni cancer o ma gbo cancer of the lung kini kan cancer of the breast cancer of the kini kan nkan kan ni won wa kiri e dakun ibere ni o se ko si ogun eni se ko so ogun eni ogun e wa itoju e wa sugbon bi itoju e se wa se arin ni lana e adigun sa arin ni lana e debi pe opolopo orin ajo ta rin kiri a kan sare kiri ni a sare kiri sare kiri sare kiri sare kiri kaleda kaleda kaleda kaleda imukumu ta mu on develop awon to ti wa ninu ara egbo asa ta won obirin ti e wa dancing oni wa je pepper soup mu ma se pepper soup fun kini won pe pepper soup yi igo ni o okunrin jare igo ni won pe pepper soup idire o tan ba ti le mo wi pe o ni obirin kan o dabi pe kini yen fe mo wa die die tan ba ti le mo pe o ni obirin yato si awon adigun o ti bere pepper soup won a se pepper soup fun e koda onje to nu oni fe si ju ni won a mo se igba to ba je wa kan ri pe ara re o wa o ke mo ni ara re o wa o ke mo
o ti je pepe soup lawon area kan o ti je pepe soup nbi kan adigun beru agbogbo ara kiki ija pepe soup ti won se ki se ja aro o ki se kaute o ki se ja sandin o ki so suke egun won le se ta ba so pe pepe soup won le se eran omi to n gbe mu yen gagagagagan ni won ti pa lara sinu e olo fi je pe orisirisi slangi ni won ma lo ani a ma se pepe soup se ma je pepe soup edakun eyin okunrin ateyin obirin na tori ko se ni ti cancer imu ko se ti imu tan ba na o jego laye ati jo ko je nkan kan sugbon bayi o ti nituma o nituma nsin ni aye ati jo tan ba ni o jego nisin o ti nituma to fi han wipe eyin okunrin e joko eronu e pe aro atodo fi inu yin e joko ona wo lele gba temi yin o fi safe ninu ile agaga iwo lo okunrin oloju ko mu o lo iwo okunrin to je wipe iwo ati yawo e lo towo bo wi o anu okunrin mi nsin mi

ọmọ tó bá jẹ́ wípé ọmọ tá a bá ń bá sọ̀rọ̀ tí warun kì àfàìmọ̀ kó mọ̀ padà bá rẹ̀ níbi tí òye ó ti bá rẹ̀. Ìdíre o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tán sọ́ra wọn di kárùwà láàrin ìgboro tó jẹ́ pé tí wọ́n ní fabẹ́ pawó wọn ní nǹkan méjì ju wípé fabẹ́ pawó lọ. Ìgbẹ̀yìn ní màá dolóko àdá tí wọn bá lò wọn. Tí wọn bá fi wọn sẹ́só ìgbẹ̀yìn ní dolóko àdá tí wọn bá gbẹ̀mí wọn. Àwọn èèyàn tó bá ń tẹ̀lé mi dáadáa. Mo sọ̀rọ̀ nípa ọmọbìnrin kan, mo ti sọ̀rọ̀ yẹn ó ti pẹ́ díẹ̀, nípa ọmọbìnrin kan tí wọ́n pa sílùú kan tí wọ́n ń pè ní Ọ̀fadà níjọba àbílẹ̀ Ọbáfẹ́mi Owódé nípínlẹ̀ Ògùn. Ọ̀fadà ni wọ́n ń pè lúyẹn. Ọmọ yẹn, iṣẹ́ tó mú láàyò ni wípé kó máa tẹ̀lé ọkùnrin kiri. Tán bá dẹ̀ ti ṣe ìranù tán fẹ́ ṣe tán, wọ́n á fún un lówó. Àdìgún òbẹ̀rù agbogbo ara kìkì ìjà ẹnu ń tá a kàn rí tó ṣẹlẹ̀ sí ni wípé wọ́n kàn rí wípé ó ń pọ fóòmù. Ẹ gbọ́ mi, ó ń pọ fóòmù. Fóòmù tó ń pọ̀ wọ́n lọ padà já síbì kan. Ibi tí wọ́n já sí yẹn làwọn èèyàn ti rí. Làwa oníwèé ìròyìn gan làwa tá à ń ṣiṣẹ́ lórí rédíò náà ti rí. Pé kí ló ṣẹlẹ̀ ká tó wá mọ̀ wípé ọmọ tí gbogbo àwọn èèyàn mọ̀ lágbègbè ibẹ̀ ni ilé wọn ò jìnà síbẹ̀ ló jẹ́ ọjà bẹ̀. Ẹ dákun. Olóńsó tó ń ṣe yìí kò lè mú nǹkan kan wá o lè rérè ń bẹ̀. Bóyá ló mọ̀ pé ọ̀bọ yìí jèrè lẹ́yìn ọkọ̀ ronú dáadáa èrò lọ́bẹ̀ẹ́ gbẹ̀gìrì. Èrò ni tó o bá rò ó ọ̀nà wo ló fẹ́ fi wò wípé bóyá tó ń ṣe olóńsó tó ń ṣe yìí. Lo fẹ́ fi fún ìyá jẹ, lo fẹ́ fi fún bàbá jẹ. Tí ẹ̀rọ dáadáa, láyé ìgbà tán ní HIV ti pọ̀ dáadáa yìí. HIV ó pọ̀, ṣe ló pọ̀ bí iye ìpẹ̀ báyìí. Láyé ìgbà tí wọ́n ti nó ti pọ̀ yìí, ìwọ náà wá wò wípé tó lè ṣe ni kó o máa solóńsó. Olóńsó tó o ṣe. Tó jẹ́ pé o wọ́mọ ìgbà tó wọlé ọkọ o wá orí o wá sọkọ sí ogọdù. N ò sọ wípé gbogbo ẹni tí ò rọmọ bí lóńsó. Sólóńsó ni àbí olóńsó. Ẹ dákun, ẹyin gẹ́rò o. Ẹ ti ìwọ o ti decide wípé n tí mo ní ara yìí ni mo fẹ́ fi mọ́ pawó. Yóò padà àbẹ́ ẹ̀tì ẹ̀ yóò mú akùdé bánú ilé ayé ẹ̀ tó fi hàn wípé dákun. Àwọn iṣẹ́ tó o lè ṣe wà tó jẹ́ wípé tọrọ kọ́bọ̀ yóò mọ̀ wọlé bẹ́ẹ̀ ó dẹ̀ mọ lífàìn. Mọ́ ta ara rẹ mọ́ ta ìtòlúwa ṣe ní ọ̀jọ̀ sáfẹ́ sọ wípé kò yí ọlọ́run kó tó lọ fi pamọ́ síbi tó fi sí ni. A lè sọ pé kò yí ọlọ́run, ó yí ọlọ́run kó tó di wípé ibi tó fi ẹ̀yà ara òun tó fi pamọ́ sí tí wọ́n wá ń lò tajá tẹran àtọmọdé àtàgbà ní ń gùn ní ń bọ́lẹ̀ ní ń gùn ní ń sọ wọ́n sọ́dọ̀ kadà wọ́n sọ di kẹ̀kẹ́ wọ́n wá ń gùn wọ́n sọ di taxin wọ́n sọ di mikra. Kí ló dé tó o ronú? Ó yí o rò ó, èrò ló bẹ gbẹ̀gìrì. Ìgbà yẹn ló tó wá lè wúlò fára ẹ. Má jẹ́ kó jẹ́ ìgbẹ̀yìn tó ti padà fi ọ̀rọ̀ ara rẹ kọ́gbọ́n kó wá mọ wàásù kó wá sọ́ra rẹ the evangelist ọ̀sán gangan. Orúkọ mi ni Lady Evangelist ẹni tó ti rí fìrìfìrì tó ti kókò kúkò. Bóyá ló mọ̀ fura sọ̀rọ̀ ara ẹ ọ̀nà tó lè gbà ó pọ̀ láti jẹ́ èèyàn. Àdìgún òbẹ̀rù agbogbo ara kìkì ìjà. Nílé ayé, béèyàn bá rìn, kó mọ̀ fura. Wọ́n sọ̀rọ̀ kan nípa àwọn 419 ìgbà kan. Ìgbà kan ni wọ́n ń ṣe 419 lámọ̀ wọ́n sí 419 ní ìsìn, ẹ ti di 4120.

Kí wọ náà mọ́ bá padà di ẹni tí wọ́n á mọ́ kúnróga káàkiri. Wọ́n á mọ́ kúnróga káàkiri, mi ò ti ẹ̀ gbọ́dọ̀ sọ yẹn. Ẹ mọ́ fọwọ́ ara yín fajọ̀gọ̀dì tí mo máa ń sọ gbogbo ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló jẹ́ pé Lúùkù ẹ̀ ló gbà tó fi dẹ́wọ̀n o. Lúùkù bó ṣe rí. Olójú ó dẹ́wọ̀n o. Kì í ṣe kó ṣe nǹkan kan o. Wọ́n múra mo múra, èyí ló gbà tó fi dẹ́wọ̀n. Wọ́n jókòó mo jókòó, ló gbà tó fi dẹ́wọ̀n. Àdìgún ìbẹ̀rù wa gbogbo ara kìkì ìjà, bóyá ló mọ̀ wípé wọ́n ń padà fi àwọn èèyàn míì rọ́pò. Wọ́n máa ń fi àwọn èèyàn míì wọ́n á fi rọ́pò. Táìmù tí wọ́n bá ti fi àwọn èèyàn yẹn rọ́pò, àwọn tí wọ́n fi rọ́pò yẹn. Òwe kan tí wọ́n máa ń pa wípé ẹni ẹlẹ́ni ní sẹ̀wọ̀n rárẹ́. Tó bá ń gbé ẹ̀rín ìyàngì. Ẹni ẹlẹ́ni ní sẹ̀wọ̀n rárẹ́ tí wọ́n máa ń sọ. Ẹlòmíì ni wọ́n á fi rọ́pò ẹni tó sẹ̀ tó fi hàn wípé jára ẹ. Wọ́n múra àmúkùmù yọrọ ẹ kúrò ńbẹ̀. Wọ́n rìnrìnkurìn yọrọ ẹ kúrò ńbẹ̀. Wọ́n wà lágbo ibi tí wọ́n ti ń jẹ̀jẹ́kújẹ yọrọ ẹ kúrò ńbẹ̀. Àwọn tó ń bá rìn yìí, wọ́n lè yàn lẹ́yìn o. Ìwọ rẹ̀ ẹ̀yìn ẹ fẹ́ o. Bẹ́yìn ẹ ṣe fẹ́tọ̀ yìí. Bí ẹ̀yìn rẹ ṣe fẹ́tọ̀ yìí. So ronú sá. Ìbéèrè ni. Tó o bá ronú, ó mọ̀ pé kò ṣe fún òbí rẹ gan ló dáa. Kò yẹ kankan ẹ mọ́ róga. Ìwọ rẹ̀ ló ṣe irun járanjàran sórí yìí. Irun járanjàran tó o ṣe ni wọ́n fi dá ẹ dúró. Ẹ̀yin mẹ́ta lọ, ìwọ nìkan ni wọ́n dá dúró torí wọ́n ti rí Lúùkù ẹ gẹ́gẹ́ bí ọmọ tí ò ní ẹ̀kọ́. Wọ́n á dẹ̀ dúró. Ẹlẹ́ẹ̀kejì. Ìwọ rèé, tàtú rèé gbàgàdàgbàgàdà. Ó tiẹ̀ ń tó àsìkò kan bọ̀ tó jẹ́ pé torí tàtú yẹn wọ́n á máa padà àrẹ́sì àwọn èèyàn. Dàbí pé wọ́n ti ṣe ń pínlẹ̀ Ògùn rí dáadáa tẹ́lẹ̀. Wọn ò mọ ti Ìbàdàn. Wọn ò mọ ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó wà ní Agodi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó wà ní Ọba. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní Alágbọn. Ẹlòmíì wọn ò mọ tó ṣe. Ẹlòmíì nínú wọn ò mọ tó ṣe. Débi pé ìrìn bó pami ò pami ni wọ́n rìn. Ìṣe bó pami ò pami ni wọ́n ṣe. Àdìgún ìbẹ̀rù wa gbogbo ara kìkì ìjà àwọn míì wà níbàdàn tó jẹ́ pé wọ́n rí àwọn ọ̀kà àwọn ọmọ sàdúgbò lánà sàdúgbò ló fò tí wọ́n ń fa ṣọ́ọ̀bù wọ́n mọ́ra pé ẹ lè mú wọn. Lẹ́yìn tí wọ́n bá ti lọ obtain tí wọ́n ti gbà lọ́wọ́ lára àwọn èèyàn tó bá ti di pé wọ́n dé láàárọ̀ báyìí, àdìgún ìbẹ̀rù ẹ jọ pin wo ni. Àṣírí ó padà tu. Ẹ̀yin lẹ jẹ́ máa sọ Ìbàdàn lẹ́nu. Ẹ̀yin ni. Ó mọ̀ gbọ́ Ìbàdàn tí ò jalè kinní kan ojúlóró irọ́ ni. Ìlú tí ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí dàgbà ilé mi rí. Ìlú tó ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí dàgbà ẹ wò dáadáa. Ṣé bó ṣe yẹ kí gbogbo wọn ó rí àwọn ọmọ tó wà ní junction by junction, junction to junction. Ṣé bẹ́ẹ̀ ló ṣe yẹn rí iná rí? Ìwọ ń sọ ó ní ṣe bá máa fi wọ́n lẹ̀. Ó yé mi, wọ́n máa fi wọ́n lẹ̀ torí pé campaign ti fẹ́ bẹ̀rẹ̀ àbí. Ibẹ̀ yẹn gangan ló yẹ ti wá wò. Àwọn tí wọ́n bá fi ilẹ̀ báyìí, tí wọ́n bá arrest, tí wọ́n fi ilẹ̀ padà, ṣé ìṣà wọn náà ni wọ́n á sọ̀nà láti mú wọn padà? Wọ́n ti fi yín ṣe rúgbórúgbó ìṣerúgbó. Wọ́n ti fi yín rúgbó débi pé ẹ̀yin gan mọ̀ pé ríro ń tèèyàn ṣíṣe ń tọ́lọ́ tán máa ń sọ. Ọlọ́run ti ṣe ń tó dáa fún ọ, ó ti fún ọ ní ẹ̀mí tó dáa, ìwọ ló ń padà bàá jẹ́.

Adigun beru agbogbo ara kiki ijaja kesu ke pakari ka dire itu bi eni diro ogun Mr. Sanitizer. Edakun. Opolopo awon omo yi ta n pariwo. E mo se bayi, e mo se gba, e mo sawo, e mo se koko baba asasun. Adigun ko si bi ta le lo lori eto jawo, tete jawo yi. Ko si bi ta digun o le lo, ko si bi tin le ya. Awon baba kan wa to je pa mo pada da ko won. To je pe omo to nwu wa bi gan a ni pada da ko e mo. A kan mo da ko e lekan. Awon baba ati ya agbole tomo yen ti jade gangan la lo gbe mic si lenu. Kilode ebi mo le baye eje ebi mo le so aye omo di dakuda e so awon omo din ti won fe da tori awon omo yen o fe din te so won da be ba le toju won te ba le toju won ko need se n gbo mi ko need ka e bien u bi mo sto en ba ti bi mo dadan ni ko to sugbon e wa sora yin di pamọ pamọ e wa n pa omo le lo e toju won bo ja meji le bi e to ba gbara o ba gbe won a mo pe meji te bi enu yin ka won sugbon ke wa pamọ le ke ma so pe kan ma lo junction to junction bus stop to job bus stop kan lo ma toro nkan wa kan lo ma gbowo wa kan ma re to wo so re ni yawu ni tan ba ti le ri omo to wo toketile to dress normal yawu ni e dakun gbogbo aye ko ni yawu iwo gangan iwo to n gbo mi so omo wi po le seriousness ti o fi kuro nu hila yi lo to so re si tori wo lo so re be awon egbe to ba rin drug ni won fi laju egbogi oloro o ni won fi laju won laju ton alaudi loju ti won la kaka ki won ja wo kuro nu se hila yi lo iro ni awon baba kan wa to je pe ogun ologun la won je mo ti won adigun won o fe loju daada ni mushin leri oro o se le ko se le ikan niyan elekeji enikan wa to je pe won ni ko ba won ta ile ile ni won ni ko ba won ta kaka ko ri leta adigun owo to n demand yi fun o ni apo ohun ni kan san si aye ti wa sora won di awon ti ni bank inu ile won ti sora won di sokubo won ti sora won di central bank inu yara debi pe ko seni ta fe trust mo nu won ta la fe trust e wo eyin na e wo iru rin wo leyin ro pe le rin iru se si wo leyin ro pe le se iru aye wo leyin ro pe le wa debi pe e wa nrin orisi mere segbo e ti wa so awon omo yen di wipe se bi baba won le mi ati won jo se deal baba won te jo se deal to ni ke hand over awon nkan kan fun awon omo won awon omo awon se hand over se bi ba mo ba mu mo yo emi o mo pe bi nko me nikan kan la certain da kiri asate e de nda yen ile ta fi tomo ni iri ni pada wo iri ni owo tori eru le fi kojo en ta ba de fi a obe ta ba fi abosi ko ne ki jina boro a to ba de ya awon omo yi toju won ba la awon pada se nkan fun yin e mo pe omo ko magba kan won wa nta de bi wi pe aye won ti baje eni ti o daran si won lorun tan daran si lorun na wa kiri baba ogun ologun te ke ri aya mo yi e pe awon omo yen wa e so fun won ogun baba yin re ogun iya yin re mo fa le yin lowo e joko e ronu se be se fe lo 90 yin re
síbẹ̀ sì fẹ́ parí ẹ̀ rí. Kò sẹ́ni tí ń rokú sí i. Ṣùgbọ́n ayé tẹ́ ẹ wá yìí, ó yẹ kẹ́ ẹ ronú pìwàdà láwọn ààyè kan, kẹ́ ẹ tètè jáwọ́ nínú tẹ́ ẹ tọwọ́ bọ̀, inú sọ̀rọ̀ tẹ́ ẹ tọwọ́ bọ̀. Ọ̀gá ọlọ́pàá ti rò pé n ó sọ̀rọ̀ lónìí, n ò sọ. Ọ̀gá ọlọ́pàá, n ò sọ. Ìwọ jáwọ́ nù nǹkan tí mo ní kó o jáwọ́ ńbẹ̀. Bó o bá kọ̀ tó o jáwọ́, rántí pé ọjọ́ kan ń bọ̀ o. Táṣìírí ẹ ó padà tú, tó jẹ́ pé àdìgún ìbẹ̀rù ń ó padà fi síta táwọn èèyàn mọ̀. Ẹni bá wù wá bí dandan ni káwọn èèyàn mọ̀. Ìwà bí tó bá wù ni ó tú àṣírí ẹ síta. Torí òun wò wípé kò sẹ́ni tó lè mọ amòfin amòfin amòfin. Amòfin lónìí ó lè padà wá di ọmọ ọ̀dọ̀ lọ́la. Ṣe jẹ́jẹ́ o. Àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wà tó jẹ́ pé ó máa ń dùn mí. Nígbà táwọn èèyàn bá ń sọ wípé àwọn ní kán bá wọn ṣe báyìí, kán ṣe báyìí, ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n o. Ẹ wá fẹ́, ẹ fẹ́ káwọn èèyàn ó trust ìránṣẹ́ Ọlọ́run mọ́. Ẹ wá sọ̀rọ̀ ayín di kanranjẹ́gbọ́n. Ẹ sọ̀rọ̀ ayín dìdàkudà. Ẹ sọ yẹra ayín di tí ò yẹ kẹ́ ẹ dà. Lójú ọmọ eke yẹn wá sọ yín di gbà kólẹ̀. Ó wá sọ yín di wípé ẹ wo ẹ fi wọ́n lé ọjà ẹ, ó ń ranù ni wọ́n. Ó ń ranù. Bẹ́ẹ̀ ẹ̀yin àti ọmọ yẹn, ẹ̀yin àti bàbá ẹ̀ ń lọ rẹ̀. Ẹ̀yin àti ìyá ẹ̀ ń lọ rẹ̀. Ìrìn àjò tẹ́ ẹ̀ ń rìn. Àdìgún ìbẹ̀rù, ó yẹ kẹ́ ẹ rìnrìn wípé ọjọ́ alẹ́ yín ó ṣe pàtàkì. Ṣùgbọ́n síbẹ̀ ṣe lórí. Àwọn èèyàn ò sún mọ yín. Wọ́n ti sọ yín di àrísá aná. Ẹ jẹ́ ajókòó. Báwọn èèyàn ò bá ṣe dáadáa. Bọ́n bá ṣe dáadáa. Ṣé bó yẹ kẹ́ ẹ wo ìrìn àjò tí àwọn tí ò ṣe dáadáa rìn látànà títí ìdènì kí wọ́n tó wá padà di ẹni tí ayé ń sin tọ́ sí lára? Ẹ̀yin wò pé wọ́n lówó nígbà kan wọ́n lówó. Ìgbà tó yá, ìwà àbàjẹ́ tí wọ́n ń hù ó padà gba owó lọ́wọ́ wọn, ó sọ wọ́n dẹnu arinlẹ̀ nígbẹ̀yìn. Ẹ̀yin ẹ jẹ́ wo ra yín dáadáa. Kẹ́ ẹ ríra yín gẹ́gẹ́ bí èèyàn. Ẹ mọ̀ ríra yín gẹ́gẹ́ bí wípé àǹjànú. Torí tẹ́ ẹ bá ti já àǹjànú làwọn èèyàn ò lè súnmọ́ yín. Ẹ̀yin tẹ́ àǹdẹ̀ lè súnmọ́ lẹ̀ ń hùwà ìwà rédèrèdè kébékèbé rádaràdá jágbajàgba ni wà tẹ́ ń hù. Torí ọ̀nà tẹ́yìn ń lé ni a sá lówó ilẹ̀ ń lé kiri. Ẹ wá lelelelelelelelele ẹ bá. Ṣé ẹ gbàgbé wípé bìkan náà ti bí yín ni? Nígbà tí wọ́n fẹ́ bí yín, ìyá ròyìn kiri látinú kòtò yẹn. Ó dá yín padà sínú ayé kòtókòtò. Nígbẹ̀yìn ẹ padà wọnú ayé kòtò tó jẹ́ pé yàrá oníhà kan ẹ̀gbẹ́ yín tán bá fi lélẹ̀, ẹ̀yìn yín tán bá fi lélẹ̀, àbí wọ́n dojú yín bolẹ̀ ni, àbí kinní kan. Bọ́n bá ṣe gbé yín títí dọjọ́ ń gbé dédi bó jẹ́ mùsùlùmí. Ìgbà tọ́lọ́run bá sọ pó yá, wàá jíyìn sí ọwọ́ ẹ̀. Bó jẹ́ kìrìsìtẹ́nì, ìgbà tọ́lọ́run bá sọ pó yá, wàá jíyìn sí ọwọ́ ẹ̀. Kódà bó jẹ́ ẹlẹ́sìn àbáláyé tá a wà nínú oṣù wọn, wàá jíyìn sí ọwọ́ ẹ̀. Ìlàdìgún ìbẹ̀rù fi máa ń pariwo pé ẹ ṣe rere, ẹ wùwà rè. Ẹ má jẹ́ kí ayé àwọn ọmọ yóò bàjẹ́ lọ́wọ́ yín. Torí tó bá padà bàjẹ́, ayé ò rí pẹ́yìn gangan lẹ́báyé àwọn ọmọ ìjẹ́. Ẹ ń fi ẹ̀kọ́ taná fún wọn.
omo opolo opolopo omo to do onijibiti ka ori social media to do onijibiti kale lori computer lori system le lori ero ayelujara kaakiri e mo pe yin le fo awon sibe e mo pe si owo yin ni eyin le fi nkan si awon omo yi le je kan wulo funra won kaka ki won wulo funra won e wa so won di edun arinle to ba ti lo mu manuwa to ba ti mu manuwa wa gbaye bayi olofi je pe opolopo awon to nsise mortuary ti won ti mo ni mortuary abi bera grandi ti won fe mumu kumu ti won fe yo eya are eni eleni eyin le pada je kan ma yo won won yo eya ara lara Adigun beru agbogbo ara kiki ija ja kan so kan pakari ka dire to bi eni dirogun Mr. Sanitizer

àìmọye àwọn ọmọ ló jẹ́ wípé báyìí wọ́n á ti mọ rò bí wọ́n á ṣe mú wọn sínú ẹgbẹ́ òkùnkùn láti lè jẹ́ wípé wọ́n lò wọ́n fún ètò ìdìbò. Ẹ dákun o, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí tẹ̀ ń lò yìí ṣe bọ́wọ́ tó bá dilẹ̀ náà lè sú bẹ̀ lọ́wọ́ ẹ̀, ojú tó bá dilẹ̀ nìrorẹ́ so wọ́n ìṣó èébú àgbà ni. Ṣe rántí pẹ́ni agbójú okùnlé kò yẹ kó jẹ́ ni agbà, kò yẹ torí ọ̀nà láti gé èèyàn ló ń sàn. Àwọn kan sọ̀rọ̀ àwọn di kanajẹ́ gbọ́kàlú báyìí, àwọn éjẹ́ǹtì kíátẹ́kà onísọnu, àwọn kíátẹ́kà onísọnu, àwọn éjẹ́ǹtì tí gbélé ẹyọ kan fún èèyàn mẹ́fà, ilé ẹyọ kan báyìí wọ́n á gbé fún èèyàn mẹ́fà, kàkà kan mọ̀ gbé fún èèyàn mẹ́fà, wọ́n á ríra wọn. N táwọn bá sọ náà lábẹ́gé, ọ̀rọ̀ táwọn bá sọ lábẹ́gé, n táwọn bá ṣe táwọn bá ti pa àwọn pa nìyẹn, kò sẹ́ni tó fẹ́ yà wọ́n lọ́wọ́ ẹ̀ wò. Àdìgún òbẹ̀rù agbógbó ara kìkì ìjà ń wọ́n yẹ̀yìn lọ́wọ́ ẹ̀ wò, ń wọ́n yẹ̀yìn lára rẹ̀ wò. Torí àwọn tẹ́ ẹ sọ jí sí ogọ́dù yìí, sí ogọ́dù tẹ́ ẹ sọ wọ́n sì ṣe ló dáa ni, ẹ sọ wọ́n sí ogọ́dù. Èrò wọn ni pé inú ilé táwọn ti kúrò káwọn ò lọ gba ilé mi, wọ́n kówó fún yín, ilé kan tẹ́ ẹ gbowó lọ́wọ́ wọn fún ẹ ti gbà lọ́wọ́ èèyàn márùn-ún tẹ́lẹ̀, ó wá jẹ́ èèyàn mẹ́fà, èèyàn mẹ́fà lórí yàrá kan, ẹ dẹ̀ tún wá fún wọn nínú ọ̀sẹ̀ kan náà pé ẹ wá lọ́jọ́ báyìí, wá lọ́jọ́ báyìí, wá lọ́jọ́ báyìí, wọ́n wá débẹ̀, wọ́n ti bẹ́ ẹnìkan nú ilé, ẹni tán bá nú yàrá tí wọ́n lọ wò, ẹni tó kọ́kọ́ débẹ̀ ó ń bá ẹnìyẹn jà, ẹlòmíì tó tún dé ó tún bá ẹnìyẹn jà, wọ́n wọ́nà wọ́nà wọ́nà láti fa ẹnìyẹn jáde, wọ́n dẹ̀ wá ìwọ kíátẹ́kà, wọ́n wọ́ ọwọ́ ọwọ́ ọwọ́ wọn rí ọ, wọ́n wá wo éjẹ́ǹtì, wọ́n wọ́ wọn rí ẹ, ó dẹ̀ ti gba gbogbo owó àwọn mẹ́fẹ̀ẹ̀fà. Sáyé lẹ̀ ń ṣe yìí, ayé kọ́ ó ni mo fi sọ pé àṣírí ọ̀pọ̀lọpọ̀ owó yín yóò tú ìyẹn àwọn éjẹ́ǹtì alátẹnujẹ, éjẹ́ǹtì agbélé kan fún èèyàn mẹ́fà. Tó bá jẹ́ pé ẹ máa ń ro ọ̀rọ̀ ni, tẹ́ ẹ bá máa ń ro ọ̀rọ̀, ó yẹ kẹ́ ẹ máa rántí pípé àti gòkè èèyàn láyé yìí, àdìgún òbẹ̀rù agbógbó ara kìkì ìjà àti gòkè a máa sòro, ṣùgbọ́n àti jábọ́lẹ̀ ó rọrùn o, ó rọrùn. Ṣèbí lójú yín ẹ̀yìn ti arrive lè fi ń filé ayé ni àwọn míì lára. Àdìgún jáwọ́ ń bẹ̀ lórí Facebook, àdìgún jáwọ́ ń bẹ̀, tẹ́ ẹ bá ti rí ẹ ṣí ẹ rẹ̀ káwọn míì náà kí wọ́n jàǹfààní ẹ̀. Àdìgún òbẹ̀rù agbógbó ara kìkì ìjà, ẹ dákun. Ilé ayé tẹ́ ẹ wá yìí tó jẹ́ pé ẹ fi ń ni àwọn èèyàn lára, kẹ́nìkan náà ò tún wá wo ẹ̀yìn náà, kó wá wo yín sùn, kó sọ yín dakúrẹ̀tẹ̀, kí ni ìtumọ̀ akúrẹ̀tẹ̀? Síbẹ̀ yín ti gbowó lọ́wọ́ àwọn kan kó wá lu ẹ̀yìn náà jìbìtì, báwo lẹ ṣe fẹ́ rí, báwo lẹ ṣe fẹ́ ṣe, ọ̀nà wo lẹ fẹ́ gbà? Àlàyé wọ́n rẹ́dí àti fi nǹkan sí ẹ, ìwọ ló ní gbà, ìwọ ni tó bá ti gbà wàá wà òkè, mọ́ gbà kí wọ́n bá yí ẹ jẹ, mọ́ fún wọn láàyè kí wọ́n bá yí ẹ jẹ, tó bá ti fún wọn láàyè ìyókù kéré o, ó gbọ́ mi, tó bá ti fún wọn láàyè ìyókù kéré ayé gidi tí wọ́n wá yẹn, àwọn kan fẹ́ jẹ mọ́, wọ́n fẹ́ jẹ tiẹ̀ mọ́ ti wọn, ṣùgbọ́n tí wọ́n náà bá ti fi hàn lẹ̀ kán jẹ mọ́,
o ti di temba jo kan mi bi ko ni plan gidi fun otele ke le ba mo bi ti won mo towo bo ni o awon bi kan wa ti mo fe mo towo bo ti mo fe mo towo bo bayi awon bi lara bi mo ti fe mo towo bo adi gon beru lara bi mo fe mo towo bo o leyin te n lo mo odo to je pe ti so won de ru patapata wi pe eh se bo mo odo eru ni se ku adi gon beru a jo fa o eru ni baba ona lojin o se gbo mi eru ni baba ona lojin sugbon beru se ni baba yi tona jin eyin gan joko ero e ma fi nkan siro ara yin to ba je eyin le wa ni position won bo ni o sese yin sugbon lo wa ko die ninu ore re o ko fun yin e wa so elomi di esin kutupa kutupa esin dondo te ngun kiri e so elomi di nti o fe da e so di eran ko loju yin be o nsi laje te nlo nu le teyin o mo o laje un la je ten lo e fura be ba ti fura sirin ajo ten rin igba yen gan le to wulo funra yin e dakun bangbade ateni ade tosi ona wo ni igba laye yen wa Adi gon beru a gbogbo ara kiki ija ja kan soko pakan ri ka dire eto bi eni dirogun Mr. Sanitizer se ri lale yin o ni soro ju bayi lo e wa fe pe adigun e fe ba mi soro be e ba pe mi ti mu gbe e text message sori number yi lori WhatsApp tabi ke pe mi direct mu pe ipada ti mu ba gbe 08086197436 be ba pe mi ti mu gbe e text message ti n ba ti ri ma pada pe yin 08086 1974 36 Adigun beru agbogbo ara kiki ija loko eyin oga loga ni kanita wa yi ni le se radio yi mo ki yen ku se gidigidi koni reyin koni su yin o lagbara olohun e ja ma lo o eni ba ni amobola ni de ba kode kode la ta ko to ba